àwọn àgbàbọ̀ wọn ni wo ta ba fẹ kó niku o la fi sunwo owo ta ba si fẹ kó wo o la ta lawo owo ta ba ti fi ndore iru owo be ki pe wo oja ta ba nta o la npe ti ere lori re abomi di abomi eni ka ki bi pe mo topo tori pe oja ta ba gbe kale owo la fe fi pa a ki fi itiju karo lori owo eni ẹni tó bá fẹ́ràn ẹni ní ìbámu ra ọjọ́ ẹni o tí ó sì sanwó ìrìn ìwọ fẹ́ kí ìgbésí ayé yẹ kọmọ ọ̀dá mi ẹni tó bá wá fowó bá mi rà là ń pè ní oníbàárà ẹni tó bá ń bẹ̀bẹ̀ gba ọjà tí kò ní owó wá àwò ìlú rú wọ́n fẹ́ gbà o bọ́láwì bá ti wá

0: sẹ́yìn ọ̀tọ̀ gẹ̀tì. Gbogbo ẹ̀yìn wa bá dọ̀rẹ̀ jákèjì Lẹ́kí gbogbo tí a bá wà lórí ní ọjọ́ kẹsàn-án lọ́wọ́ Fáìdé ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Àwọn wa sì ṣòro ẹyọ kan fún wa. Iwájú AP Filling Station ní Sẹ̀lẹ̀ bus stop ní Ìbàdàn rẹ̀. Aago mẹ́wàá ló ti máa bẹ̀rẹ̀. Ibi tá à ń bọ̀ ni Mission for Christ International Church. Number 8 Amadasu Close, Pancras Center State, opposite AP Filling Station, Sẹ̀lẹ̀ bus stop ní Ìbàdàn. Ọ̀rọ̀ mú pàdé àwọn àjọ kan ṣoṣo. Bẹ́ẹ̀ ni bá fẹ́ ṣàṣeyọrí ìjà àwọn ọjà onígbà tí ènìyàn sùn ọ̀tá ara láti dojúkọ ọ̀tá náà. Ìwọ náà dojúkọ gbogbo ẹyin tí ó gbé ọ̀sán sí lára gbogbo ẹ̀rọ àkọ́bẹ̀. Ẹ̀rọ ìlera fẹ́ kàn án láti dẹ̀rọ ni ó rí ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ lẹ́yìn ó sì lọ pàdé náà fún wa. Ó sì dà fún wa nígbàgbọ́ Friday on the 9th ní oṣù kẹwàá. Bẹ́ẹ̀ni ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Gbogbo náà aago mẹ́wàá ilẹ̀ láti bẹ̀rẹ̀. Sẹ̀lẹ̀ bus stop ní Ìbàdàn rẹ̀ ní Number 8 Amadasu Close, Pancras Center State, ní opposite AP Filling Station, ní Ajá. Ìlera yóò lọ pàdé náà fún wa. Ó sì dà fún wa.
1: Ó gbàdúrà fún ọ. Ó ní jẹ́ tán.
2: Àmì.
1: Wọ́n sọ̀rọ̀ mo lò ní jẹ́ tán.
2: Àmì.
1: Mo rán ọ jáde bí wòlíì.
2: Orúkọ Jésù.
1: Gbogbo ọ̀sẹ̀ yìí wà á fi rere.
2: Àmì.
1: Ẹyin tẹ́ ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lónìí, tẹ́ ń ṣe ọjọ́ ìbí, tẹ́ ń ṣe àjọyọ̀ ìgbéyàwó yín, májẹ̀mú adá yín lóhùn.
2: Àmì.
1: Òrò ajílẹ̀ yín
2: lóhùn. Àmì.
1: Ẹ dìde o.
2: Àmì.
1: Nàìjíríà.
2: Amen.
1: Emo pe fun adura. Ba tin pari eto
3: 070-4912-3572.
4: Eto ere owuro ni esese gbo tan yen lati ile ise iranse Love of Christ Chapel International. Baba wa Adeni Olopo ku ni won fi onje mi bo wa. Anu Olorun ko ni fi gbogbo wa sile. Ki Olorun ki o bukun fun yin. Jesu loluwa.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Yomi, Emma Sundada, Osi Nidi, Isha Ode, Tolaila, Yosima Ubambe Titini, Esudada, Dori Matrasi Muka.
2: Duda, anything she said, Takun Takun, you don't need to put you on. You don't need this, eh? Dori Matrasi Muka, the quality of the
3: day.
2: Muka, Amfi, there are quick, Bessia Yenia.
4: Oju lo si ti awon ti ma bo je
5: ah emi mo se
4: eni ba ye bo se ni furu koko bi eni bi o le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko lo se de re lan beke oke te ye oni titan sade dadi ona ti o ti ka ri bo mi bi epo lo to fenu kan yo
5: ah ai sa tan yu mo se nkan o emi wa ni ti se bayi o lulu fe mi
4: se emi ma se so fun pe ka lo moju to ara yin bere ta o fe ga ma kari o to re mo gi baba o ke ho
5: ki
4: lo
5: ni wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbọ́n jà lẹ́ẹ̀rẹ́ fún ló kò jẹ ọ̀pẹ́ yìí tó ń rori gbogbo ara títa jẹ ara títa ara yín kí bàtà ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ bàbá òkè ò lélẹ́pọ̀ di atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Òkè Afá Ìgbò Road Èpè 08094471143 Baba Oke o Elegbogi debe debe
6: APC Progress ẹyin eyan wa lórílẹ̀-èdè wa Nàìjíríà ó tún ti yá o láti ṣojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń fẹ́ lọ síwájú ìjọba tiwantiwa àsìkò ètò ìdìbò tún ti dé o ẹ jẹ́ ká fìbò wa ṣàtìlẹ́yìn fún ààrẹ wa lórílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí fún ìtẹ̀síwájú aláìlẹ́gbẹ́ lórílẹ̀-èdè yìí ètò ọrọ̀ ajé tó jíire ìrọ̀rùn fáráàlú fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó ẹ̀dìbò fún dókítà Kadri Ọbáfẹ́mi Hamsat ó ní ìrírí yóò ṣe dáadáa fún wa ní ìpínlẹ̀ Èkó ẹ̀dìbò fún sínẹ́tọ̀ Tokunbo Mukail Abiru fún ipò Lagos East Central District lẹ́ẹ̀kan sí gbogbo olùgbé Sómolú Àríga fún ipò ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin tí ó lọ ṣojú wa ní Sómolú Federal Consistency Lábújá ẹ jẹ́ ká dìbò wa fún Kọ́ládé Alábí David ọmọlúàbí ni o ẹ jẹ́ ká tún fìbò wa ṣàtìlẹ́yìn fún ọmọ wa Abiodun Ọ̀rẹ́kọ̀yà ó lọ ṣojú wa nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún ipò Sómolú Constituency 1 ẹ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC ẹ dìbò fún ẹgbẹ́ onítẹ̀síwájú APC Progress olùkéde honorable Abdulrazib Hashimi alága ìjọba ìbílẹ̀ Sómolú.
7: Ẹ fún mi níláàjì ìgò arábìnrin ẹ ṣì ń ra àbúrò òróró ni ohun tí àwọn ọmọ ohun tó wà nínú ẹ ní tèmi o òróró power oil ni mò ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
8: Àpò pélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ni ajerun ti ri bi duro simo ninu irun awon omo mi lapa lapa sa lo be ni irun won gun toju re ti mo koda lo mediana 0 to 10 tawon popo ti ko ni ni waju ati awon ti won do mediana 0 to 10 air product ta pile se fa won omo ni mediana air product wa ka kiri ile itaja oya pe sori www.assemblytravels.com Lori takwa gbaye Assembly Travels and Tours Limited, your ultimate partner.
1: Tori oro re ijo ajerin rere krisi lagbaye number 13 street of badi road moshi legos ti ko gbe niyan ti padi awe ati adura ogbokan le logun olojo odun o se se ti o bere ni ojo karun si ojo ke do ti wa odun yi akori padi odun yi ni nitori oro re ita mese ikarun ore ni ma bo agbara oro olorun be lati ti re se ipade yo ma bere ti ede ago marun abo irole si ago mejo sale lojojumo aya fi awon ojo eti friday meta to wa ninu ipade ti yo je iso ohun to lagbara ayayayayaya ite ada ogun ase wa si ni akoko ire olukede egbe ato pastor eso igesanmi oludari adura apostle ikikende jp alakoso gbogbogbo jesu ti o de o e ma bo
2: jíjẹ àtàtà kan ti dóde chicken sausage ló lóyìnbó pé ṣùgbọ́n hot dog la wà mọ̀ sí. Ara adìẹ ni wọ́n fi ṣe é kó lè fún wa ní adùn adìẹ pẹ̀lú àwọn èròjà bíi soya beans àtàwọn èròjà míì ṣaralóore tí ó sì tún àlàáfíà wa lọ́wọ́ kó lè dàbí oúnjẹ wa gan. Bí ẹran gidi lórí lẹ́nu tiwantiwa ni iléeṣẹ́ Malesine Limited ló ń ṣe é. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta ṣàwámà, ẹ̀yin caterers, bakers, ẹ̀yin tẹ́ fẹ́ rà á lára túta àti ẹ̀yin tẹ́ fẹ́ rà fún jíjẹ ní ilé yín. El chicken sausage lẹ́yìn láàyò. Bákan náà ni wọ́n wà ojúlówó alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin onílé ìtajà lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ń ta ohun tẹ́nu ń jẹ. Shopping malls, super malls, ẹ̀kan sí wọn ní iléeṣẹ́ wọn, Emalesin Enterprises Limited. Wọ́n wà ní Numpty, Oshodi Apapa Express Road, opposite Odo Olohun Warehouse, Odo Olohun of Lagos State. Fún ẹ̀sìnkúnrẹ́rì àlàyé, ẹ máa pè wọ́n sórí 08064901960. El Chicken Sausage, ohun jíjẹ aládùn tó ṣaralóore.
3: Abdulrazak Abubakar University AATU Òkè Ọ̀gbagamọ nípínlẹ̀ Kwara ti di ìlétọ́sọ̀ ẹ̀kọ́ gíga. Fásitì aládàáni pẹ̀lú ìdàgbàsókè Kánmọ́n Kóbó. Ìròyìn ayọ̀ fún gbogbo òbí alágbàtọ́ àtàwọn tó ń gbèrò láti wọ ilé ẹ̀kọ́ gíga Fásitì AATU. Àjọ NUC tó ń mójútó ọ̀rọ̀ yunifásitì lórílẹ̀-èdè yìí tó ti buwọ́lu ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ tó gùn ni Community Health Science, Nursing Science, Public Health Science, Medical Lab, Intelligence and Security Studies, Political Science, Public Administration, Mission, Artificial Intelligence, Microbiology, Industrial Chemistry, Chemistry, Medical Physics, Common Law àti Common and Islamic Law. Tó fún mọ́ gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ wọ́lù tẹ́lẹ̀ pẹ̀lú IJMB ló ti gbìnà yẹ́ ẹ̀kọ́ ní rẹbutu. Àárín gbogbo ìlú lọ́wọ́ àfòtó gúnmọ́. Tètè ṣàṣàyàn AAT University ní àyòrè àkọ́kọ́ First Choice. Sìnáwó jàǹbù rẹ kó jàǹfààní ìgbaniwọlé tààrà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí www.aatu.edu.ng tàbí kò pe 08163983950 tàbí 09019791412. Ilé ẹ̀kọ́ àdáni tí kìí ṣe fún èrè yunifásitì fọ́mọ orílẹ̀-èdè àgbáyé.
4: Long before the runways, long before social media and get me videos, style was already born. Passed down a hand-woven fabric, gele that seemed to reach the sky itself, and bold silhouettes handed down through generation. Trends come and go, but true style is timeless. This year, the GTO Fashion Weekend returns with a powerful truth. Fashion is timeless.

0: ìgbèríko tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Buhari lẹ́ẹ̀kan sí I. Àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní rí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní ilé. Owó oṣù tó ti gòkè lọ síbi tó da ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré. Owó inú àpò ìfowópamọ́ òkè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn. Ọ̀wọ́n gbogbo tó lóye pé ni inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn. PayBank láti ojúlédò ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí I. Ní ọjọ́ ìdìbò ẹ jáde dìbò ẹ dìbò yan Tinubu Shettima lẹ́ẹ̀kan sí I.
1: On your Monday we shall start asíwájú APC Progress.
2: Àlàáfíà fún yín o, Mùsùlùmí ẹlẹ́sìn ọlàpàtà yín yán. Àǹfààní ńlá ni mo mú tàn yín wá o fún gbogbo ẹni tó fẹ́ ṣe húmúra ṣe hajj ní láti ṣe fi pé níwájú Olúwa. Power Link MNR Travels and Tourism agbèrò Mecca nílẹ̀ yìí ti tọ́ni sọ́nà lójú pẹ́ẹ́mẹ́ ẹ̀sìn. Ètò ìlera tó pé ìtọ́sọ́nà lórí ohun gbogbo ilé gbé ìrọ̀rùn àtóúnjẹ àsìkò tó sín dúdú. Húmúra sùn àti tinú Ramadan ẹ jẹ́ ká bá wọn lọ. Power Link ó gbájú gbòǹgbò ikú ni sòdí ṣiṣẹ́ hajj ní rọrùn. Bẹ́ẹ̀ni MNR Travels and Tours agbèrò Mecca tó ṣe fọkàn tán. Pẹ̀lú àkóyawọ́ gbogbo ìrìnà tó lu wa fi gbaṣẹ́ lọ́wọ́ ẹni. 5 stars tàbí 3 stars hotel lásùnmọ́ Haram pẹ̀kipẹ̀kọ ojú irin ayára láti Madina sí Mecca àti ziyara sí gbogbo àwọn àyè tó lámìnì nínú ìtàn ẹ̀sìn. Bẹ́ẹ̀ ṣe ń darí bọ̀ ní ìrìnàjò ní Dawah Link MNR ó tún gbé yín lọ sí orílẹ̀-èdè Qatar lọ ọjọ́ mẹ́ta gbáko kẹ́ tó padà wálé. Owó wọn ò gara, àǹfààní san díẹ̀ díẹ̀ fún ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀. Ẹ kàn sí wọn ní Suite 105 Airport Business Hub, Pem International Airport Ikeja, Lagos. Fún ìpè tàbí àtẹ̀ránṣẹ́ WhatsApp, ẹ pè 0704411177 0704411177 Aṣíwájú ni wọn.
3: Gbogbo ẹ̀yin olùgbé àárín ìpínlẹ̀ Èkó Lagos Central, aṣojú yín nínú ẹgbẹ́ APC nílẹ̀gbẹ̀mọ àgbà Sínátọ̀ Wàsíù Sanni Ẹsẹ̀lókun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bó ṣe mú lérí ṣiṣẹ́ láàrin ọdún mẹ́ta tẹ́ ẹ fìbò yàn ọ́ sípò. Láti Àpápá, Ẹ̀tà, Lagos Mainland, Lagos Island àti Sùúrù Lérè, akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀dún fà ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ àǹfààní ìwé ìkọ̀wé ọ̀fẹ́. Jaburata, iná ojú òpópónà, ẹ̀rọ agbẹ́náwá transformer, iṣẹ́ ayélujára, pápá ìṣeré, irinṣẹ́ X-ray nílé ìwòsàn general. Kó tó fààyè gba akẹ́kọ̀ọ́ 1,450 nílé ẹ̀kọ́ Lasutec àti ètò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ àti àgbàlagbà. Àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ APC bí wọ́n ṣe mú lérí wọn ṣe. Ìrìn àjò ìdàgbàsókè bẹ̀rẹ̀ ní o. Gbogbo olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ṣe ká tẹ̀síwájú. Bí tò dìbò lọ́jọ́ 15 oṣù kan 2027 ṣe ń kọlẹ̀ kún gbọ̀ngbọ̀n. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí. Ẹ dìbò fún Sínátọ̀ Wàsíù Sanni Ẹsẹ̀lókun tọkàntọkàn dìbò fẹ́gbẹ́ APC látòkèdè sálẹ̀. APC Wàsíù Ẹsẹ̀lókun Kàmpé Kánsù lójúbọ̀wọ́ ìpolongo yìí o.
4: 7 a.m. Every great morning starts with Quaker Oats. Look, much more goodness.
5: 92.9
6: Fẹ́lá ní kẹ́ pléèdì.
7: Ó tì àṣọ la fẹ́.
6: Ó pẹ̀lẹ̀ pléèdì jọ.
8: Ṣé ìyìn ilé ìjọ ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pà, ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
7: À Tòǹkẹ́ lẹ́nu ẹ, èmi ti sọ kánú, ìjọ alẹ́ òní, ẹ dá yànmọ́.
6: Ọbẹ̀ lẹ́ o, kí ló tó tó nù?
8: Bàbá, ẹ̀yin náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
6: Bàbá ọ̀dẹ níbẹ̀ gí lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ pánù.
7: Tó jẹ́ pálọ̀ Yomi lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń bẹ gara báyìí. Àtẹ́lẹ̀ ó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario? Ọlọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣùgbọ́n jẹ́ ìgbọ́n lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Arabo, off Abarajẹru, Ìkọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0808216859 lẹ́ẹ̀kan sí 0806821-6859. De Ronke kó o sì lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ pánù.
9: Long before social media and get ready with knee videos, style already born. Passed down a hand-woven fabric, gele that seemed to reach for the very sky itself, and old silhouettes handed down through generations.

0: ìyẹn dókítà gbẹ̀ngà ọlábíkọ ashim àtẹ̀ntọ́ díje dúpẹ́ lẹ́bẹ̀ bí òṣèlú social democratic party sdp ìyẹn adéwọlé adébáyọ̀ ó ní ọ̀rọ̀ àwọn méjèèjì ó ní ẹ̀yìn aráàlú ẹ̀rí fẹ́ ọ̀rọ̀ wọn ó tó jíròrò lé lórí ó lóun rí àwọn méjèèjì ó rí pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti nǹkan tí wọ́n gbé kalẹ̀ lọ́rọ̀ ni tó fẹ́ gbà tó fi jẹ́ pé wọ́n kó wa inú oko ẹrú ta wà ó lóun rí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ nǹkan tó ń ṣe o nígbà tí bàbá náà ń fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò inú wọn ti béèrè lọ́wọ́ rẹ̀ pé nípa ìlànà eléyìí tí igbákejì àti tẹ́lẹ̀ àtikukú abubakar sọ nímọ̀ pé òun máa dá owó ọ̀rọ̀wé epo padà tó ń bá láǹfààní láti lè bọ́ sórí àlééfà àjẹ́ ìrún ní ewo wọ́n fún ẹ níṣu lọ́yọ̀ ń yọ̀ ó ti rigi tó èsè iná ọ̀rọ̀ àtikukú abubakar kan máa jẹ́ òun lógi òun ní nípa peter obi kọ́ peter ń sọ pé òun peter obi wò náà àwọn méjèèjì àtàtikukú àti abubakar àti peter obi àti gbogbo ẹ̀ náà ìkàùnkàùn náà ni ó ṣùgbọ́n òun gbẹ̀ngà ọlárúkọ hashim àti adéwọlé adébáyọ̀ ó lóòrí pé ọ̀rọ̀ wọn ó tó tẹ̀lé ó ní ṣùgbọ́n ti àwọn tó kù olóṣèlú lásán ni wọn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ju àjẹrò lọ sọ bẹ́ẹ̀ láàrẹ tí wọn náà bá ìwé ìròyìn nation ẹ bá ròyìn yìí
1: mẹ. kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ ẹ síwájú wọn ní ẹni ọrọ kan ní dídú èkúté ànímọ gbọ òfin gbọgbọgbọn ní kọlọrọ ó máa ní ọrọ tí ìjọba ìpínlẹ ọṣun máa ń sọ lórí bóyá pé ilé ẹjọ kan ní ìpínlẹ ti èkó ó ní àfààrọ wọn ò gbọdọ gbowó jáde nínú àpò ìkówó sí ìpínlẹ ọṣun wọn ní báyìí ìjọba ìpínlẹ ọṣun náà ti gba ilé ẹjọ lọ láti lọ tako ìdájọ ọhún gẹgẹ tó jẹ kọmíṣánná fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ fún aráàlú olú ọmọ kọ́lápọ̀ álímì bó ṣe ń sọ di mímọ oníta bá wò ó ipe àwọn nǹkan tí wọ́n fi gba ìdájọ́ ọ̀hún pé ẹ̀tọ́ ni wọ́n fi gba ìdájọ́ ọ̀hún pé gbogbo nǹkan tó yẹ kó tẹ pẹpẹ sí ilé ẹjọ́ ó ní ilé ẹ̀ṣọ́ gamji nigeria company limited ó ní wọn ò tẹ pẹpẹ sí ilé ẹjọ́ ní báyìí wọ́n ń bẹ ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ ipe ìdájọ́ ọ̀hún tí wọ́n dá ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún yìí pé kí wọ́n gbé sọ́tọ̀ o gẹ́ bí alàgbà alimi bó ṣe ń sọ dímọ̀ ó ní ẹ̀tọ́ àti àìṣòótọ́ nípa àwọn àkọsílẹ̀ àti àwọn nǹkan tó yẹ nípa ìdájọ́ èyí tó yẹ pé àwọn kan ti gbà tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tó bá wọn rí sí àwọn òǹlàjà kẹsàn-án tọ́rọ̀ ò bá fẹ́ lọ sílé ẹjọ́ tá a mọ̀ sí arbitration ó ní ilé ẹni tó wá gba ilé ẹjọ́ lọ báyìí kò ṣàlàyé gbogbo ẹ̀ yékéyéké kò ṣe àwọn àkọsílẹ̀ tó tọ́ àti ti òye gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun bó ṣe ń sọ tó mọ̀ nípa ìdájọ́ lórí pé wọ́n gbégi lé àpò ìkówósì
0: wọn. wọn ní tó bá rinú lójú àtibilẹ̀ léèrè ilẹ̀ abifá ẹgbẹ́ báwọn lẹ́sẹsẹ́ ò béèrè bẹ́rẹ̀ wọn tí wọ́n ikú sí béèrè àwọn béèrè ìwé ikú tó béèrè lọ́fẹ̀ẹ́ di rẹ̀ gbà o nínú ìwé ìròyìn telegraph láàárọ̀ yìí òǹdíje dúpọ̀ lẹ́bẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc tí wọ́n gbà kọjá igbákejì ààrẹ ìwà nàìjíríà alhaji atiku abubakar wọ́n máa ti ń béèrè lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress àti ìṣèjọba wọn. wọ́n ní owó kan tó ń lọ bíi tírílíọ̀nù mọ́kànlá àbọ̀ òdídé náírà 11.2 trillion naira tó jẹ́ owó iléeṣẹ́ ilépẹ́ nnpc limited tí wọ́n láwọn fi san gbèsè gbèsè wo ni wọ́n fi san báwo ni wọ́n ta lọ́jẹ́ gbèsè ta lajẹ́ ń gbèsè kí la fi gbèsè ọ̀hún ṣe. wọ́n ní orí ọ̀rọ̀ nípa ààbò tí wọ́n tún wà lórí ọ̀rọ̀ nípa afẹ́fẹ́ ìdáná àti ọ̀pẹ́ ìforúkọ ìwà nàìjíríà tó ń sọ nígbà pé àwọn náwó báwo ni wọ́n ṣe náà àtikukú abubakar ń sọ̀rọ̀ nígbà pé pẹ̀lú ẹgbẹ̀lẹ́mùkú owó yìí wípé àwọn jàǹdùkú wọ́n sì ń dàlú láàmú. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lọ́jẹ́ pé wọn ò lè fi ọ̀dọ̀ lóròrò ní ilé ẹ̀kọ́ tó wà àwọn jàǹdùkú sì ń jí wọn gbé bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́jẹ́ pé ń bà wọ́n láti rìn àjò láwọn ojúnà ńláńlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí tó yẹ pé tí àwọn èèyàn bá rìnrìn àjò báyìí wọ́n máa gbàdúrà pé ọlọ́run jẹ́ ódé láyọ̀ ọlọ́run jẹ́ ódé láyọ̀ wọ́n nàìjíríà gbọ́dọ̀ mọ̀ kí lè fi ẹgbẹ̀lẹ́mùkú bá òun ṣe ẹlẹ́ẹ̀ ń dáàbò bo àwọn ọ̀pá epo ẹlẹ́ẹ̀ ń ṣe kí ẹ wá sọ̀rọ̀ nípa tírílíọ̀nù mọ́kànlá náírà ẹlẹ́ẹ̀nà lórí ààbò irú ààbò wo lórí àwọn òwò igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà nínú àtẹ̀jáde kan tó ń jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ nípa ìlanilọ́yẹ̀ wọn frank shaibu ń sọ nímọ̀ pé láti ọdún 2024 làwọn ti bẹ̀rẹ̀ sí wòye o lọ́rọ̀ nípa owó kan tó yẹ pọ̀ sọnù nínú àpò owó sí iléeṣẹ́ lẹ́pọ̀ nnpc limited orí nàìjíríà tó yẹ pé wọn ò rí nǹkan kan sọ ń pa rẹ̀ wọ́n ní tírílíọ̀nù 17 kan náà tún wà tí wọ́n ń sọ nímọ̀ pé kò sá àti ẹ̀yí àwọn àlàyé òun àwọn nàìjíríà fẹ́ mọ̀ kó tó di pa máa tẹ̀síwájú ẹni ọgbọ́n ìwé ìròyìn new telegraph láàrọ̀ ẹ̀bá ròyìn mẹ́.
1: inú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní bí nanínaní bá ń nani tí nàyànnàyàn bá ń nàyàn tẹ́tọ́ tó dígbò bá sàjọ́ lórí kí nanínaní máa nani o ẹgbẹ́ ayédáadé àwọn òṣìṣẹ́ ẹ̀ka ti olùlẹ́wà àbújá federal capital territory chapter wọ́n máa ti ní àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o lórí kíni lórí ti ìgbéga fún àwọn olùkọ́ tó ń ṣiṣẹ́ ní federal capital territory ni o wọ́n ní alàgbà yezon wike bàbá alábùjá ló máa gbé àwọn ọ̀rọ̀ kan síta o lórí àwọn gbèdéke àti àmúyẹ kan tí àwọn olùkọ́ tó ń kọ́ni ní olùlẹ́wà àbújá gbọ́dọ̀ ní kọ́ tó lè gba ìgbéga lẹ́nu iṣẹ́ o wọ́n ní wọ́n pe bàbá náà ní kọ̀kọ́ wọ́n pe wọ́n náà ní bàbá pé wọ́n kì í ṣe báyìí wọ́n sì fún ní ọjọ́ méje tọ́ ní ọjọ́ méje

FM。 àwọn olùkọ́ ń bẹ́ bẹ́ẹ̀ làwọn olùkọ́ ń bẹ́. àwọn olùkọ́ alálùbáríkà ń bẹ́ bẹ́ẹ̀ ìdàkejì àwọn olùkọ́ ń bẹ́. àwọn olùkọ́ kọ́lọ́ ń bẹ́ bẹ́ẹ̀ làwọn ìka olùkọ́ ọ̀dájú olùkọ́ abatẹnijẹ́ olùkọ́ ń bẹ́. tísà wá o bẹ́ẹ̀ ká tísà pọ̀ rẹpẹtẹ káàkiri àgbáláyé ni pàápàá nílẹ̀ adúláwọ̀ áfíríkà pàtàkì jùlọ lórílẹ̀-èdè nàìjíríà. lóòótọ́ lolùkọ́ ó máa jẹ́ ó dá o kò dá o olùkọ́ ó máa jẹ́. àmọ́ àwa ò wá láti wá sọ nípa àwọn olùkọ́ tó kù díẹ̀ káàtó àbí àwọn olùkọ́ ìkà tàbí àwọn olùkọ́ tí ò dáa tó ń bá tọmọ ọlọ́mọjẹ́ tí wọn ò kí ń ru ọjọ́ ọ̀la pé ìjọ kan bẹ ẹ fún àwọn àwòrán jù kalẹ̀ ìjọ kan bẹ ẹ kínní kan ó bọ̀ wá àwọn àtàwọn ọmọ tí wọn náà ní ìran kẹ́ni pàápàá. àmọ́ àwọn olùkọ́ tó ṣe dáadáa ló bèrè lọ́wọ́ lákansára sí lórí ètò yìí lónìí. ọjọ́ karùn-ún ọjọ́ ajé monday àkọ́kọ́ ọjọ́ karùn-ún oṣù kẹwàá gba ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n. ẹni tó bá sún adé olúwa adé fọlárin okùn adé mr pilot dáadáa lọ́wọ́ àlàáfíà mi apá bẹ̀ sọ̀rọ̀ báyìí ni olùkọ́ kan ló fún mi gbá yẹn o ní ẹ̀gbádùn high school villa. ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń gbọ́ mi báyìí sọ mọ̀lẹ́bí olùkọ́ yẹn gan lè máa gbọ́ mi pé olùkọ́ tí mo ló pa pẹ̀lú ẹgba ní ọwọ́ ọ̀tún mi ọwọ́ àlàáfíà mi ọwọ́ òsì báyẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ òun ni mò ń wòye. orúkọ olùkọ́ náà mr taiwo taiwo méjì ló wà ní ẹ̀gbádùn àìgbógílà lọ́dún náà lọ́hùn-ún àwọn tá a bá jọ lọ léwe yẹn ẹ máa jẹ́rìí mi o. gbogbo ní bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tá a jọ lọ léwe ń farí apá kan dé apá kan sí ojúsàájú ni ó fẹ́ padà já sí. àmọ́ alàgbà taiwo pupa mr taiwo pupa òun ló fún mi ní àpá tó ń bẹ lọ́wọ́ àlàáfíà mi dòní. torí àgbà taiwo dúdú tíṣà wa náà nu àwọn náà wà lọ́tọ̀ taiwo pupa taiwo taiwo pé méjì taiwo pupa wọn pupa gan-an àwọn ni wọ́n fún mi ní àpá tó ń bẹ ní ọwọ́ àlàáfíà mi àǹdí. ibi tí mo wá lọ lórí àpá tí mo rẹ̀ tí wọ́n fi kú lọ́jọ́ ayé mi tí wọ́n fi àpá tí mo sọ yìí mo ti sọ fún àwọn ọmọ mi mo sọ pé àwọn ọmọ mi bó bá ṣe ṣe bó bá rántí wọn àwọn ọmọ ọmọ wọn pé ẹni báyìí báyìí ló fún dádì wa ní àpá yìí. ó pé bóyá mo wá láti wá bu ẹnu àtẹlu alàgbà mr tapao tó fún mi ní àpá yẹn mo wá láti wá kan sáà láti wá kí wọn lára àwọn ọmọ bá pàdé jù láyé yìí tó tún ayé mi ṣe jù ní mr taiwo pupa ìgbádùn high school ìgbógílà mo fẹ́ ẹni pé ló fún mi lápá ó wà lára àwọn tó tún ayé mi ṣe jù ẹ pé kí ni mo ṣe pé ipò ṣé ipò kẹta ló mo gbé lọ́dún àbí ipò keje ó dàbí pé ipò keje seventh position. mr taiwo pupa bánú tán ó gbé ipò keje ìwọ tó ti gbé ipò kíní first position àánú ọlọ́run.

0: so di mimo yi pe opolopo oto oraje ati ile itokan ara ilu gbogbongbon o lo je pe ko fararo won ni gbogbo awon to je pe won le jeun e meji tele abi e meta o na lo je pe 010 won ni formula o ni won fi jeun bayi won wa so di mimo yi pe bi awon awon ose bi won se fi e onu han yi pe ki are Bola Ahmed o mojuto nkan ti won se ni orilede wa Nigeria o ipe ki won kokko gbe awon fe pada ni elekeji ki won kokko gbe ti ki won wa dojuko isoro ti on ba awon omo orilede Nigeria ja gege bi ebi ajafo meke eto oraje eleyi ti o lo daada eto abo to je ipe o ti kase kan nile ese kan to ku ipe yen na ti mu ilogbologbo won ni gbogbo eleyi o na lo je ki ijoba kokko mojuto ni orilede wa Nigeria yala to je ipe eto ipolongo ipolongo idibo for 2027 o na lo je ipe won gberu bayi
1: koko nu eroyin test wa jo nu ero di guardian lo wuro toni ni won tin so di miwo latenu ojise olorun to gbese oluwa dani tokan tokan oni eni owo enoch adejare adeboye ojise olorun ti le dosin ira pada Redeem Christian Church of God RCCG ni won ti ro gbogbo awon olori lorilede Nigeria atomo Nigeria gogo pe ki won gbegbe aye to ni itumo pataki un to wa se le aye leyin ti won ba sin olorun tun ki won ni itumo ni gbesi aye awon eniyan wi pe service to God service to society any owo enoch adeboye soro na won si gbe pe ninja ka wa gbogbo en to ba pera re lasiwaju gbogbo en to ba pera re lolori gbogbo en to ba pera re leni to dari ilu to dari ile ise to dari agbole to dari ilu wi pe o gbodo nipa tun won ko kaye mo wi pe this is the purpose of their existence kaye mo pataki un to wa se nile aye gogogan ki won nipa nigba si aye awon omo eniyan ojise olorun enoch adeboye soro na ni bi eto idupe thanksgiving service fun osu kewa to wa nile ijosin won iti o nbe ni ebute meta ni pele eko moro gbogbo omo lede nigeria patapata pe pataki won ni gbese aye o gboro ni itumo gomina babajile sanwoolu ti pele eko won nbe ni bi eto idupe na ti won so fun omo nigeria pe e ma se iye meji ipe nija to koju orilede yi o do won abisayin tegun alare fiso sowore na nbembe o pe fun iso abo to pe ati isokan lo lede wa nigeria láìwò tí ẹ̀yà agbó òṣèlú àbí ẹlẹ́yà ọmọ àti kálukú ti wá kódà mínísítà tẹ́lẹ̀ fún ètò ìṣàkóso àwọn ọlọ́pàá nílẹ̀ yìí muslim wọ́n bá ní kòrò ń bẹ́ẹ̀ wọ́n rọ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ká fa àdúrà ran orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ kí ìpèníjà tó ń kojú rẹ̀ kó dohun àfisẹ́yìn tegun àdáre fiṣọ inú wẹ̀rọ ìdí guardian network.
0: Nínú wẹ̀rọ ìdí nation tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹ̀kọ́ mà ti ń fojú mímu wọn ní ìpínlẹ̀ Delta. Oyo ati Kaduna won ni ojo ojo Saturday ti o da won ni jo jimo ewo na lati mo o ge bi won se so yi pe ni ipinle Delta ni ipinle Oyo ati ni ipinle Kaduna gbagbagba ohun na lawon ero ti duro to si je yi pe ohun ti won so na ni pe daddy mommy Tinubu ni edibo fun daddy mommy Tinubu ni edibo fun won ni ipinle Delta won ni support group meji iyan egbe alatileyin meji o na lo je pe won ti sise loju won o ti won ti fi idi won mule gege bi wi gomina ipinle na bi o se so di mimo won so di mimo pe awon egbe alatileyin o na lo je pe won bere si ni se akojo ti won bere si ni polongo jake jajo ipinle Delta yi pe Tinubu o na ni ki won dibo fun won so di mimo pe enikan ti won ti o se ifilole awon egbe mejeji o na ni won pe ni alaga egbe oselu APC ni ipinle Delta yen Solomon Areyika ti o si je pe oni awon egbe oselu mejeji lati bere si ni ku erojo ati lati bere si ni se ipolongo idibo ipe ki gbogbo oyan ki won dibo fun Are Bola Ahmed gege bi are orilede Nigeria lekan si ati gomina Sheriff ni ekan si ipe ki won dibo fun won bákan náà ni wọ́n sọ di mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tó ní pé àwọn ẹgbẹ́ yìí òun náà ló jẹ́ pé wọ́n ti dìde wò láti ṣe àtìlẹyìn fún gómìnà Sheriff ti ìpínlẹ̀ Delta àti Tinubu ìpè kí àwọn èèyàn kí wọ́n dìde kí wọ́n dìbò fún wọn lọ́pọ̀ yanturu bákan náà lọmọ ṣe sojú sórí ní ìpínlẹ̀ Kaduna o nígbà tí wọ́n sọ di mímọ̀ pé ìpínlẹ̀ Kaduna wọn ní àwọn kan tí wọ́n pè ní non-indigent wọn ni gbogbo wọn òun náà ni wọ́n kóra wọn pọ̀ o tí wọ́n pera wọn ní non-indigent support group ìyẹn àwọn tí wọn kì í ṣe ọmọ ìlú Kaduna wọn ni gbogbo wọn wọ́n kóra pọ̀ o tí wọ́n sì sọ̀rọ̀ àwọn di ẹgbẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú APC láti bẹ̀rẹ̀ sí ní polongo ìdìbò fún ààrẹ Bola Ahmed Tinubu àti gómìnà Uba ti ìpínlẹ̀ ọ̀hún wọn sọ di mímọ̀ pé wọ́n ṣe àkójọ yìí láti rí i pé

0: Estilation Bond FM 92.9.
1: Oúnjẹ ìṣíwájú onínúwẹ̀rọ ṣan ló wúrọ̀ tòní ni wọ́n ti sọ di mímọ̀ wípé èrè olùkọ́ ò gbọ́dọ̀ sí. Níjọ́ Gbéńdé Àríkìyà ọmọ wọn gbọ́dọ̀ jáyé orí ara wọn kó tó di pé wọ́n rèṣà. Alága ìjọba ìbílẹ̀ Sùúrù lérè Ọ̀gbẹ́ni Bámidélé Sulaimon lọ̀rọ̀ náà di mímọ̀ láti sàmì ayẹyẹ àyájọ́ àwọn olùkọ́ tó gba òde kan lónìí. Ó ní tòun tòun gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ náà òun ò fi han olùkọ́ òun ò fi tàfàlà òun sì tún ṣe àdéhùn sí pé ìgbáyégbà ọ̀tun yóò jẹ ti àwọn olùkọ́ ní ẹkùn Sùúrù lérè Ọ̀gbẹ́ni Bámidélé Sulaimon. Ó wá rọ àwọn òbí àti alágbàtọ́ wípé kọ́ nìkan ò lè dá iṣẹ́ ọ̀hún ṣe o mọ́rímọ́rí tó mọ́rí àwọn akẹ́kọ̀ọ́ kò lè dá mọ́ o tó bí àtàlágbà tó bá gbárùkù ti àwọn olùkọ́ láti jẹ́ kí ìdàgbàsókè kó bá ètò ẹ̀kọ́ àwọn ọmọ ọ̀gbẹ́ni Yusuf Bámidélé Sulaimon alága ìjọba ìbílẹ̀ náà wá ń gbé ìpèníjà káwájú àwọn ọ̀dọ́ yìí wípé kí wọ́n gbìyànjú lọ ṣe gààyà sí ohun tó ń jẹ́ gbòógì olóró kí wọ́n gbìyànjú ṣe gààyà sí ohun tó ń jẹ́ àwọn ìwà ọ̀daràn tó lè bọjú ọ̀la wọn gbogbo wàhálà àwọn olùkọ́ àtòbí kó má bàa bá já sí pàbó ní gbèsè wọn ní wẹ̀rẹ̀ nìlẹ́ṣàn ẹ̀sìn kà
0: láàárọ̀. Ó bá jọ́dọ̀ àwọn olùkọ́ ló lọ kúkú tẹ̀lé ẹ láàárọ̀ tòní lọ́dọ̀ ti tèmi ẹ̀yin àwòrán pàtàkì nìyí nítorí pé bẹ́ẹ̀ bá ṣàdéhùn ẹ̀ máa ń
1: ṣe.
0: Nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní òun náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ ti kéde yìí pé a jẹ́ ọjọ́ tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ pàápàá jùlọ àwọn tíṣà wọn ò ní lọ sí ilé ìwé ó jẹ́ ọjọ́ ìsinmi fún wọn. Wọ́n ní àwọn ṣe eléyìí láti fi rí i pé àwọn bu ọlá àti iyì fún àwọn olùkọ́ ti ń bẹ ní ìpínlẹ̀ náà àti pé fún wọn láti gbáradì fún ayẹyẹ tí àwọn Nigeria Union of Teachers tí wọ́n gbé kalẹ̀ lónìí. Wọ́n sọ wípé wọ́n ta jáde nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tó jẹ́ akọ̀wé ìpínlẹ̀ ọ̀hún Professor Musibau Babatunde tí wọ́n taari jáde. Wọ́n sọ di mímọ̀ wípé àìṣèjọba tó ń bẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ rírì àwọn olùkọ́ bákan náà ló sì jẹ́ pé wọ́n bu ọlá fún wọn wọ́n fi òní wọ́n fi bu iyì fún wọn àti pé láì sí tíṣà gbogbo àwọn táwọn di jàǹkànjàǹkàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáyé wípé àwọn ò mà lè débì kankan. Wọ́n ní ìdí rèé tí wọ́n sọ pé ení o ọ̀nífẹ̀yìn tíṣà ní ìpínlẹ̀ Èkó ṣẹ́ kí báyìí lè jíṣẹ́ yàn.
1: Ó dalúwẹ̀ Adrian tó jáde lówùrọ̀ tòní ní ẹni tó jẹ́ adíje dupò gómìnà nípínlẹ̀ Ògùn ìyẹn alàgbà Solomon Ọlálékan Adéọlá tí gbogbo ayé mọ̀ sí yáyì ti sọ di mímọ̀ fún àwọn ọmọ lẹ́yìn Kristi wípé kí wọ́n dákun dábọ̀ máa fi àdúrà ran ìjọba ìpínlẹ̀ Ògùn ní àrùn orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ kí gbogbo ìpèníjà tó ń kojú rẹ̀ kó lè bá àwọn àtìsẹ́yìn tegun alárin fi sọ. Solomon Ọlálékan Adéọlá yáyì ó sọ mọ̀ níbi ètò ìsàmì ayẹyẹ 50 ọdún ti àwọn ọmọ lẹ́yìn Kristi ten can tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn èyí tó nílùú Abẹ́òkúta. Níbẹ̀ ló ti sọ mọ̀ wípé àwọn ọmọ lẹ́yìn Kristi ipa tí òṣèlú kì í ṣe kékeré ojú pẹ́sẹ̀ pẹ̀lẹ́ nílùú Abẹ́òkúta lánàá kódà padà pọ̀ àbí ọdún gómìnà ìpínlẹ̀ Ògùn

0: òṣèré ìbò ìṣùgbọ́ báyìí eléyìí òṣèré dé gbòmọ́ torí pé ojú hàn gbangba pé ti fẹ́ ti ọwọ́ òṣèlú bọ kí ló sì ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó bá ní pé torí man city èmi àti ti mọ̀ pé wọ́n jẹ́ ẹ̀bù ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí ò sí àníbẹ̀ ṣùgbọ́n ìjọba orílẹ̀-èdè saudi arabia lọ́run uae tó yẹ pé àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn bó ṣe ń lọ lábala ibẹ̀ yẹn tí wọ́n fi wọ ti man city tó yẹ fi débùrú ẹ̀ ló yẹ pé wọ́n ti ń tó wá fi lè gbé gbèdéke lé ikọ̀ man city bóyá lórí àmì ni o àbí àwọn òfin míì àwọn náà máa yọwọ́ kí náà ń kó wọn ní òpó pátá pàápàá jùlọ lọ́rọ̀ ajé tó sì yẹ pé ikọ̀ england náà mọ̀ pé àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n wá ń dọ́gbọ́n sí dẹ́rẹ̀ díẹ̀ tí wọ́n yóò lọ ẹ gbọ́ labalábẹ́ èmi náà lọ́mọ yẹn ọ̀rẹ́ lórífẹ́ yín nurudeen sọlọ udeen lẹ́jì gẹ́gẹ́ bí àṣà mi.
1: ó dá lórí pápá bọ́ndẹ́ fẹ́m láwà náà 209 ṣé lóòótọ́ ni lionel messi fẹ́ forí pápá sílẹ̀ fún international ṣé lóòótọ́ ni òní láǹfààní àti gbá bọ́ọ̀lù fó lè tí náà mọ́ ó ṣe bí ẹni pé ó ń jọ ìròyìn torí wípé lọ́wọ́ tá a wà yìí farewell international match yóò wáyé ní ọ̀la gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé wípé ọmọ argentina náà lionel messi la gbọ́ wípé géèmù àṣepàárẹ̀ ni yóò gbà á gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ pé ó fẹ́ forí ìpínlẹ̀ o stadium monumental ni gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti ṣe gbé wípé akọ́nimọ̀-ọ́n-gbá ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tẹ́lẹ̀ rí manager benin republic lọ́wọ́ jenetura ló sọ ní mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù alọ́rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú orílẹ̀-èdè argentina ní ọ̀la láti jẹ́ ti ayò wípé ọmọ náà ń ṣe bẹ́ẹ̀ forí pápá lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti sọ mọ̀ pé ó gbìyànjú á yà àwọn ìkáàpù rẹ̀ bí àkókò bá tó a máa sọ àwọn àlàálẹ̀ àṣeyọrí tì tó ti gbá fún orílẹ̀-èdè argentina àtàwọn ikọ̀ tó ti gbá bọ́ọ̀lù lóòótọ́ ni kì í ṣe ròyìn mọ́ wípé ní ọ̀la ọlọ́la ayò ọlọ́rẹ̀ sọ wáyé láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè russia
2: àwọn agbábọ́ọ̀lù yìí wọn sọsán létí tó bó ṣe yẹ kó jẹ́ torí wọn ní púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù kan ti padà látàrí pé wọn ò pé friendly match nílé àti pé àwọn ikọ̀ wọn ti ń wo pé àwọn máa nílò wọn nínú ikọ̀ ju super eagles lọ nítorí pé lè jẹ́ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ ká má gbàgbé pé wà ní nations cup ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wọn gbà pẹ̀lú orílẹ̀-èdè wọn.
1: ohun tó wùmí tẹ pọ́ọ̀sì ń bẹ̀ yẹn lẹ́ẹ̀kan ni wípé ọ̀pọ̀ ti fẹ́ máa withdraw lọ́wọ́ tá a wà yìí bọ́ agbábọ́ọ̀lù ìlógún péré lókun lẹ̀ láì tán ṣe ìdánrawò ní training section ní ìjẹta ẹ̀yìn nígbà gbọ́ pé lẹ́yìn tí guinea bissau ti gbomi lójú wa ọ̀pọ̀lọpọ̀ ló ti tọkọ̀ lé agbábọ́ọ̀lù wọn
0: lọ ó lè má wáyé látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù yẹn ni àwọn orílẹ̀-èdè wọn sọ pé àwọn ò láǹfààní àti ìwúlẹ̀ torí pé orílẹ̀-èdè wọn ikọ̀ wọn pé wọn fẹ́ kí wọ́n ní ìfarapamọ́ torí pé ọ̀sẹ̀ lásán náà ni russia gan fúnra wọn náà lọ́hùn náà náà àwọn agbábọ́ọ̀lù wọn náà àti fẹ́ fún àwọn rò pé ẹ padà torí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà ni bọ́ọ̀lù líìgì gan máa bẹ̀ kò sì ṣe ní mìíràn ṣègidi.
1: ẹni tó jẹ́ alámòjútó adam owó tẹ̀ tí ní kò máa bọ̀ nílé tábá ní ká wọlé pápá tí guinea bissau ti gbá bọ́ọ̀lù yẹn pápá òṣèlú pápá yẹn pápá àwọn alábùjá gan fún
0: pitch yẹn ò dáa ẹ má jáwé pápá pápá ò dá ọmọ wa ò sún wọn ẹ má ìka bora wa wọ́n jẹ́ pé ajá olúborí kí náà máa sọ alábàlábà yẹn àníṣẹ́ èmi ò fẹ́ gbà yẹn ìfẹ́ gbà yẹn
2: ṣé káwọn sọ pápá náà ni ní inú ìgbà tẹ̀wọ̀nsẹ̀ wọn ti ẹ̀ gbá bọ́ọ̀lù rárá
0: sí yẹn gan
2: pàṣẹ síra wọn ìgbẹ́ ka ti ẹ̀ pàṣẹ
0: tí wọ́n bá pàṣẹ wọn yàtọ̀ sí yẹn gan àwọn mẹ́ta ń sọ ìkéré pé bí àròṣà wọn lókè òkun wọ́n sábà lórílẹ̀ nàìjíríà rí ìlú tó agbóhàn sínú ọ̀nà ni wọ́n sọ pé bá a ṣe ń fi ṣe training náà nìyẹn gbọ́ngbọ̀ngbọ̀ngbọ̀n kágbábọ̀lù inú òjò bí kí fìdí máa kó bẹ́ẹ̀dì a ti mọ̀ pé bá a ṣe ń gbà tí wọ́n ń bì nìyẹn ó jẹ́ pé à ń fi akọ sí pé ọ̀dọ̀ ni ká lo bẹ́ẹ̀ fíìsì ní lílo ìbẹ̀ nínú
2: wọ́n sọ àwọn méjèèjì wọ́n jọ ń sọ ọlọ́jọ́ yẹn nígbà tí mò ń sọ pé kí ni wọ́n fẹ́ẹ́ foni yìí kí ni wọ́n fẹ́ẹ́ fi ṣe lọ́wọ́ wájú àwọn oníyìí wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn o wọ́n kí kéèyàn kọ̀ọ̀kan ó dà lẹ́jìtì o ó dà pilot yẹn àwọn méjèèjì ò tí ì dárúkọ agbọ́ọ̀lù yẹn torí ó padà bẹ ni pé ó kọ̀ wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ ni pé kò sí bẹ́ẹ̀ ni
0: ó yà wá ní sùúrù ọ̀rọ̀ tó rọ̀ kò lọ́ fà tó bá sọ pé táwa oníyìí wà níwájú àìmọye ìgbẹ́sẹ̀wọ́sẹ̀ wọn ni drọ́gbà ti gbá

0: Crunchy Nabisco Coaster.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get this. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a you know inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts this 2 October. Milo.
4: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó tó bá wá rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn ògì tó ń jáde láti iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradomedical Nigeria Limited tí wọ́n ṣe ní ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni BC capsule tí òkìkí rẹ̀ ń kàgé kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani ní fi omi àtapara, nǹkan tó ń rìn tàbí buni jẹ káàkiri ara, pajápajá lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àtirìn bá di wàhálà, bí BC capsule náà máa ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè àti àìrọrùn sùn dé, yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BC capsule ni egbògi àlelò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómìí. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
5: Ọ̀rẹ́ mi, ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí ipò kan, ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀, ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjàfara wo?
6: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so.
7: Ọwọ́ àti kúrìrì kú tàìtàì.
5: Gbogbo oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀bùn ṣe dára tó ni BC capsule yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yun, iṣan ara tó ti rẹ̀ jí pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà, nǹkan tó jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn, tí gbolẹ̀ wa ni wọ́n fi ṣe BC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí. Iléeṣẹ́ Tradomedical Nigeria Limited ló ṣe BC capsule jáde láti mú pharmacy tó súnmọ́ ẹ pé 08103369434. Bí àyà sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Egbògi míì ni Morphine capsule. Ṣèmúṣe ẹ̀dá múṣemúṣe bí egungun bá ń sán ni tàbí roni, ìbáraẹniṣe àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti kẹ́mí ládùúgbò yín.
6: A gbé ọfọ̀ pàyájọ́, ààrẹ ò lọ. Abiru kí tiẹ̀ ni Elébùkún wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi ń kọ́.
5: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń sọ.
6: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sọ mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéri dùn mí. Ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí ogun náà kejì máa.
5: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹlòmíì bó ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àti àpẹẹrẹ tẹ́ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kẹ́rẹ́ padà. Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tradomedical Nigeria Limited ló ń ṣe Morphine capsule láti mú pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103394. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán abaka tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́nkí pọ́nkí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin lágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
8: Ìrà tún Herbal capsule. Igbògi ìbílẹ̀ tàbí ọdún tẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí.

0: 那个是啊有最早我更新的
1: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Million promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Million.
4: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ̀ fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
5: Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
6: Your Nescafe is not just a drink, it's your vibe.

0: iléeṣẹ́ Bond 92.9. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR. Ǹjẹ́ ẹ jẹ́wọ́n pé ibi tí wọ́n dé lónìí Ọlọ́run ọba ni àwọn olùkọ́ tíṣà ni.
1: Mo dá mi lójú wá kí àìrá
0: òun. Gbogbo gómìnà pátápátá ká má dárúkọ gómìnà ìpínlẹ̀ kankan. Gbogbo gómìnà tẹ́ ń wo yẹn. Gbogbo àwọn aṣòfin senators tí wọ́n ń fọ òyìnbó ńláńlá. Àtoríṣiríṣi òyìnbó ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀wọ́ ọ̀sàrẹ̀ house of representatives òyìnbó tí wọ́n ń fún ọbẹ̀ gbogbo ọtẹ́ ìwò yẹn ẹmọ tó yà mí lẹ́nu olùkọ́ tó ń jẹ́ olùkọ́ lónìí ọ̀jọ̀gbọ́n professor dókítà nídìí kákọ́yàn lẹ́kọ̀ọ́ lónìí tíṣà kan náà ló kọ́ òun náà tó fi di ọ̀jọ̀gbọ́n ẹmọ tó jẹ́ kàyéfì ibẹ̀ tíṣà gan fúnra ẹ̀ tó kọ́ òun gan lè má ka ìwé ẹ̀ débi tí ó fi di ọ̀jọ̀gbọ́n o àmọ́ lónìí ọmọ tó kọ́ lánà ó ti padà di ọ̀jọ̀gbọ́n professor lójú ayé ẹ̀. Torí náà kò yẹ kí ìyà kó jẹ àwọn olùkọ́ wa. Orílẹ̀-èdè Nàìjíríà. Mo pèrè kan lẹ́ẹ̀kan mo ní bí àwọn olùkọ́ bá ń gba mílíọ̀nù kan náírà ó kéré jù níbi ayé lajú dé yìí ó kéré tán kò tí ì pọ̀jù àbúmọ̀ parọ́ ni. Kò yẹ ká rí olùkọ́ tíṣà tí ò ní máa fi mọ́tò gidi SUV. Tí ò ní máa fi ṣẹṣẹ rìn.
1: Àsìkò ní ó.
0: Ta ni tíṣà àti ẹ̀sà? Ta ni tíṣà àti ẹ̀ màmá? Ẹ jẹ́ ń fún aláǹfààní bó ti ẹ̀jẹ̀ orúkọ tíṣà kan la lè dá 09070-6316-1916 kí lorúkọ tíṣà tó lè gbàgbé inú ìrìn àjò ayé ẹ̀ láéláé. Ó yá. 07063-16-1916. Àwọn èèyàn ti dá orúkọ tíṣà rẹpẹtẹ kábíyèsí àwùjọ ìlú onígbòǹgbò sílẹ̀ lórúkọ Mr. Deja kí lẹ pé orúkọ tíṣà ẹ ní lágége kó wọ́n mọ̀ ó burúkọ. Bóyá Aliya bá ń súnmọ́ microphone yẹn kí n béèrè lọ́wọ́ ẹ kí lorúkọ tíṣà ẹ tó lè gbàgbé títí láéláé dé ní eléni. Ó yá súnmọ́ microphone ọjọ́ ti lọ. Ó yá kí lorúkọ tíṣà ẹ kíákíá dáhùn má dáa dúró ó ní tíṣà. Ó yá kí lórúkọ wọn máa ń nù ẹ̀ ó gbàgbé.

0: on la se ni customer care pe a ma npe nkan ni feedback feedback yen ni pe iriri yin ke je ka ma mo iriri yin te ba je ka mo iriri yin ta ni pe odo wa lo ku die ka to si a mo bi a se le se atunse iyen ni mo fe ka dim ni asiko yi pe e ma ma binu kuro ni ile iwosan
1: o le bi inu
0: e ma ma binu kuro ni ile iwosan
1: be le ba pe customer service
0: be ni
1: ibi bata tin tan lese e gboro so
0: be ni
1: ibe le yin ti ma gba sise
0: be ni to ba yen pe awa la se asise te ba so fun wa ko si ba se tun le tun yoju ara wa ka tun
1: o don lo be ni sa yin to customer service number te ma pe tawon yo ma pe je ki won ni lowo gugu ate ba si fe pe ilera eku e wa ile iwosan ni o e fe paro ile iwosan ni o kini ko ye yin ni o won toju won fun ilogun ni o won fun ilogun won toju ni o won fun ilogun ti o pe ni o e fe bere pe se bo se ko ri mu o boya kini kan wa ki o ye yin o eto yo de si lori afefe e de fe pe customer service number number te ma pe e da kun mi sai no e ma gbagbe ikon be to pe whatsapp nikan ni se ba mi pe
0: beni beni gbogbo e na la ma
1: ikon be ti won jawo olofede e je ko yen ni e ko ba n pe pe ele te fe pe yo ko bo yin won ni kola ke ma lo lori phone be ba pe won ni jawo eleyi o won ajawo ti o gare lara boya ni kia kia lara
0: beni ejo lori e mo pa wa eyan ma n feran ofe sugbon tori ilera awon mi ma so eleyi ti won jawo yi ero ma n po lori e e ma du e ma ni won gbe ko a ma so fun to wa pe emergency to je nkan gbajawiri ni e pe awon ti to ma tun jawo yen o o ni eleyi awon eleyi to to jawo to ma jawo 091 69 18 59 20 091 69 18 59 20 number keji na won to ma tun jawo ni o sugbon kia kia na na ma gbe yen number yen po dada 070 070 40 40 27 27 70 70 29
1: eja pile nko suma
0: 070 070 40 40 27 27 70 29 ben then whatsapp number wa no whatsapp we ma pe o e ko ma bi atejise na pe lese kese 24/7
1: chat number yin si e kon bend phone e to ma da
0: o ma n de kiri bayi ni
1: to le ma da lo yo
0: a ma mo won yato ni ibise wa te ba ti ra won to
1: e ti e ti le se video to ba wa le o so yin bo ke le mo pe be mu wa
0: ben ni ben
1: ti no si ba bu mi pe iwo n
0: gore ben ni ben ni to ba de ni bi ijoko bi to ni ke ijoko si to ba ni bo se wa te te ri pe o se wa e le snap e ke fi ranse
1: to whatsapp mi
0: ben ni 070 45 35 82 75 070 45 35 82 75 75
1: ben number yen
0: okay your call whatsapp no ni 070 070 46 16 00 00 51 Benny.
1: Ekpile nko suma
0: 070 46 16 00 51
1: Yes ma.
0: Email address wa ileraeko@lashma.com or ileraeko@lashma.lagosstate.com
1: ileraeko@lashma.com
0: at all the other one ni customercare@lashma.lagosstate.gov.ng
1: sasiko number lo fe nko e ti ba npe
0: 0700 45 37 23 56 ben ni bo se go yato o yato ri won jo won yowo so special number ni
1: o se 0700
0: ben ni 45 37 2 3 5 6
1: elekeji nko
0: eyokan ni
1: eyokan
0: lo si wa
1: be be je pe number tawon ma pe ni agbara won be bere bere lowo yan je won da bere boyin olori awon eka to gba wa soro te ba gbo kini tun ju la be ku o ye ko si yin tun won pe legun awon re
0: ikan ninu aka eka yen ni o ni gbogbo customer care ashi ni oga yen ni oga wa Mr. Green
1: gale ina
2: mi ko Mr. Blue e ma le mu mi 08181509290 08181509290 boya bere kon be te be bere lo mama wa iya bode adepito hello
3: ase kaaro
2: oruko yin sir
3: oruko mi o kon ni lati keja
2: ibere yin sir
3: ibere mi ni pe ilere eko mo ti ma lati bi February ati kon ti mo ba lo ti yanju last week won wa ni won ma se oje mi ni
2: e ma gbe fun yen kuro lenu sir e ma gbe fun yen kuro lenu ka le ba gbo yin sir
3: okay won na ma ma se surgery ni Friday to boy wa ni kilo wa kilo ko ogun ni pharmacy wa lo si pharmacy yen ni awon to so tesa awon to soju ogun to ko fun ni 38,000 wa mu wa si unit won ninu hospital be won direct ni pharmacy won gba ti ma de be ni ogun 38 yen oni 30,000 pere ni won
2: elelo
3: 30,000 pere ninu ogun 38
2: e jorun metala
3: nari yes
2: would they tell you no abi
3: ah mo won na mo ni kini benefit pe mo se tin na plan but mo ni ba won ni se ki lo ni ma lo ran ta ni mo bi so ma fun mi lo pada won ni arin e oye mi lo je ki pe
2: o ma dai lo like pe o ma dai lo like pe 08181509290 08181509290 ni number ti an lo hello hello era mao
4: e ta lo ta
2: e ka lo mao
4: bere mi para jo bere daddy wa oruko mi ni Mrs. Oputoyinbo lati je
2: lati je
4: bere mi para jo bere daddy wa to toro ton ni
2: mhm
4: ba ti mo lo si ya titu solo
2: mhm
4: won pa ogun 42,000 plus fun mi ba ti ma de be won awon ti won ma ku wa ni iwe pe ka lo si chemist ta yen won lati je ko je ogun eyo meji
2: Hello. Hello. Hello. I'm happy no good deal. Hello. Hello. Hello. Esa, let you in on the water. Oh, we know a camera door. Hello. Mama, if I let you in, come with your daddy. As you are, we have a friend who call him.
4: Okay.
2: I borrow. Hey, Nikbo, 08181509290 08181509290 Hello.
5: Hello, I can't
2: stop. Mommy, what are you calling me?
5: Mrs. Olakoju. Ben. Olosho.
2: Olosho, Erama.
5: Ben, sir. Nkan mo fe bere ni pe mo se ilera eko ni odun to koja.
2: Yes ma'am.
5: Ni wa lo ni gba ni tin lo fi o tuta ni lo complete gba ti anything se. Ta mo pe every year ma ri ni won ere.
2: Yes ma'am.
5: Ni o wa ti lo se. Pe awon kini code number ti o de
2: policy iye policy number.
5: Policy number mi o ri lori phone mi mo bi mo se ma get e won o je ki n pada lo ri ni won. Mo wa fe bere pe se number e no ni mo ma
2: Emma Bruma, number tell me the way. She number in is 09060.
5: Ben.
2: She don't have consign. Lo number in. She Emma B.
5: Ben.
2: One mobile wa policy number. I got it. Is she on your record? Hello, Abi.
5: Ben.
2: Oda. Oda. Madam, Abi, she Morizo policy number one. Rimo. What the very
0: name?
2: I get it. Emma
0: get it.
2: Come on,
0: I get it.
2: Oya, is she by me? Da Baba Tima Mama.
0: Mo so royen le ko mo ni kin se gbogbo nkan lo cover ni abe ilera eko
2: senior plan ni daddy wa yen se o
0: kin se nkan bo ti e se
2: 38,000 won fun ologun 30,000 se a ma so pe ilera eko gbin oju abi kini ka so ma
0: awon to ngbo wa gan funra won beyen kan funra won dajo gbogbo awon to ngbo
2: o da hello
6: hello e ka ro
2: e ka ro
6: e ku eto
2: orúkọ yín ma ìbéèrè yín ma.
7: Bọ́lájẹ́ kí Akínyanjú láti Banko ni.
2: Oya ìbéèrè yín mú mi wá.
7: Mo tẹ́lẹ̀ kan fẹ́ sọ fún wọn ní pé kí wọ́n jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wò wá bá máa dí wọn máa send message sí wa.
2: Ó ti dá. Customer service. Nígbà
7: tó wọ́n mi máa dí ìlọ́dún yìí wọ́n send message mo kàn débi tí n ti máa gbogbo ná lówó mi ti dí.
2: Ẹ̀dẹ̀ ń gbádùn ìlera Èkó.
7: Mo ń gbádùn ẹ̀wọ̀n tẹ́ ẹ fún mi lọ́gùn lọ sí túbọ̀. Pharmacy tó wà ní bẹ́ẹ̀sì ẹgbẹ́ mo ti máa ń lọ gbogbo.
2: Ẹ̀jẹ̀ báwọn lọ́ọ̀lọ́ ní kẹ lọ bẹ̀ lábẹ́ ìlera Èkó náà ṣá ni.
7: Lábẹ́ ìlera
2: Èkó. Ẹ̀wọ̀n fún mi lóògùn náà nù.
7: Ẹ̀wọ̀n fún mi lóògùn but kọ́ máa send reminder sí wa tó wọ́n
2: wá bá mi. Mọ́mi o. Ẹ̀ẹ̀mọ tó ṣẹlẹ̀. Irú network card wo lẹ̀ ń lò?
7: Ẹ̀tẹ̀
2: ni mo kò orúkọ mọ mi lẹ ẹ wà lára àwọn ta méjì ta máa fún ní ẹbùn káàdì lẹni madam ìyábọ̀dé màmá wa ìbéèrè tẹbìrẹ ẹ ti mọ ọpọlọ wájú ẹ máa gba káàdì ó máa ṣẹlẹ sí ṣebí nọmba yín rè mà ọmọ amọ láti bankole mọ ọmọlájú ọmọ ọgá tí wọn kọ pé yẹn kí lórúkọ wọn náà yínká ó yá orúkọ kò pé jáde fúnra ẹ yínká sọ kọ́mọ́sí mo ṣòjóró kí lórúkọ yẹn tó wà bẹ́ẹ̀ mr akande tọwọ pé àwọn ni first call àwa àwọn náà máa gba káàdì àbí láti fẹ̀mí ìmọ̀ràn sí àwọn oníbàárà madam ìyábọ̀dé ẹ̀rẹ́ sọ̀rọ̀
0: bẹ́ẹ̀ ni
2: àwọn oníbàárà méjì la fún káàdì àbí ká ṣe mẹ́ta ni ṣe méjì ni mélòó wá ni ká ṣe
0: bóyá káfíkan sí
2: oya ẹ jẹ́ afọ ẹ nìyí ó dà hello
8: hello ẹ pààrọ̀
2: orúkọ yín mà
8: mrs
2: ojúrí lorúkọ mi láti fàjà ṣé nọmba yín lẹ fi ń pè mrs ojúrí bẹ́ẹ̀ ni nọmba
8: ẹ̀ṣẹ̀
2: mo dúpẹ́ o yá kí wá ní ìbéèrè yín mà.
8: Ẹ̀jọ̀ mo fẹ́ ìbéèrè àti observation ni mo fẹ́.
2: Ẹ má jòpẹ́ mà.
8: Mo dúpẹ́ lọ́wọ́ ṣe gọ́ọ̀nà lórí ìpínlẹ̀ rẹ̀ kó tá à ń ṣe. I've been enjoying it. But problem tí mo ní pẹ̀lú wọn ni pé this year tí mo rì ní ìlà ìgbìkọ́ tí láti sọ lásán náà fún mi. Ó yẹ kó máa rí báyìí wa. Àgbàlagbà ni mo sọ for 7 years ni mí. So tí pọ́lísì wa bá ti fẹ́ ẹ̀sàyà wọ́n sọ fún wa.
2: Tó bá ti kó oṣù méjì.
8: A continue. Ẹ tí bá dẹ̀ kó continue. Ẹ ti mọ̀ pé wọ́n sọ fún. Ọ̀sìn bàtà bá dé ọ̀sìn wọn àti tó pọ́lísì ní kan ó ti ẹ̀sọ̀ mi. Èmi ò mọ wọn sọ fún mi.
2: Mo
8: sọ rí ní òjà. Mo rí ní pọ́lísì wa fún Alamama Benefit. Standard Jara náà ni kì í ṣe which nǹkan bá wà sọ fún wa ní church nígbà tó wà promote ẹ̀yìn. Which we did. Wọ́n dẹ̀ la benefit annual medical checkup. Tó wà nínú pọ́lísì yẹn tí mo kà fún rárá ni so wọ́n máa ṣe health kíní fún wa medical whatever so this year wọ́n ṣe fún mi tó bá ti mo lọ sẹ́ Nicholas ni mo lò so which I complain but ìgbà tí doctor wá fún àwọn test tó ní kí n ṣe ọ̀ntìgbà mo pé customer care àwọn ti intervene náà o so because test mẹ́rin lọ́ ni mo máa ṣe méjì ni wọ́n àpò so the last time I went there doctor sọ fún mi pé ó kẹyọ kan wọ́n ló wà àwọn owó sí pé wọ́n sí ìyàpò mi wọ́n ṣe kíní kan wọ́n tún pé customer care ní padà bọ̀ mo kàn sí gbogbo àwọn tí ó wà fẹ́
2: ó dà mà torí àsìkò mà ẹ ṣe mà ẹ má bínú torí àsìkò ẹ má bínú mà màmá ọjọ́ ti lọ má ìyáfọ̀dé lórí ọ̀rọ̀ pé kẹ máa rì máa dùn ṣojúṣe customer care ni.
0: Ojúṣe wa ni ojúṣe ló ṣe ń yà mí lẹ́nu a máa ń ṣe 90 à ń ṣe 30 à ń ṣe 50.
2: Àwọn oníbàárà ti wí nílé ẹbẹ̀ wọn ni ẹbẹ̀ wọn kú.
0: Ẹ má bínú a máa ṣàtúnṣe o a máa bí adé máa pè yín gbogbo àwọn nọ́mbà yẹn sì a máa pè yín a máa bá yín sọ. Ọjọ́ tó
2: kọ́ la wà pàdé lórí ètò ọjọ́ ti lọ Adéolúwa Adéfọlárin Okan Ẹlúgọ́ mi madam ìyábọ̀dé ṣe ní nọ́mbà tẹ́lẹ̀ fílẹ̀ ni.
0: Kò sí nọ́mbà náà mo ti
2: pè yín.
9: Band FM 92.9.

0: afẹ́fẹ́ ti fẹ́ṣì ń tẹ̀ síwájú iléeṣẹ́ aláragbà ìdálawà kábíyèsí aláìlúwà ìṣúra majesty ọba dr sulaimon adesina rajé asade oníbà ẹkùn tìlú ibà ẹ̀wọ̀n ṣe bẹbẹ o ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin àná làṣekágbà tí wọ́n ti gbé àṣà àti ìṣe ìlú bàbá wọn lárugẹ wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba látorí bàbá wọn ọlọ́tà bàbá wọn oníṣàṣà bàbá wọn àwíṣẹ bàbá wọn ẹlẹgbẹdá bàbá wọn ọ̀tọ̀ àwórì ogun àwo oselu rewe ẹnigbẹsa tìlú ìgbẹsa onídìí ọ̀kẹ́ tìlú ìgbẹsa àti lọ́balọ́ba àgbárá lùsádà ọjọ́ àti gbogbo ẹkùn pa olódodo ọba pọ̀ o ta ò lè kà tán àtàwọn olóṣèlú oníbàdúkẹ́ lọ́wọ́ gbogbo yín pẹ́ ṣe o ẹkú àfọmọ ènìyàn ṣe ẹkú dúró tìlú ẹkú ìgbé àṣà àwọn baba ńlá wa lárugẹ oníbà ẹkùn wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ókè àfẹ́tí fẹ́ṣì ń tẹ̀ síwájú ẹjẹ́ túgbà báyìí náà o.
1: kéré o his royal majesty ọba engineer isia abiodun sheko ni alágbèjì osolo of isolo kingdom ló dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó wá síbi ayẹyẹ ètò àdúrà fidal prayer tí wọ́n ṣe fún olóògbé late alhaji taurid farumbi èyí tó wáyé lọ́jọ́ sátọ̀dẹ̀ tó kọjá ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa o àmì.
0: àmì àṣẹ ìdùmàrè ọmọ rere yóò gbẹ̀rín kálukú wa lágbára ọlọ́run ojúpẹ̀sẹ̀ pèlè bàbá wa gani solomon goals wọ́n dúpẹ́ lọ́wọ́ yín ọ̀nàbù àlì adéyẹmí àlì wọ́n dúpẹ́ lọ́wọ́ tìyín náà ọ̀nàbù haruna haruwe alága ìjọba ìbílẹ̀ mushin wọ́n dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo olóṣèlú tó wá sí ibẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín o deputy governor of lagos state dr kadri obafemi hamzat àdúpẹ́ lọ́wọ́ tìyín náà ẹ jẹ́ ń lọ sí iléeṣẹ́ g food ká gbọ́n tí àwọn náà ní fún wa.

2026

0: Moyosola Adesina kede pelu ri daju wi pe ogbeni kunu o bere ise ni perewu won ni ojo 17 osu kesje odun 1998 lo darapo mo ajo waek to si ni iriri ogbon ati oye lati mu itesuwaju ba ajo waek na awon lenu loro nipa eto ilera itoju awon akonde eda ni won ti kesi awon lenu loro ijoba apapo atawon asofin amofin le ise aladani lati ma ro ti awon akonde eda to ni ipini nija opolo ta mo si autism ninu gbogbo eto ti won ba n gbe kale eyi jeyo nibi apero Rise Summit 2026 leyi ti ajo tori si oro ede Patrick Speech and Language Center ti won gbe kale nipele Eko fun isami ogun odun ti won tin gbaruku ti awon gowere atawon akonde eda ati molebi won ti idamu opolo nda laamu ti won o le soro dara dara won so di mimo pe akonde eda ni awon emo na ti won o si bodu yepere wu won abilekodo tun akonde so pe ise awon ni lati mojuto awon akonde eda na ki ojo ola awon ko le ba duwo
1: awon ta ti help awon ta ti ran lowo won so fo won ti pogo ati so ogun odun pelu awon omo kekere lata bere abe pelu omo owo re omo owo omo irise nisin awon omo irise yen te ba ka 20 years o ti dagba se ki la le se fun won nisin jo ti dagba ta le ma se lo ni ogun odun mi a jiroro laarin ara wa ki la le so fowo so wo po ta le fi gbe awon omo isoke
0: atoni mo ni won ni ko to atano mana abileko akonde ro awon obi ati alagbato lati ma se wo ipin nija to kuju awon omo won ko ma si ko won ni irewesi okan tabi imu ifaseyin ba won ki won daju ri pe imo ti won ko won ati se owo won se amojuto re dara dara
1: Ẹ̀dùn fún àwọn ọmọ ìlú wa láti ọ̀run wa ó ṣe pàtàkì ó dẹ̀ ṣe kókó ṣùgbọ́n nígbà míì a kì í rí nítorí nǹkan tí wọn lè ṣe la máa ń fojú sí a kì í rí nǹkan tó lè ṣe nǹkan tó lè ṣe yẹn ó pọ̀ àwa ń sọ pé kọ́ má wo para ẹ̀ṣẹ̀ rí bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe jẹ kọ́ wo nǹkan tó ní nífẹ̀ẹ́ láti máa ṣe àwa mú jáde àwa bẹ̀rẹ̀ sí ní máa kọ́ a dẹ̀ wá di èèyàn nídìí iṣẹ́ yẹn tí nǹkan tá a fẹ́ kí àwọn ìjọba ṣe ni pé àwọn òbí yẹn kí ìjọba
0: nínú ọ̀rọ̀ tirẹ̀ mbẹ́ adarí àjọ torí sí ọ̀rọ̀ ìtọ́jú àwọn àkùndẹ́ ẹ̀dá nípínlẹ̀ èkó là sódà abilékan adẹnìkẹ́ oyètúndé làwá àlìsọ di mímọ́ ipò ogun ọdún tí àjọ náà ti ń ṣe ìtọ́jú àwọn àkùndẹ́ ẹ̀dá tí ọ̀pọ̀lọ́ ń dà láàmú tí wọ́n sì ń ṣe ìtọ́jú wọn ó fi hàn wípé àwọn àkùndẹ́ ẹ̀dá ní ipa tí wọn yóò kó nínú ìdàgbàsókè àwùjọ wa bẹ́ẹ̀ ló ṣe àfikún pé àwọn òfin àti ètò tí ó máa jẹ́ amóríyá fún àwọn àkùndẹ́ ẹ̀dá làwọn yóò máa gùnlé ní gbogbo ìgbà pẹ̀lú ìpè fún ìkówójọ lẹ́kùnrẹ́rẹ́ fún ìtọ́jú àwọn ọmọ náà àti mọ̀lẹ́bí wọn ìròyìn àpapọ̀ ilẹ̀ ń gbọ́ o láti lè ṣẹ̀bọ̀n ọ̀dà fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó

0: ìlú tí ó sófin ni ó sẹ́ṣẹ́ àtolórí àti èrò ẹ̀yìn ló gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún òfin ìlú lójúnà àti ní ìjọba àti yọ̀rántí Sheikh Ahmad sọ pé àmọ́ náà ni àwọn adarí ìlú gbé lọ́wọ́ wọ́n sì gbọ́dọ̀ máa ṣíka rẹ̀ fún aráàlú tó dìbò yàn wọ́n sórí ipò alūkkóró ẹgbẹ́ ọ̀hún ìyẹn Alhaji Abdulrazaq Abdul Salam sọ ìdí pàtàkì tí ìṣọ̀kan tó fi ṣe kókó láti bá a ní ọjọ́ ọ̀la tó jìrè fún àwùjọ wa wọn ni a gbọ́dọ̀ pawọ́pọ̀ gbógun ti ìwà àjẹbánu èyí tó gbogbo sára ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó jẹ́ kí ìdàgbàsókè kò dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà.
1: Ènìyàn kan ṣe ojúṣe tiwọn. Nígbà tẹ bá yan èèyàn tẹ fi sí ọ́fíìsì, gbọ́dọ̀ jẹ́ ń tẹni bí pé iṣẹ́ tó ní fẹ́ lọ ṣe mo ti bẹ̀rẹ̀ mo ní gbàdé èwo ló kù. A dẹ̀ gbúdọ̀ súnmọ́ wájú pé a fẹ́ bí yín ẹ wá jábọ̀. Bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba a fẹ́ kó jẹ́ pé ìjọba ṣe ojúṣe tiẹ̀. Gbogbo àwọn èèyàn tó bá wá ṣe àṣìṣe pàápàá jùlọ àṣìṣe bíi pé wọ́n ń kówó jẹ ìjìyà tó fojú hàn ó gbúdọ̀ wà.
0: Náà rọ tirẹ̀ mẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà ìlú Èkó Sheikh Sulaiman Abu Nọ́ọ̀là sọ pé tolórí tẹlẹ́mù nílò láti dá.

92.9 Bond FM Igirigindo.

かわいい。

0: 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Exclusive to jambiz.com.

Ben ilé ṣe bond FM 92.9 ẹ má gbe kúrò rẹ má yí kúrò mọ pé inú ni fẹ gbe kúrò torí pé bóyá sẹsẹsẹ tó ń sẹlẹ̀ ń kẹjọ ẹ fẹ gbe kúrò torí enjoy bá ṣe mu wa gẹ́gẹ́ lago márùn-ún lò ní ìrọ̀lẹ́ tòní ètò tó a lọ sórí ẹ̀ báyìí ó náà ni ètò ojúṣe ta ni question mark ń wà wájú ẹ̀ àwọn yàrá yàrá ìròyìn wa àwọn ọlọ́gbẹ́lẹ̀ ojúṣe ta ni tàwíd abdullahi ojúṣe ta ni asọ́láwọ́dín abdulwasihin ojúṣe ta ni àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ń bí wọ́n fẹ́ sọ ojúṣe ta ni ẹ jẹ́ ká darapọ̀ mọ́ lórí àkọ́tún ètò ojúṣe ta ni tòní.

0: 0030 42 81 83 0030 42 81 83 3042 81 83
1: ẹ jẹ́ kí a tún gba ibẹ̀ yẹn wọlé 0030 42 81 83 tí ẹ bá ti ń gbìyànjú ẹ tí ó bá ti wọlé tó láǹfààní àti lo eléyìí náà 0802427 3583 ẹ kúrò lórúkọ ibi tí a ti ń pè wá. Mrs. Salami láti Mọ́ṣẹ́ ẹ pa rédíò yín kalẹ̀.
2: Ami.
1: 0803042813 tabi 0024273583 lẹ́nu ojú kò tí ẹ máa bá wa fi dá sí tò fún ti tọ̀sán ti tèní. Ìkànnì Bond FM 90.9 náà láwà rédíò alára àgbà ìdá tí a ti ń ṣe ìmọrírì fún àyájọ àwọn olùkọ́. Olùkọ́ tó burú nìkan làwọn èèyàn máa ń sọ.
3: Wọ́n
1: á sọ ìgbàyé gbádùn nípa olùkọ́.
3: Kò sí olùkọ́ tó burú. Ṣé abẹ́ tó bá wò pé olùkọ́ burú torí pé mi jẹ́ ọmọ olùkọ́. Ó jẹ́ kí n mọ̀ wípé.

0: sẹ́rí àwọn òbí yẹn wọ́n máa ń fẹ́ wọ́n máa ń fi àwọn olùkọ́ yẹn máa ń fi ara ọmọ yẹn sí ipò ọmọ wọn kó tájọ́ ọmọ wọn báwo ni wọ́n ṣe fún ẹ kó máa ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ará àtàwọn àwọn pé ìyá yìí burú bàbá yìí burú ṣiṣẹ́ pé ó jẹ́ pé ó le koko mọ́ wa tó yẹ pé gbogbo ìgbà ló máa máa nà wá ló bá sọ pé ká ṣe báyìí máa ní ká ṣe punishment ká mo sì gọ́ ọ̀bọ a ma ni ka ṣe ka kúnlẹ̀ ka ṣe gbogbo àwọn
1: wọ́n pọ̀ gidi gan tí wọ́n ti make impact nínú ayé mi o Mr. Ushe Mr. Idowu principal wa nígbà yẹn Mrs. Ayapade wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe lọ́rùn
2: Ayapade hello orúkọ ẹgbẹ́ tí ń pè
3: ti Redemption City ni o
2: Redemption City ni mo wí lọ́hùn ó yára díẹ̀ dá sétò sí àwọn olùtọ́ ń rí ìtọ́jú tó pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe lórílẹ̀-èdè nàìjíríà.
3: ọlọ́run tó máa gbọ́wọ́ àwọn ará lọ́wọ́ sókè ọlọ́run tó bẹ̀ fi àánú mi kúrò sí wọn ní ọkàn nítorí pé iṣẹ́ takuntakun ni àwọn olùkọ́ ṣe láìsí olùkọ́ kò sí dókítà kò sí president gan because o tell you to the president there is a need for little knowledge of education so síbẹ̀síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ olùkọ́ lónìí fún àyájọ́ ọdún àwọn olùkọ́
2: àbí
3: kí olùkọ́ àwọn ọmọ wa ní strength school ní Bariga ní Bedro number 5 torí ọlá street
2: ẹ ti máa polówó ọjà o
4: Miss Badirin. Yeah, awon gangan ni class teacher mi lati SS 1 and SS 3. Ṣe nkan to da ninu aye gbogbo wa. O je olukọ to da to ma ko omo mo ra, o ma se bi iya fun wa, won se bi olukọ fun wa bi.
2: Se le pam pam pa yin.
4: Ah, wa se be o. To ba ti da siko lati fun wa ni egba. Egba ba to sin yan ma fun yan.
2: Mo ma ko bayi oni, awon mo na yan legba mo Lagos State. Bẹ́ẹ̀ni àwọn mẹ́yàn ní òkè ní ayé tọ̀dọ̀ tí wọ́n ní àwọn ọmọ ayé ìsìn àwọn ti bọ́ lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n community school wo lẹ́yìn lọ alájà fàúzíà.
5: Òkè odò high school secondary school ne bute meta Cole Street e bute meta le mi lo
2: o da oro igbo afẹ o ke odo ne bute meta o ke te mo odo ba le o sa le ba tire dada ni o ke odo wa
5: o wa le bute meta
0: o ti gboro o ti gboro o ti gboro ko gini o ti gbo ke ya gama school ni Oshodi
2: o ko ni o ko ni
0: I believe
2: late Mr. Muilinio, I want Mr. Tuji, Malam Jubril, be on to our co-animata, or audio unity, Abudi, Mr. Clement or Bashoro, Pastor Nemo, Mr. Clement Winfo, like by be Mrs. Amotuani, America by India, Mrs. Tijani, Mr. Shamsen Ayoka, and to call Ambrini, oh, Bubi, we look to come.
0: Shani to remind ye, O Shiri Bribini with Ayami. Ani ye what your mom, but you are ma the jet teacher. Show your call about Bunny be bad. Show your call about Bunny people
2: look like them fearful for land back here.
0: Show like my Bunny to a pump per was school. So that mummy a cool limbo ballo. Okay, I'll call your mom now, a kumba berry.
5: Yeah.
0: I want me a Jew to rebat most of a secondary school ni more.
2: I'm not going to be able to do it. Open university law, and Madam Beatrice New Remy TJ Tisha at the student at the party. I'm going to go to the new. On ka ba ki gbe yin teacher pa igomo e mi yo se pupo odun laye o awon se ni keti lati ma seto atileyin ati ran lowo to peye fun en ti eje oluko
0: kon fa awon teacher lo yin moto moto teacher bi merin
2: iye lo kere ju bo wa bo wa pe ti moto ni o no do solo alawale jimo bo o se to din ba do dun tin bo
0: ma benu so o je lati se ni o ese ni o
2: a ni e fo kan e lo fo kan ba
0: le ko se ti ga e ma to ja awon teacher yen na o ko se moto de so ba ti pale fun e ma fun local na ma mo lo je ti mo mi ro mu de lo
2: e numero show ah omo ya tisha loruko ha o si loruko sani Abdul Wasin Salahuddin omo to mo ko lo loruko ti emi nje to wa di ojo Wednesday a to pale lori eto ilagbara lo e so po 1030 o Sadiku Suleiman ati Matthew Oladokun ajo wa nbi ni e so po
0: loruko medigba

0: ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Èsì o.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Ondo sọ pé bàálù hẹlikọ́pítà kan jálulẹ̀ lónìí nílùú Gbọ́kọ̀dá.
2: Ìpínlẹ̀ Abẹ́ámọ́ o, àwọn tó wà nínú bàálù ọ̀hún kọ́ báyìí.
1: A kò lè sọ nígbà tó iye èèyàn tó kú tàbí farapa nínú ìjàmbá ọkọ̀ òfurufú ọ̀hún.
2: Ẹ lọ sójú òpó BBC News Yorùbá fún ẹ̀kúnrẹ́rẹ́.
1: Iṣẹ́ sì ń lọ lórí àti dóòlà àwọn agùnbánirọ̀ Ọ̀yọ́ tí wọ́n jí gbé ní Imo.
2: Gómìnà Ṣèyí Mákindé sọ pé ìjọba ti ń ṣiṣẹ́ pọ̀.
1: Pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti dóòlà àwọn ọmọ náà lákàtà ajínigbé.
2: Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashid Ladọja náà ti sọ pé àlàáfíà làwọn agùnbánirọ̀ náà yóò fi padà wálé.
1: Ǹjẹ́ o mọ̀ nípa ọ̀dọ́bìnrin tó jáwé olúborí nínú ètò Big Brother àtọdún yìí?
2: Bẹ̀rẹ̀ gbọ́.
1: Tèmi Nkemma ló gbégbá orókè tó sì gba ẹ̀bùn owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà.
2: Ṣé mi yóò ní lọ forúkọ sílẹ̀ fẹ́tọ̀ Big Brother báyìí?
1: Lo ò bá ní káròyìn mọ́ bí.
2: Kódà mo ti gbọ́ o.
3: Ẹ̀kan sí wa lórí bbc.com/yorùbá.
4: Band FM.

0: 92.9. Ẹ̀fẹ́ wa pọ̀ kárí ayé.
1: Ó dẹ̀ súnmọ́ a máa máa jà tó ní máa máa ò ṣètò. Ó dìgbà tó ń bá dàgbà. Tó bá ń dá ṣẹ́ṣe wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀.

0: Bat látojúlé dojúlé ni ẹgbẹ́ ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí i àwọn èsì ti fara hàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èrè lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní ilé owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún 18 sẹ́yìn ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PBAT látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí i ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò yan Tinubu Shettima lẹ́ẹ̀kan sí i.
1: On your Monday we shall start asíwájú APC
2: progress. I need that magic.
3: Gbogbo padà gbàbọ̀ sáwọn tẹ̀síwájú live and direct. Njẹ́ jẹ́mọ̀ pé ẹnta lè pè ní ọ̀dádá nínú ikọ̀ ọmọ nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ọmọ Roman City Rui Pinto náà ló jẹ́ pé ó wà ní àhámọ́ tó sì jẹ́ pé ó ń pọrere ọ̀rọ̀ síta pésẹ̀ àní pé kẹ́ẹ̀ ṣàánú òun òun sì ní ọ̀rọ̀ tó pọ̀ ńlẹ̀ láti tú àṣírí ń bẹ lọ́wọ́ òun o ṣùgbọ́n sẹ́mi òun dè òun gan ni ọ̀rọ̀ báyìí tẹ́mi òun bá ti dè òun fẹ́ tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí jáde tó sì jẹ́ pé tẹ́ ẹ bá gbọ́ ẹ tún máa kọ ha pé ìyẹn pé ikọ̀ báyìí náà tún ṣe báyìí ikọ̀ báyìí ṣe báyìí gbogbo ẹ lọ ìtò dá sílẹ̀ yìí náà kò tí ì tán bẹ́ẹ̀ ọ̀dádá wan Rui Pinto orílẹ̀-èdè Portugal náà nìyẹn bákan náà Anthony Conte sọ̀rọ̀ nípa CR7 Ronaldo ní èèyàn gbọ́dọ̀ fúnra gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ lẹ̀ kó kóyún ẹ̀ kéré torí pé ìrírí tó ti ní gan ó kọjá bẹ́ẹ̀ ká wá yọ wá pé ó ń jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal kó ń bẹ̀ nínú ọ̀rọ̀ rí bọ́ọ̀lù n tó ṣe kò ṣeé ṣan kodí ju gbogbo ẹ̀ lọ ẹ fún un ní ọwọ́ tiẹ̀ torí pé bí máa fojú parí rárá agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ rẹ̀ ó lè ní púrọ́lẹ́mù lẹ́yìn wọ́ọ̀lá bákan náà Eze Arayenka náà ló yẹ pé ó wọ̀ yáàjà ní ti ìjà abẹ̀ṣẹ́kù bí òjò ní ìtò wáyé lópin ọ̀sẹ̀ tó sì jẹ́ pé òun àṣà ló wọ̀ yáàjà òun àti mú ìbí ni ó mú ìbí ni wọ́n pé mú ìbí náà ó lè kan ẹ̀ṣẹ́ kówó pé fúnra ẹ̀ eléyìí kọ́ mú ìbí eléyìí wáyé àtọ̀ sí tiwọn mú ìbí eléyìí gangan ni wọ́n pè ní lokoti engine room lẹ́ẹ̀kan orúkọ tiẹ̀ ń jẹ́ lẹ́ẹ̀kan mú ìbí lokoti aka ṣùgbọ́n ló já olúborí nínú ìjà ẹ̀ṣẹ́ bí ẹ̀ṣẹ́ méjì náà tó pé ó fi ba alátakò rẹ̀ tó sì fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀ tó rẹ̀yìn ẹ̀ labalábẹ̀ yẹn bí ẹ̀ṣẹ́ jẹ́ ní òpin ọ̀sẹ̀ ilé ẹ̀ dẹ́ka àkúrọ̀jà iléeṣẹ́ bs media lẹ́ẹ̀kan sí i.
4: Òórùn dídùn tó péléke kí ló ń sin ọ̀rẹ́ mi. Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn tiwa, èyí tá a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kápọ̀pọ̀ oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.

dojule ni ẹgbẹ́ ìgbèríko tó dádúró ó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí àwọn èsì ti fara hàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èrè lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní ilé owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ ti Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́n gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PBAT láti ojúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò yan Tinubu.

0: kọ́kọ́ báyìí.
1: Ẹ̀mí ni ọlọ́.
0: Mo máa ṣe kéwúrẹ́ ẹ̀yà àgbà ni o. Ẹ wo, mo fi líkọ̀ sírẹ̀ ní kẹ́ ya lọ lò kíákíá.
2: Ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí rẹ̀ yìí nígbà tó bá wúkọ̀ àwùjọ gbogbo, ìbáṣe tuntun tàbí ọ̀fìnkì ni mo fi líkọ̀ sírẹ̀ fún kò fi ṣọpẹ́.

0: àwọn ìpadà kọ sí ọmọ ìjọba yìí kò sí lórí ààrẹ
1: o ní ojúmọ òní má kó òru má yọ ojúmọ òní má kí ọyẹ ó mọ là ojúwa ojúmọ wà ní má kọmọrogùn kọmọruka kọmọrẹkọ ẹjẹ òjòjò òní sajẹ kọmọ nájà àtẹmí àtẹyìn àìsàn òní kọlùwà o àtẹmí àtẹyìn àìsàn òní farawa ṣe bùgbé àtẹmí àtẹyìn gbogbo tá a fẹ lọlọrun náà sì fún wa ọjà ajé tá a gbé mérí yìí ayé òní sọdúkùtà mọ wa lọwọ o ojoojúmọ ní ajé fi ń sara oge àtẹmí àtẹyìn ń ká gbé síwájú tá à ń tayé ọjọ ògo yìí ọlọrun bá a sọ di ńlá o àníjòyè apàtẹ mọta bá a bá ṣe ń polówó ọjà náà lọlọrun wọn dá wa sí lásìmọ rere ọjà jẹ ìwé eléyìí mo fi wọlé lórí ètò yín ètò wa tiwantiwa láyé ọjọ́ sí láti ilé iṣẹ́ yorùbá heritage communication tí ilé iṣẹ́ mopsi pharmaceutical tí wọ́n dẹ̀ ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n padà lẹ́yìn wa adúgbòlọ́wọ́ bàbá wa o dr mo paul àti màmá wa mary paul ọlọ́run wa pẹ̀lú yẹ o adúgbòlọ́wọ́ àwọn ọ̀tọ̀kùn ní àwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè ọlọ́pọlọpọ pé tọ́lọ́run ṣàjọ sí ilé iṣẹ́ mopsi pharmaceutical ti ń bẹ ní oṣòdì bẹ́ẹ̀ látòrí mr phillips mr okuta justice julius pharmacy uche taiwo tóyìn tó jí gbogbo yín àánú ọlọ́run ní fi yín sílẹ̀ o àti ogun tó ti ilé iṣẹ́ mopsi jáde ní ẹ̀mọ́ ẹ̀ báwọ̀ lásìkò àlásìkò ọ̀gẹ̀ 19 kàtà lè wá ikọ́ lè wá ẹ̀mọ́ gbàgbé pé ní ofin link up syrup lẹ́ẹ̀fì sọkọ rẹ̀ ẹ wá jẹ àjẹlù ẹ jẹ àjẹkì ẹ jẹun tán àti yẹ wáyé pẹ́kẹ́ tó jẹun wàhálà ká jẹun nílé táwa ká wá ṣùn ni ó bá dàrẹ ni pé inú ọ̀lọ́ọ̀lẹ̀ ẹ̀yẹ gbé supermag antacid láti ilé iṣẹ́ mopsi pharmaceutical ẹgbẹ̀rúra wọ́ọ́rọ́wọ́ ní ọ̀lọ́ kódà aláboyún lò kọ̀sẹ́ni tí ìlú àtọmọdé àtàgbàlagbà lájọ ń lo supermag láàrin iwájú awóore ni lè ní jẹ́ ọmọ onífẹ́ òní ọmọ onífẹ́ òye làgbòbí tójú mọ̀ọ́lẹ́ ti mọ́ wa lénìí ẹni tí mò ń lọ òjìnà ẹni tí mo kàn fẹ́ yà ló pọ̀ ìbéèrè tí mo béèrè ní ọ̀sẹ̀ tí ó kọjá àwọn tí wọ́n pè mí wọ́n gbìyànjú ṣùgbọ́n kò sí tá a fẹ́ ṣe wọ́n kàn sọ fún yín lórí afẹ́fẹ́ náà ni mo béèrè ìbéèrè lórí oríkì àwọn ọlọ́fàmọjọ ọlálọmí ọmọ abisujo ọkọ ìjàkadì kákàkìkì lóru ọfà wọn ni orúkọ ẹni tá ń pè ní ọlọ́yẹyẹ ọlálọmí yìí ṣé ìgbàgbé pò ní ọmọ iléèfẹ́ ni olùkan ìjìlóògùn ní oríkì rẹ ìyẹ̀wú ọ̀kẹ́ tí wọ́n ń pè é ẹnìyẹn jẹ́ ọdẹ tó sì jẹ́ alágbára nítorí méjèèjì ẹni tó lè fẹ̀yìn rẹ̀ balẹ̀ inú lè jàkadì òsì o ibi tí ìyẹn ti jáde nù ṣé wá ní ìyẹ̀wú ọ̀kẹ́ fìlà tó dé sórí fìlà tó dé sórí níbi ìhè kan gun gbọngàn iwájú fìlà yẹn tá ń pè ní akoro tá a bá pè lákòrò ẹlòmíì mo rò pé bóyá rin wọ́n yìí ṣe fìlà táwọn alágbára àgbà náà máa ń dín náà tó bá jẹ́ bí jagunjagun là ń pè ní akoro gbogbo àwọn olórí jagunjagun ilẹ̀ yorùbá akoro là ń pè fìlà wọn ó fi kan ààrẹ ọ̀nà kákàǹfò akoro ni oníkòyí akoro ni balógun akoro fìlà wọn fìlà akoro ìrù tí ń bẹ́ǹdì ẹyẹ ọ̀kẹ́ ìrù tí ń bẹ́ǹdì ẹyẹ ọ̀kẹ́ ni ló wà bẹ́ẹ̀ kéyàn sì wá tó lè rí ìrù tí ń bẹ́ǹdì ẹyẹ ọ̀kẹ́ tú ẹgbà pé alágbára ni láyé ìgbà náà kìí ṣe tọ́ńtà lọ́jà o kìí ṣe tẹ́lẹ̀ ọmọ lè ríra o ẹ ti wà pé alágbára lẹni o tó bá dé wá dé fìlà tó bá ti ń bọ̀ ibẹ̀ láti ní oríkì rẹ̀ pé ìyẹ̀wú ọ̀kẹ́ nínú pé ìyẹ́ tí ń bẹ ní ìrù ẹyẹ ọ̀kẹ́ ìyẹ̀wú ọ̀kẹ́ ibi tán ti mú oríkì fún un ṣe rí pé àwa yorùbá ajílẹ̀ nínú àṣà àti ìṣe ajílẹ̀ nínú àṣà àti ìṣe kọjá bá a ṣe lérò láì ní dènà pẹ́nu ibi tá a mọ̀ lọ lórí ètò ilé ìsinmi tó ti mú àwọn abala kan wọ̀ ọ́ tí wọ́n mọ̀ pè ní àdìtú ọ̀rọ̀ ẹ̀yàn ni pé èyí tá a bá fà lọ́nà kan tá a rí pé ṣe ládùúrí ẹ̀ kudò nípa àmì orí ọ̀rọ̀ tàbí àmì ẹsẹ̀ ọ̀rọ̀ á tù á sì jẹ́ kọ́ mọ̀ bó ṣe lọ ẹ̀yà ni ilé iṣẹ́ mopsi náà a tó máa tẹ̀síwájú.
2: Oh my god.
3: That's so funny.
2: Let's see what this guy is.
4: Very, very funny. Such guys.
5: Oh, I have one. Fish is ready now.
6: Eat something else in the mood. My tummy is hot. You haven't had one.
3: You have had one too?
6: I don't know. I don't understand.
5: This is serious.
6: Like I will leave.
5: No.
3: Don't worry. I have something to make you feel better.
7: Supermax gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
3: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea.
7: Supermax is suitable for children, adults, and pregnant women. So,
3: whenever you feel stomach discomfort,
7: heartburn, and hyperacidity, use Supermax.
3: It is manufactured by Muslim Pharmaceutical Limited, 47 Osolaway, Ajaro Estate, Oshodi, Lagos.
7: If symptoms persist after 3 days, consult your doctor.
8: Wait, sir. One more plate, please.
5: Wow. What you told us you wanted to leave.
8: With Supermax, I'm okay.
9: Daddy, it's still stopping me badly.
8: You are coughing. You people will not kill me with coughing this up. Let me call your mother.
3: Hello, honey.
8: Not owning me anything. Better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing. And you know I'm not a doctor.
3: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is a cough liquid that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
8: Okay, let me try. Did you say Neophylline?
3: Yes, Neophylline cough syrup.
9: Daddy, good morning. Daddy, I'm Mama Cough.
8: Neophylline has done it.
3: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osolawi, Ajaro Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
1: I can't go back. Sorry, to what I told you. Láyé ọjọ́ sí. Mo ní wọ́n mọ mú àdìtú ọ̀rọ̀ wá. Àdìtú ọ̀rọ̀ tí wọ́n mọ mú wá yìí. Ó lè jẹ́ nínú ògbé. Ó lè jẹ́ nínú àsámọ̀. Ó lè jẹ́ nínú àlọ́. Ó lè jẹ́ nínú ìfọ̀rọ̀ dára. Ẹ̀jẹ̀ fún ní àpẹẹrẹ. Ní ilẹ̀ Yorùbá, òwe kan wà tí a máa pa. Ṣùgbọ́n ẹni tí ó bá mọ òwe tí ó pa òwe tí ó sì ka Yorùbá tí ó dán mọ́rán, ó gbọ́dọ̀ mọ tá ń pè ní àmì orí ọ̀rọ̀ o. Tẹ́yìn ò bá ti máa ní orí ọ̀rọ̀ kò yí ló sì kò tó gbọ́ tó fẹ́ dá sí i torí ibi tó bá ti rí agbọ́n tó bá pè ní agbọ̀n tàbí tó bá pè ní agbọ̀n sẹ́rí pé mẹ́tẹ̀ẹ̀ta ń lọ márùn-ún agbọ́n kòkòrò tó máa ń tàyàn ni agbọ̀n táwọn kan pè ní apẹ̀rẹ̀ àfihàn kẹ́rù lóko ni agbọ́n léyìí tí a máa ń gbìn tá a máa ń jẹ tí wọ́n pè ní kokonọ́ọ̀tì. Sẹ́rí, àwa débi tá a ti fẹ́ lo agbọ́n, àwa ń lo agbọ́n, à ń lo agbọ̀n. Sẹ́rí pé ó kù díẹ̀ káàtó. Fún ti èní, ẹ̀gbọ́n ilé yìí, ní ilẹ̀ Yorùbá, a máa ń pa òwe kan pé ìgbà ara làábú ara. Ẹnìkan kì í bú sọ̀gún nígbà ẹ̀rùn. Òwe ni wọ́n ní ìgbà ara làábú ara. Ẹnìkan kì í bú sọ̀gún nígbà ẹ̀rùn. Nígbà tí ìwádìí ìjìnlẹ̀ láwọn aṣáájú àtàwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú àṣà àti ìṣe Yorùbá tá a wá délẹ̀ a rí pé àmì orí ọ̀rọ̀ àdìfidórí òwe tá à ń pa òun kò dò. Ẹ rántí pé tá a bá ní ká máa fi àmì sí orí ara ẹ rántí pé a rí a ara ẹ ṣe yín olé ní a rí a tá a bá fi àmì sí a lè rí ara ẹyọ dò mí. Ara rere ara domi ẹ mọ gbọ o ara ẹ bó ti lọ sórí ìpele kẹta ara ẹyin ò ní pé mọlẹbí tó gbìyàn síwa díẹ bẹẹ láti rí ara mi dé ara wọlé ẹyin ò ní kan wa tó ń gbé lọnà jíjì tó padà wá jókòó tì wá ara la máa ń pè é ẹ wá wo ìkẹrin. Ara sẹ́rí pé a rí ha náà ni ẹ wá wo òwe tí à ń pa yìí ká sọ wípé ìgbà ara làbú ara ẹnìkan ìbú sọ̀gún nígbà ẹ̀rùn níbo wá ni ara ti bá sọ̀gún tan sẹ́rí pé ẹ kábíra léèrè pé ara sọ̀gún ẹ̀rùn ohun tó ń ṣẹlẹ̀ ń dàn ní wípé rere táwa gbé síbẹ̀ o ara ló wà ń bẹ̀ o ìgbà ara làbú ara. Ẹnìkan kì í bú sọ̀gún ní ìgbà ẹ̀rùn tó túmọ̀ sí pé àti ara àti sọ̀gún ìkan náà ni wọ́n. Ara ni sọ̀gún mọ́ bẹ̀ lọ́wẹ̀. Bẹ́ẹ̀ ọba ṣe gbúra sọ̀gún lójú méjèèjì láyé jọ̀hún àná bí ọba jásìkò òjò kò ní dáhùn. to go and wash it by Jaru, you don't have a good one. What you get, oh, and that's what you don't make you. I should do that if you so go. Now you don't make the ambassador anymore, not come back, but take off you more. See how my son, you don't make it to wash it, good and look okay, and you know, or boy, you banu. So that's how it is, Gala Labua, and again, we're going to run out, Gala Labua, and they call you, you so good. Made by him. Bashing for when you keep she around. And I say, la, not a lot of jelly, and tell you, my body, Arane, my body. So I say, Ari, ah, Abam Fia, Nili, Lori, Afet, so I need to be mammon. Come on, you bad bodo, call me pa, and me, Oriolo, da. It will be your canyon, they say. It will be a canyon, you. Nabo, la senda, do your room. Nele, Yoruba. Ami meta pele nan ni. Ami yon sa le lanpe ni do. Ami yon ki lanpe ni mi. Re yon ki e lani la. Tabani ke lo mi ko fe ani si ori oro. Oma me ege ni yo. To bi baka Yoruba la samba yi. Epe ki se Yoruba. Yoruba e no re si. Dema lakonde o bole ni mete. O no ni mete. Debi te po ban so Yoruba le epe a e no re do. Ege ade kakulu oja.

Ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí rẹ̀ yìí nígbà tó bá wúkọ̀ àwùjọ gbogbo ìbáṣetutù tàbí ọ̀fìfẹ́ ni. Mo fi ní kọ́sílọ̀ fún kò ní sọ pẹ́ tó.

0: bá ti sọ àwọn tá ń pè ní ẹyẹ iye wọn nù nípa àṣà ìgbàlódé ṣùgbọ́n àwọn ìlú kan sì wà nílẹ̀ yorùbá wọn ọ̀fọba wọn bá yàn ṣeré o wọ́n sì ń bọ̀wọ̀ fún ọba tí ọba sì ń gba iyì lọ báwo ni ọba alayé fi jẹ́ ní ayé àtijọ́ ipò ọba alayé ipò wo ló wà nílẹ̀ kàrọ̀jíire àwọn wo gan-an ló mú ọba kalẹ̀ fún ni láti jẹ àwọn ló ń béèrè fún ọba jíjẹ ní ilẹ̀ yorùbá ọ̀nà gan-an là ń gbà fi jẹ ọba ní ayé àtijọ́ ẹ̀yà kò burú ṣé gbàrà tí ìlú kan lálẹ́ wù àbí táwọn èèyàn bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ rẹ̀ tí wọ́n tẹ̀dó só ní pàṣọ tẹ́lẹ̀ àbí àtẹ̀lé ìlú fi gbéra wọn dìde tí wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ṣẹ̀ yìí lé ní ẹ̀yà kò burú gbogbo wa la gbàgbọ́ wípé tọ́rọ̀ bàbá ti wá nílẹ̀ yorùbá wá ní káre bí fádèrè kí ló dé tá a fi ń fi fádèrè ta ni ẹni tí ọba kan àwọn ìlú kan wà báwo bá náà fẹ́ fi fádèrè ẹni tí ó jọba yìí ṣe wípé wọ́n ń jà ní o torí ìdílé kọ̀ọ̀kan ló lọ́ mú iye tiẹ̀ àwọn kan wà táǹpẹ̀ ní ẹ̀rìnmòjé àwọn ẹlẹ́rìn mọ́sà àwọn táǹpẹ̀ ní ẹ̀rìnmòjé yìí mẹ́rin ni wọ́n láti pè wọ́n ní ẹ̀rìnmòjé ẹ̀rìn gbogbo ibi tí mò ń wí apá ìpínlẹ̀ ọ̀sùn nítòsí ìjẹ̀ṣà ní gbogbo ẹ̀rìn mẹ́rẹ̀ẹ̀rin wà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ìdílé kọ̀ọ̀kan ní ìjọba láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọba sì gbọdọ̀ jẹ mẹ́rin ìlú yìí náà dẹ̀ nígbà wọn wà papọ̀ ó ní bí wọn ṣe ń ṣe níwọ̀n sì ni pé wọn tún ti wá gbàgbé pé wọn sún mọ́tò sí ara wọn káwọn lọ pé wọn ní jìnnà síra wọn wọn sì wà lórí àsọtẹlẹ wọn torí égún ní gbogbo ọjà nílùú ibì kan nílùú bòmíì kò rí bẹ́ẹ̀ kí wá ló dé tó fi jẹ́ pé ifá ni wọ́n yàn láti pé kó máa mú ọba kalẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ mi báyìí ká ní wọ́n ní ìdílé bí méje tí ìjọba nílùú kí ìdílé lódógún bá ti jẹ ìdílé ìjọgbọ̀n ó ní ọ̀tẹ̀lé ìdílé àlàáfíà wù ní ọ̀tẹ̀lé ìdílé ìgbádùn la wà ní ọ̀tẹ̀lé títí wọ́n fi kà tí ó pè méje wọ́n bá ṣe ń kúrò lórí àpèrè bàbá wọn náà ni wọ́n pe ìdílé tó bá kàn síbẹ̀ àwọn kan là ń pè ní afọbajẹ afọbajẹ kò ní sọ pé ní gbòǹgbòǹgbòǹgbòǹgbò kó lóun fẹ́ bọ́ sípò ọba o bí òun àwọn afọbajẹ àwọn ni máa lọ sí ìdílé tó bá kàn láti lọ mú ọmọ yìí wá ọmọ yìí náà ní ìdílé yìí náà ní ó wò sùn pé lágbájá là ń fà kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àwọn kan ìtí ẹ̀ dífá ìjẹmọ tó fà á ìdílé kan ṣoṣo tí ọba ti wáhùn ọmọkùnrin tó bá jẹ ń bẹ̀ ọmọkùnrin tí ó bá jẹ́ bí ẹja pè láre mọ sí ọba tó wà bẹ́ẹ̀ tí bàbá ẹ̀ bá ti wàjà òun láàfin síbẹ̀ àìtí ẹ̀ ṣe fi fábíyèrè pé ta láàfin síbẹ̀ ọjọ́ orí ni wọ́n sì fi ṣe é gbogbo ìyẹn bá tó mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tó mẹ́jọ ọmọkùnrin kan ṣoṣo lọ́ba ń fi sílẹ̀ láàrin obìnrin mẹ́jọ tó kéré àdírú èrí wọn mẹ́rin ó fi sórí ìtẹ́ bàbá rẹ̀ o láì sí pé wọ́n wá ifá kiri ebi tá a ti ń lo ifá ni pé èkédáyé àṣàdápòmù èkédáyé àṣàdápòmù gbogbo ìsókè gbogbo ìwálẹ̀ lórí ẹ̀ wọn ni wípé bọ́ọ̀.
1: Oh my god,
2: that's so funny.
1: I'm like, seriously, this guy is
3: very funny.
1: Such guys.
3: Oh, my half a fish is ready now.
4: Eat something else in the mood.
3: My tummy is hot. I haven't had one.
2: You have had one too?
3: I don't know. I don't understand. This is serious. Like I will leave. No.
2: Don't worry, I have something to make you feel better.
5: Supermax gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea.
5: Supermax is suitable for children, adults, and pregnant women. So,
2: whenever you feel stomach discomfort,
5: heartburn, and hyperacidity, use Supermax.
2: It is manufactured by Muscling Pharmaceutical Limited. 47 or follow away at our estate, Shady Lagos.
5: If symptoms persist after 3 days, consult your doctor.
6: Wait, sir! One more plate, please.
7: Wow. What you told us you wanted to leave.
6: Supermag, I'm okay.
8: Daddy, it's still disturbing me badly.
6: You are coughing. You people will not kill me with coughing this house. Let me call your mother.
2: Hello, honey.
6: Not only me and Italy, better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing and I'm and you know I'm not a doctor.
2: Honey, calm down. Why not give them neophylline cough syrup? Neophylline cough syrup is a cough mucus that puts an end

0: hot, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
1: Okay, let me try. Did you say Neofilis?
2: Yes, Neofilin cough syrup.
3: Daddy, good morning, Daddy.
4: I'm Mama Cough.
1: Neofilin has done it.
0: Neofilin cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited, 47 Osola, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
5: I can't go further. So you need to lie your jersey. Bọ́ọ̀sá làyé ọ̀nà tí wọ́n ń gbà yan ọba mi tí sọ ìṣẹ̀dálẹ̀ lúkọ̀ kan o torí kálukú ló ní ìṣẹ̀dálẹ̀ rẹ̀ kálukú ló ní ìtẹ̀lé àti ìtọ̀sẹ̀ tó nílùú tiẹ̀ ó jẹ́ pé ìtọ̀sẹ̀ ló nílùú ọ̀yọ́ kò sílẹ̀ yorùbá tí ò ní tọ̀sẹ̀ tiẹ̀ ó sì níbi tí kálukú ti máa ń ọba wá tọ̀ ẹni tá a pè ní afọbajẹ yìí tọba kan bá ti ṣírókú ǹjẹ́ yorùbá tí mo sọ mẹ́ yín ẹ̀ẹ́dọ́gba kan bá ti gbèsè ìdílé tí ọba bá kàn àwọn afọbajẹ yìí olóyè ni wọn láàrin ìlú ní àwọn ìlú bòmíì bí agolé bá jẹ mẹjọ agolé mẹjẹjọ yìí ló máa ní aṣojú láàrin àwọn afọbajẹ tí ò ní ṣe pé à ń figbá kan bọ̀ kan nú tàbí à ń ṣe ojúṣàájú tọrọ oyè ọba jíjẹ bá ti sí ilẹ̀ ṣe sì wá láwọn afọbajẹ yìí wọ́n tó yàtọ̀ sí olóyè ìlú o lóòótọ́ wọ́n jọ ń sèmi ni ṣùgbọ́n nígbàkigbà tí ọba bá ti papòdà tó ti dẹ́sẹ̀ níṣẹ́ tó kan àwọn àfọbàjẹ́ ṣùgbọ́n àwọn olóyè ìlú yìí àwọn ni wọ́n ń bọ́ bá ṣe ìlú agbolé kọ̀ọ̀kan ló ní aṣojú lọ́dọ̀ ọba tó sì jẹ́ pé àwọn wọ̀nyí ni olóyè ti ṣojú ìlú agbolé wọn lọ́dọ̀ kábíyèsí lẹ́yìn ìgbà táwọn míì bá ní olóyè wọ́n tún ní àwọn kan tá a lè pè ní ìránṣẹ́ ọba lẹ́yìn tí ó mú fi àbọ̀ ohunkóhun tó bá sílẹ̀ nínú ààfin jẹ́ olórí tó jẹ́ olóyè agbolé wọn fún àpẹẹrẹ àwọn kan wà tá ń pè wọ́n ní ìlàrí níbi tá a ti ń lo ìlàrí gbogbo agbolé tó wà ní ìlú pátápátá pátápátá tí a fi pè ìlú yẹn lórúkọ tí ń jẹ́ ni wọ́n máa ní àwọn ìlàrí kọ̀ọ̀kan láti agbolé wọn tí ó mọ wà ní ẹsẹ̀ kábíyèsí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀ èyí tó bá yẹ ká gbé olé wọn gbọ́ àwọn ìlàrí yìí ni wọ́n fi ṣẹ́ran ni wọ́n rè jíṣẹ́ fún olóyè ilé tí wọ́n fà kalẹ̀ tó ń ṣojú agbolé wọn láàrin ìlú eléyìí tó yàtọ̀ sí oyè ọ̀tún ìlú o oyè òsì ìlú o oyè ìyálóde oyè babalájé oyè nǹkan kan bá ẹ máa jẹ́ kọ́ lọ́ mi ní kẹ́ jájọra mọ́ ìdílé bá dáadáa ṣé wọ́n ní àwọn wọ̀nyìí ó nípa tí wọ́n ń kó ẹni wọ́n jẹ́ afọbajẹ yìí ìrántí ẹ̀ adé ò tọ́ sí wọn wọ́n yìí dádé lọ́dọ̀ wọn ṣùgbọ́n wọn níwọ̀n ìgbà tá àgbà tí ìfẹ́ ọba sórí àlééfà àwọn ni wọ́n mọ darí ìlú àwọn ni wọ́n mọ pàṣẹ tí wọ́n tó ń láàlẹ̀ di ọba pétọ̀ kábíyèsí ẹni tẹ́ fi jẹ kábíyèsí dà sílé ìgbẹ́jọ àtijọba ni torí ìgbà tó bá dórí ìtẹ́ tán wọn àbí aláyàfọba ìjẹ kan ó lè wọn làlẹ́ kábíyèsí o ọkọjá yẹ ara rẹ̀ nánu ọ̀nà wọn wá ni yorùbá fi ń darí ara wọn tí ò sí jà tí ò sí ta ẹni kíní kan mú o kíni kan ni wípé láàrin àwọn lọ́balọ́ba láti yọ ìjọba nígbà tí ọba ìjòyè àti àwọn olórí agbolé bá jókòó ni wọ́n jọ mọ̀ bí wọ́n ṣe ṣe ìjọba ìlú yìí tí ó túbà tí ó túṣẹ tọ́ba ó sì jẹ́ adarí gbogbo wọn láti mọ̀ sọ pé ọba bá lérí ohun gbogbo tá a bá wọnú kọ́ kò dùn tí mò ń tú yìí nígbà náà lọ́hùn-ún ọba ló nílẹ̀ o ọba ló sì láṣẹ ìyẹn ni ayé ọjọ́ sí ẹ mọ́ sì gbọ́ o bí ayé ọ̀làjú bá ti wá dé sìn àwọn òbí táwọn ọba wá wà sí ìgbà tá à ń ṣàlàyé yìí ibikíbi tí ọba wá wà láyé ọjọ́ sí àṣẹ tó bá pa bí ìwé ẹ̀dá ṣe tó gbi tó náà ní ó rìndé o ẹnikẹ́ni ò ní fọwọ́ padà rẹ̀ lójú ẹ̀ṣẹ̀ yá pàṣẹ rẹ̀ dà tọba ní ọ̀ṣẹ̀ bá ṣe láti ń pè wọ́n ní aláṣẹ èkejì òrìṣà orìṣà kan bá ní òun fẹ́ nǹkan kan báyìí tá a bá lọ sáré bá kábíyèsí ó mọ bí yóò ṣe gbá òrìṣà míì sọ̀rọ̀ pé ẹ filẹ̀ ẹ mẹ́ta láàánú wọn yóò sì gbọ́ àtọba àti òrìṣà àwọn méjèèjì wọn jọ ṣiṣẹ́ pọ̀ òrìṣà ní ọmọ gbẹmí ẹnìkan sọ̀rọ̀ fúnra ara ọba lọba ó sọ̀rọ̀ ẹgbẹ́ tó mo dá yín lójú pé àwọn ọba kan wà náà yorùbá ẹ fi gbogbo ara sọ̀rọ̀ sódì ni wọ́n ni ni agbara Olorun ibi ti wo ti mu ni ojo mejo nu mo mu bere kankan wa le mi sugbon ibi ti wo ti mu ni ojo mejo nu ni agbara Eleduware afẹ ke eto yi ko di wakati kan kile yin na nta kile yin fi se ise ajilodo yin e gbe wakaba yin polowo lori eto yi ka fi se eto wa ka fi gbe ti yin labuje e pe laarin waju awori mi soju opo 0701672 7426 ebi ta abara wa loni to ba ru loju lori asa ti se yoruba obi opo kan na le pe laarin waju awori mi si e ya ba nje polo oja ti na le na poruko lowo ile ise mosti ti won su gbe owo eto yi like gbagbe balikis ayepola to je ọwọ bọ ti nbe laarin waju awori mi mi je omo ni ti oni omo ni fe o dagbo a to pade lori eto yi ni ojo mejo ti se laaye ojo si ire o

0: 92.9 ìfẹ́sùwapọ̀ kárí ayé.
1: Nígbà yìí àwọn ètò wa ń tẹ̀síwájú, a máa lọ sórí ètò.

0: ṣe jẹ niyan ayo le fe ni to ba mo we eni to mo we on lo mo we e ku dede asiko yi ni le ṣe Bond FM 92.9 e ka bo sori eto yin eto wa igbesi aye irorun ba ṣe ma ṣe lọsẹ ọsẹ ni gbogbo ọjọ Monday ni 6:45 lati ma gbe wa sori seti iboyin Salaudin na omo bukola aka obanua Mr Smart lo nki yin ka bo sori eto emi ni kokko mo wa lori eto gege bi se wa omo to mo kolo na o wa bi oduro dibi je ko gbo e bo se nlo nle omo to mo kolo
1: akira pe aka bo sori eto je igbesi aye rorun ohun ti omo agbe yewo le ni ohun na ni oro investment ti a tin ba bo lakoko nbe ti oro ba do ni investment de ki la won kan ti o ye ki a mo awon portals o ni o ye ki a se abewo si ati awon kan bi bebe lo ohun ti a ma gbe yewo ori to fun ti ro rest ni ye e ka bo so le to igbesi aye rorun gege bi ise wa abdul wasin salahuddin omo to mo ko lo ko ti mi je so po ten ten ti si wa
0: gẹ́gẹ́ bí ọmọ tó mọ́ kọ́lọ̀ ṣe sọ èèyàn gbọ́dọ̀ máa wà lójú alákọ̀ọ́ fi ń ṣọ́rí pàápàá jùlọ àwa tí a bá fẹ́ dókòwò lórí ẹ̀rọ ayélujára ẹ̀rọ amáyédẹrùn ẹ má máa ń di ọmọ tó mọ́ kọ́lọ̀ kàtà ló ń ṣe bákọ́bákọ́ lónìí gẹ́gẹ́ bí nǹkan tó sọ ẹ mọ̀ pé ó ti tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta báyìí tá a ti ń sọ̀rọ̀ lórí ìdókòwò lórí ẹ̀rọ ayélujára eléyìí tí a ti sọ̀rọ̀ nípa àwọn tangible products eléyìí pé a lè ṣàmúlò rẹ̀ lórí ẹ̀rọ amáyérọrùn bí irú àwọn tangible products a ti sọ̀rọ̀ CCTV a ti sọ̀rọ̀ different smart devices àmọ́ lọ́sẹ̀ yìí n ta fẹ́ sọ̀rọ̀ lé lórí a kàn fẹ́ ṣe practical a fẹ́ ṣàlàyé eléyìí tí àwa fúnra wa tá a lè dánwò nílé tó jẹ́ pé a lè fi mọ̀ bóyá investment yìí bóyá ó jẹ́ new àbí kò jẹ́ new torọ́ ọ̀pọ̀lọpọ̀ investment ló wà lórí ẹ̀rọ amáyérọrùn pàápàá jùlọ ìgbà míì wà èèyàn kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a mú wá lọ́sẹ̀ tó kọjá pé kó 100,000 naira wá ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kó wá fi gba 150,000 naira ní 14 days kí ni nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe ná ẹ̀yin tẹ́ bá wà nílé mo fẹ́ kẹ́ bá mi mú ẹ̀rọ smartphone yín èyíkéyìí smart devices láti lè ṣe o ṣùgbọ́n nítorí pé ẹ̀rọ alágbèéká òun ló súnmọ́ wa ẹ bá mi mú smartphone yín ẹ lọ sórí any browser ibi tẹ́ bá ti lè browse bóyá chrome ni bóyá opera mini ni bóyá mozilla firefox ni ibi tẹ́ bá ti mọ̀ pé ẹ lè browse ẹ sáré lọ sórí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ ẹ lọ wò ó kí ni a fẹ́ dókòwò àti wá rí àwọn nǹkan tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa pé òkè ẹ wá dókòwò kí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó ti ẹ̀ka kọ́kọ́ gbé ná àti ṣàlàyé àwa fẹ́ ká practicalize ẹ̀yẹn type ẹ̀ sórí browser yín ẹ̀ type ẹ̀ sórí browser yín ẹ̀ kàn béèrè pé mo fẹ́ lo àpẹẹrẹ NRC National Reading Culture eléyìí tí a ti ṣe kọjá nígbà kan rí mo fẹ́ lo àpẹẹrẹ ẹ lọ sórí google search yín ẹ kàn search fún orúkọ company yẹn n tẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nítorí pé a fẹ́ mọ̀ pé a fẹ́ invest ṣùgbọ́n àti ìgbọ́ nípa investment yìí prompt yẹn kàn wá bí notification ó kàn wá sórí ẹ̀rọ ayélujára wa àwa wò pé báwo la ṣe lè ṣe eléyìí àkọ́kọ́ ẹ má kanjú láti kówó lérú nǹkan bẹ́ẹ̀ lórí ẹ kọ́kọ́ lọ ṣèwádìí tẹ bá ṣèwádìí lẹ máa fi mọ̀ óyá ẹja type ẹ national reading culture tẹ bá ti type ẹ sórí fóònù yín wọn á gbé nǹkan tí nǹkan yẹn jẹ wọn á gbé wá fún yín wọn á ṣàlàyé ẹ ẹyin tẹ bá darapọ̀ mọ́ wa lórí onec digital tv ẹ lè máa wò ó ketekete nǹkan tí mò ń ṣàlàyé yìí tẹ bá ti wò ó kí ni national reading culture yìí wọn ní national reading culture ó wà lórí pé ká máa kàwé ká máa rówó ká máa ṣe gbogbo ẹ ẹ má àti gbàgbọ́ o ẹ wá lọ wò ó lórí torí a sọ̀rọ̀ nípa smart a sọ pé source kádẹ̀wò kí ni model tí wọ́n fẹ́ fi máa rí owó kí ni model tí national reading culture yìí tó fẹ́ fi máa rówó a ń láti lọ wò ó lórí ẹ̀rọ ayélujára wa náà pé báwo náà ṣe ń rí owó according to n táwọn claim mi báyìí ni pé ko ma kawe ko ma rowo se be lo wa ri bawo la se fe mo pe okay oruko company yi gaga so wa registered lo, ni under our regulatory body ti won mojuto nkan bayi e ma gbagbe mo so lose to koja pe CAC nikan o guarantee iru nkan bayi o CAC o guarantee iru nkan bayi there's a another regulatory body ton pe ni security and exchange commission security and exchange commission which is SEC SEC elowo london e pe okay she national reading culture yi she o wa lori google te tin wo yen na ni a ti fun ni option ask another thing to ba ti ni ask another thing e gbianju ke yin na se kini ke ask another thing pe is it duly registered under SEC mo ti so pe practical ni iwo ti o ba mu ero ayelujara e dani iwo na le ma wo o le wo company mi o le ma je dada ko je nrc ele te mi fi sapere iwo na le wo boya mi ti o ti ri to ti gbe wa fun e ri wo is it duly registered under SEC SEC te ba ti wo a gbe result e wa fun yin so to ba ti gbe result e wa fun yin e wa wo pe okay now owo ti won ri yen e ti ri to ba pe ni to wo oni red flag and deception used by NRC fake corporation credential to bypass security and appear legitimate hijack domain cyber security investigation revealed so gbugbo awon nkan yi le lati kokko lo wo mi le nta gbe wa o po repete te ba wo e je ka wo ona te moje otan fi nrowo yen gangan self ka so pe kakawe kari nkan kan nigba to je pe ti e ba view boya 1 seconds lori YouTube ko ti e ti generate owo won wa ni pe ko ka iwe londa 20 seconds that you are going to get this 20 naira she ri pe nkan yen ko wa visible so that's the reason why to je pe ta ba wo gbo awon nkan yi dada a ri pe kini yen o ku die ka to ki se nkan to ye pe o fese mule then ta ba ti wa wo yen ton e je ka wa wo kini review awon eyan na ah wa tun wa le rely lori review awon eyan kila awon eyan so nipa e tori gba mi na wa je pe nti awon eyan so nipa e won tun le buy mind awon eyan pe okay o be an tori pe iwo o ti ref o nto gbo fe ko rowo from referring won le ti fun eni boya bi change die kan wa wo pe no o wa je ni nkan kan tori nti wo fe ri latare so ta ba fe wo review yen na e je ka lo sori boya bi chat GPT gbo anfani AI niyan ki se pe boya everything ta ba nse lori entertainment ka create animation pe awon eyan fe hack ta fe sari create and mo de notice pe Nigeria on to poju nsin ti a nfi awon ero amayederun yen se is entertainment looto ani ka ma entertain ara wa but at the same time e je ka tun se pupo lori idanileko ba se mama la awon eyan loye lori awon nkan ta so pa nlo yi laughter topic yi nisin ama sun siwaju a lo sori awon skilled professions to pe yan le get lori ero ayelujara to je pe with smart devices you can easily make business yen la ma lo ko se gbogbo nkan ni pe tori pe e ti ri pe yan kan create content and is making money from that content iwo na fe lo dokowo lori content yen igba mi dere opolopo awon ti won so pa won ro lori content yen won tun ni other means o sugbon e ma je ka wo by view awon eyan ra view by followers awon eyan ra followers so tori pe opolopo nkan ta nse nsin a ka wo pe tori pe lagbaja tin cash out lori kini kan o de so fun wa I mo yo ona mi ti yan le fi invest lori ero ayelujara like awon online shops kan wa de pe won le so pe refer yan but e ma consider owo ti won ma tan ma fun yin pe tori pe en refer yan e ri pe owo yen o ma kere si eleyi ti awon tan so pa won se investment yi ma so pa won fun yan let take for instance ile ifowopamọ kan wa de pe to ba refer boya one customer won le na ma fun eni boya bi 600 naira as a return but ele wa so fe pe to ba refer yan wa gba 30,000 naira e ti mo pe owo abu gege bi nkan ti ba wa si so ninu life kan pe owo abu na bi nsabu lalejo so an lati wo daada sugbon ti yan ba ti wa di pe o ti se gbugbu verification yi o ti wa boya eyan ti lugbadi nkan yen way out wa ni pe o ti e da e ma je ka lugbadi e rara e je ka ti e sa fun tori pe ta ba ni ati lugbadi e a wa way out igba mi o ma npe igba mi gan de resolution pada jade tori pe opolopo igbese lo tun ma tun involve pe ko nowo wa wa wo pe mi fe padanu ona meji o ni fe nowo sibe yen ni pe awon online platform wa je pe you can search je pe o le make online report sugbon eleyi to ba fe ko ya wa lo sori odo awon agbofinro abi nkankan won a be se follow up at the end of the day wa fu wa si nowo nbe na ko to di pe gbugbu nkan yen ko to di pe oniyanju idi ni e to je pe to ba fe invest check verify understand the concept nkan ti won fe ta fun en lori aye lujara yen
1: check verify understand the concept nkan ti won fe ta lori ora aye lujara ko pe o decide lori e bi ta fi go fun to se yin niyan ero la fan lati wa darapo mo eto ye wa poluwo oja e je ka bo se lo ni igboro aye lori ike ye awon nkan ti en ta to mu ki aye ko derun fun awon eniyan o le je gadget ta nlo ninu ile offices ninu oja ati be be na lo 6:45 p.m. sa go meje ni eto igbe si aye irorun lo ma waye igbe si aye irorun aya irorun fun gugu wa o abdul wasin salahuddin omo to mo ko lo ko ti emi je
0: salahuddin nu amo bukola lo ni eje ka tun gbarade fun ose to nbo pelu ogolon a o lo sori awon ise ta le ko lori ero amaye derun pelu ogolon olon ko de mi wa si juba na lo salahuddin nu ale ko si mr smart lo ni e ma gbe igbesi aye rorun thank you

0: ṣe bẹ ṣe n tẹti si wa iroyin agbẹyin tẹ siwaju ajọ to n ṣakoso eto idibo nile inec sọ pe awọn gbiyanju lati ri pe eto idibo bẹrẹ lasiko kan naa ni jakejado ibudo idibo to wa lorile ede yi lasiko eto idibo gbogbogbo ọdun 2027 alago ajọ inec ọjọgbọn joash amukwitan lo sọrọ naa nibi eto apero ọgbọn inu ti awọn olootu iroyin ṣe agbekalẹ rẹ nilu abuja pẹlu ifọwọsọwọpọ ajọ naa amukwitan sọ pe ile iṣẹ inec ti kọ ẹkọ lati ara awọn eto idibo to waye ni kopẹkopẹ yii ti awọn yoo si mu alekun ba ipese awọn ohun elo oṣiṣẹ ati imọ ẹrọ ṣaaju eto idibo ọdun 2027 o ni ile iṣẹ inec ti tete bẹrẹ pinpin awọn ohun elo idibo ti ko mewu dani ti awọn si ti ṣiṣẹ lori ọkọ tuntun ki agbega le de ba lilọ bibọ awọn eniyan ati ohun elo alaga ṣafikun pe ajọ inec ti ra ẹrọ ti wọn fi n wo ipeye si oludibo 67 eyi ti ayẹwo n lọ lori rẹ pẹlu alaye wipe awọn ti gbaradi lati wo awọn kudiẹkudiẹ to ṣeeṣe ko waye ati ọna lati wo ojutu si ọjọgbọn amukwitan ni ṣiṣakoso esi idibo laifigbakanbọkan ninu jẹ ohun to ṣe koko latara ipenija eyi to waye lẹyin eto idibo ọdun 2023 o fi da awọn loju pe esi idibo ni awọn yoo ṣakoso rẹ bo ti tọ ati bo ti yẹ pẹlu kekede ẹni to jawe olubori ni kete ti gbogbo eto ba ti pari ere idaraya ẹgbẹ bọbọlu obinrin super falcon ilẹ yi mẹrinla ti de ibudo papa isere ṣaaju ere idara ere bọọlu ti wọn yoo fi jawe olubori fun nigeria 2028 olympic eyi ti yoo waye ti wọn yoo si gba pẹlu orile ede comoros ẹgbẹ agbábọọlu super falcon fìdí ọrọ múlẹ lori ẹrọ ayélujára ni ọjọ ajé bi ẹgbẹ agbábọọlu náà ṣe ń gbaradì fún bọọlu onípele méjì ọhún adelé akọnimọgbà augustin eguavo ti kọwé pé àwọn agbábọọlu méjìdínlọgbọn fún eré bọọlu ọhún àkọkọ eré bọọlu náà yóò wáyé ní ọjọ jimọ ọjọ kẹsànán oṣù kẹwàá nígbàtí kejì yóò wáyé ní ọjọ ìṣẹgun ọjọ kẹtàlá oṣù kẹwàá tí wọn yóò sì gba méjèèjì ní pápá ìṣeré remo star ní ìkẹni remo orílẹ̀-èdè comoros yóò lo pápá ìṣeré ìkẹni remo fún eré bọ́ọ̀lù méjèèjì nítorí pé wọn kò ní pápá ìṣeré tí àjọ caf fọwọ́ sí fún eré bọ́ọ̀lù orílẹ̀-èdè síra wọn ìròyìn ilẹ̀ òkèèrè ààrẹ orílẹ̀-èdè ukraine bena tẹ́lu ìkọlù orílẹ̀-èdè russia èyí tí wọ́n ṣe tí wọ́n kọlu ọkọ̀ ojú omi tó gbé àgbàdo ní orí omi black sea ààrẹ zelensky ní ọkọ̀ ojú omi èyí tí ó jẹ́ ti orílẹ̀-èdè turkey ni wọ́n kọlu ó ní awakọ̀ kan kú tí wọ́n sì ń wá awakọ̀ mìíràn wọ́n dọ̀lẹ̀ ní àwọn ènìyàn mọ́kànlá tí wọ́n jẹ́ ará ìlú azerbaijan àti indian àwọn aláṣẹ ìlú romania ló dọ̀la ẹ̀mí wọn nítorí pé ìtòsí wọn ni ìkọlù náà ti wáyé ẹ̀wẹ̀ orílẹ̀-èdè russia ti dọ̀la ti ń dọdẹ àwọn ohun amáyédẹrùn orílẹ̀-èdè ukraine ti pẹ́ wọ́n ní ìkọlù náà jẹ́ ìdápadà oró tí ukraine dá àwọn orílẹ̀-èdè russia nípasẹ̀ kíkọlu ibùdó ìfipo àti ọkọ̀ ojú omi wọn ní orí omi black sea ẹ̀yin ará àsìkò òjò láwọ àyẹjẹ ká dẹkùn dídalẹ sínú kòtò àgbàrá kí a mú ìmọ́tótó àyíká wa lókùúkúdù ànírògùn omíyalé àgbàrá yàgbòrò àṣẹṣe fún wa kí a tó mú ìròyìn náà wá sópin ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà àmọ́ sì ti gbẹ̀yìn pé alákòóso fún ọ̀rọ̀ ọkọ̀ bàálù fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ènìyàn 22 ló wà nínú ọkọ̀ bàálù ológo òfurufú tó jábọ́ lulẹ̀ tí iṣẹ́ ìdóòlà ẹ̀mí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ àtúnfi tó yín létí pé àjọ àwọn olùkọ́ ilẹ̀ yìí nuc bẹnu àtẹ́ lu àìṣàmúlò owó oṣù àrà ọ̀tọ̀ tí ìṣàkóso ìjọba buhari buwọ́lù àwọn agbábọ́ọ̀lù obìnrin super falcon mẹ́rìnlá ti dé ibùdó ìṣeré bí ìgbaradì eré bọ́ọ̀lù pẹ̀lú orílẹ̀-èdè comoros ààrẹ zelensky bẹnu àtẹ́ lu orílẹ̀-èdè russia bí wọ́n ṣe kọlu ọkọ̀ ojú omi tó kó àgbàdo lórí omi black sea eyi lo kun iroyin agbaye to tin de se ti gbon lesun le ise bond fm 92.9 ope lowo olootu iroyin wa that fa gbo bilikis ayepola ibrahim loruko temi ese pesin 30 si wa ni le ise bond fm 92.9
1: Edimare lo diri ewa fakuko
2: Edimare lo diri ewa fakuko
1: Oba oke lo diri ewa fakuko
2: Edimare lo diri ewa fakuko Nibi kapede ati polowo bo se royin Bond FM awa ma lo ba
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà ìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìlú ìgbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.femcom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.

5,000 naira. Ni amudani. Pẹ̀lú pírítì tó fi ogun. Inú ẹ̀ lẹ́yìn ti gba káàdì. Àwọn fòyín ní marathon extra bitter.

0: káàárọ̀ ẹ káàsán ẹ kú àsálẹ́. Gbogbo àwọn kò tẹ̀ bá wà ní àkókò yóò náà la fi ń kí wa kú ojú ọjọ́ akọ ọ̀rọ̀ ajé ilẹ̀ ìtàǹbàkì látòwúrọ̀. Ìjọ káàbọ̀ sórí ètò kan ètò kan ilẹ̀ ti iléeṣẹ́ Khalifa Aba Therapy tí wọ́n so ní gbọ̀wẹ́ iléeṣẹ́ ilẹ̀ tó ń rí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tobìnrin tónílé tàlejò tó yún náà àtàṣẹ́ ẹ̀bí. Nítorí pé bàbá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọ́kọ aya ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọ́mọ kódà dúkìá èèyàn á di tẹlòmíràn. Gbogbo ìyówò tí bá ń ṣe ni lágọ̀ ara iléeṣẹ́ Khalifa Aba Therapy náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni. A gbọ́ bí ẹ ṣe ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wa wípé níṣẹ́ lẹ̀ ń lo oògùn wa tí sì ń bá yín la mu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lù wá lọ́gọ ẹnu pé Ọlọ́run ba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀. Àdúpọ̀wọ́ lọ́wọ́ Olódùmarè tó fi mọ̀ ń mọ̀ wá ó sì fún wa ṣe. Ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì ilé tí mo ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó ṣùgbọ́n orí bá tọwọ́ bọ kinní ọ̀hún. Gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe ń lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ Khalifa Aba Therapy àwọn náà níléeṣẹ́ ilé tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore. Ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn ẹ̀nà la fi ń gbowó bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa. Torí bàbá látọ́jú èèyàn bàbá ní bá àìsàn òun ṣe ń ṣẹ̀yàn náà láà ṣe gbowó ẹ̀ bẹ́ẹ̀ bá gbàrùn tí ń ṣẹlòmíì bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe ní àáṣe ní ẹlòmí bá gbó nǹkan tí ń ṣàrin owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ Khalifa Aba Therapy. Ó lè jẹ́ pé owó ìdákọ̀mọ́ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìrán káàkà sọ pé tó kíní ń ṣe á sì bu oògùn ló irọ́ àá ṣe test ni àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ. Àyẹ̀wò tí wá sì rèé kìí ṣe múwúrẹ́ wá kìí ṣe mágùntàn wá kìí ṣe mágbòwá kọ́dà kò sí ní tá forúkọ ìyá tó bí wa ṣe. Bá a bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀ wò á ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ ara wa. À ń pariwo à sì ń pè é pétò kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní ìyọ̀ni Ladipo ìyọ̀n number 6A Babs Ladipo Street ìyọ̀n ní abúlé ẹ̀gbá ní Àgbẹ̀ Road ibẹ̀ la wà. Ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa bí ẹni tó jẹ́ tó mojú ògún bọ́ba pa obìnrin rẹ̀ alẹ́jọ́ mi mo ti gbìyànjú lótòótọ́ ṣùgbọ́n wọn agbára mi ò nílé ìgbẹ́ ẹ bá ń káwọn aráalé.
1: A kí wa pé a kú dédé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ẹlẹ́nu ò sì ní jẹ ìṣe wa. Nílé iṣẹ́ Khalifa Aba Therapy àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé. Nílé iṣẹ́ Khalifa Aba Therapy tó wà ní number 6A Babs Ladipo Street Babs Ladipo Street ẹ má sì gbọ́ kìí ṣe Ladipo tó sòdì o kìí ṣe Ladipo tí mo ṣe o ti abúlé ẹ̀gbá ni o Babs Ladipo Street Àgbẹ̀ Road by Rap Oil nílé epo ráàbù tàbí tí ẹ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ pẹ́ ń lọ sí Rap Oil ilé epo ráàbù tí ẹ bá ti débẹ̀ ẹ gbá wa láago ní abúlé ẹ̀gbá. Gbogbo bíkíbi tí ẹ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti Ogun State ni o tàbá ti dé abúlé ẹ̀gbá àkànṣì sí ilé epo Mobi tàbá ń bọ̀ láti Ìgbòho bóyá ń bọ̀ láti Ìbàdàn pájà à ń bọ̀ láti Oṣodì Ìkòròdú tàbá ti lè dé abúlé ẹ̀gbá ibẹ̀ náà láti máa rí ìyànà kan àwọn ọlọ́kadà wà ń bẹ̀ àwọn onímàrúwá wà ń bẹ̀ ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ Khalifa èyí tí ó bá ti mọ iléeṣẹ́ Khalifa ẹ pẹ́ ń lọ sí ilé epo Rap ẹ bá ti dé ilé epo Rap ẹ pè wá a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín a sì pè kàn wá mú yín. Ní iléeṣẹ́ Khalifa Aba Therapy gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún ẹ̀ní àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní ọwọ́ wa ni tó ti wá fún ìtọ́jú mo gbà á ládùúrà pẹ̀lú agbára ti Ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ sì lógun wá sí gbogbo ẹni yóò bá ẹ ní ara mu gbogbo ẹni yóò di ohun ìgbàgbé. Gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá lẹ́yìn tí ò pè wá tí wọ́n fi ràn wá lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbà ládùúrà pé àdúrà tí yín náà ó gbà gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa náà. Wọ́n tó wá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ iléeṣẹ́ Khalifa Aba Therapy níléeṣẹ́ kan tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún a sì máa ń mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì mí gbọ́ ní ọ̀nà ti ìgbàlódé torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lórí capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àní bíi mẹ́rin márùn torí pé ohun tó bá lágbájá mu ó ṣeéṣe kó má bàá tàmẹ̀dò ní ara mu. A rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera a ti ń pa ẹgbẹ́ oṣù kan oṣù méjì sẹ́yìn an so fun wa pe ipo yi po bibi pe awon ti o le wa lati ona jiji koda lati ilu mi ya koda lati orile ede mi koda nibi ni awon eya mi ti won gbo wa ni ilu mi ti le ise ti awon bi awon ayo kara amun ma fe safefe awon eyan won gbo elo mi pe wa lati orisirisi ona awon aje ka pinu pelu awon ara ile ise ati gbogbo awon management pe a ma ba eto yi lo eduwo yo ma lo titi odun yi ti o fi kole ki anfani yen o le ba kare tori pe ile ise khalifa nta fe je ohun nkan ko la nju o nta fe je o wa ni ori e orisirisi meeting lati se pelu awon eyan e pe bawo la si fe se tawon yo fi je anfani tori pe awon arun ti awon eyan gbe wa ke se opoloke opolopo re ke se afofa omi nbe to ja si pe elomi o le salaye ohun to fa eyi wa fi n fi ese re rinle as if n da wa loju pe titi ti odun ti a wa yi o fi kole eto edun yen o wa nbe elomi o ba ma de gba bawo e diwo nbe ni e se gba ni ati din se ri le se kalefa ni nkan kan baba le mu ti nbe ninu aisan ara kuro tabi ninu osoro eyan kuro a ki fi kun a ki fi kun te ba ti dodo wa eyin o gba kaadi pelu 5000 naira ninu 5000 naira te gba kaadi yen a ma gba marathon flusher capsule awon to ti wa si mo seri marathon flusher capsule yen gba nko gbe ni tori pe to ba fo idoti jade lara elomi yo ma bere pe se elomi lo ile igbonse yi yato si emi ori awon igbonse ti o jade lara onitohun a de tun gba marathon extra bitters seri marathon extra bitters yi lati le ise gangan fun ara re ohun gan egberun marun ni ohun ni egbogi ibile to ja si pe n ta ba lo po mo ni o so ohun ti o sise fun ninu ago ara wa taba lo pelu oyin yo ma se fun awon to ba ni arun eje roro taba lo pelu osan wewe yo ma se fun awon to ba ni arun ibalopo tabi obirin ti o la re ti o wa dede taba lo pelu omi agbon yo ma se fun awon to ba ni arun ito suga tabi nto to atoju taba lo pelu ogi tutu tabi miliki yo ma se fun awon to ba ni ogbo enu agbo ni ran comfortability ninu eyan taba lo marathon le sabita ta je orogbo ta musi yo ma si se fun awon to ba ni aile se dede pelu olulufe won taba lo marathon extra bitter pelu adie yen adidudu o le sise fun awon to ni arun oju ti won o ri nkan to sumo nkan to jina si won tabi oju ngo oju won oju pon oju yato seni ti o riran mo o eh bakan na won ma se fun awon to ba ni arun inu egun to ba joko won ni le dide eyin riro orukun riro ejika riro igba ya didun efori lai mo lai lo ndi won bakan na yo tun ma se fun awon to ba ni arun inu isan nkan rika kiri ara o mi nkure nkan ja mi je lara nkan ja mi je lese o da ba pe ko si eje nbe ta ba lo marathon extra bitter lo orisirisi nkan ta ba lo pelu omi ru yo ma sise fun awon to ba ni arun perija apa kan osise mo ese kan osise mo ati be be lo ninu egberun marun yi ni marathon extra bitter si wa awon alanfani lati ri awon akosemose wa awon akosemose ya se ayewo fun wa leyin ayewo yen to ba ni kara ogun kan tabi meji eje ka gbiyanju kara o pe edin o ti ba awon ogun yen e se diwo yen gangan lo mata most se won ti mo san wo fun to ba mi ni ara mu baba wa sa yewo yen tan won an sala ya ogun e lo mi be to ja si pe ogun ko lo need bo lo need kan to lo ngo pe ni diet therapy tabi exercise ayewo yen so fun wa pe awon to se lagbaja yi e se arun to bukata si ogun orisirisi awon esan tin be lai loni latara won ta nje ohun lati ko ije mi ati mo yi pe awon je ta nje yen in ti won fin preserve tabi ti won fi se ko to dijije e mo pe o lewu ke se won tenu nkan pe o nja ti won fi si ko si yo da wa ala le se elomi lagu ara le fi ma gbo awon orisirisi arun ami e do do yen jejere igba kan lawon aisan ti o si laye atijo o fi ja si pe de se kalefa ba therapy ti gbeju lati le eradicate gbogbo awon nkan wonyi lati le mojuto sawon aisan ta n gbo ko re ti ma n deru ba ni ko to de ara iyen gan papa lati le so di ohun gbagbe ninu agbo ara wa ti ba dile ise wa gan eyin ti ri awon orisirisi egbogi bile lorisirisi fun orisirisi arun awon to ja pe awon oju olohun atokunrin atobirin eje ka yoju si wa ka ma da ebi le obirin nikan ni agbo ara ta ba ti saye fun wa o le so pe in ti so omi logboro ti so alabirin alabe amo di alabe amo ohun lo le omi ile san omi ile maki omi ile mato ni agbara bo se ko ni agbara o si le ja pe ma n gbo ti alaboyun ti ro arabirin ton ba ti ni ajosepo o si le ba ise kan lo fa won ma pe mi ni omi na balance orisirisi oruko won ma pe mi ni PID won ma pe mi ovarian cyst abi elomi to ja si pe arun ni ogun arun ni so ko le ni lati bi bayi sibe yen elomi a ma to kile to mo emewa emejo elomi oju elomi nsu oju ogun elomi oju elomi pon ori kan to jina si ori kan to sumo
2: gbogbo awon kan yi ogun bi le nbe tawon baba la wa nlo laye atijo aye elomi ama ja elomi ama mi gule gule elomi ba bere bayi ati dide isoro te ba bo elomi pe kilo se elomi o ti ele za laye elomi ti wa logun titi te ba dele re ero gbogbo ya nta ogun ni elomi te ba dele re won le paye ni se latara awon ogun to ti lo ti kini ya osise ninu agbo ara wa tabi ko mu kini ya kuro e ma so pa awon te ra ogun lodo won paro o ihun to ba he lara mu o sese ko ma babi lara mu awon je ka de nbe to ja si pe elomi tun je oni je ka esan yen o ku ninu agwara tori pe be se fo kuro le tun je ni sinu ara yin so do fi ajas pe le se kalifa ba terapi wa gbe yen gbugba esan o ti ba se ta ba ti sayewo yen fun yin pelu ogun olorun gbugbe ni odi ohun gbagbo e di won si ti ba oja wa titi de a ni sadehun ka ma muse todun ni o fi pari a ma taja yen lo ni edewo tori to ba kale to ba kako ninu adua ninu adua e ma fi rese si wa le se kalifa wa ni number 6A Babs Ladipo Street ni agbe road e ma gbagbe ni agbe road labule egba te ba ti be rap oil le po rap oil abi te ba ti bi abule egba ni se kalifa le lo ton ba ti mo be e pe lo si le po rap te ba ti debe e pe wa mo gba lado gbogbo won te ba gbododo wa gbogbo e pata gbogbo e ni yo di ohun igbagbe e to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati en te n gbo mi ati mi ti wi oni fi ara eni kankan wa se gbogbo e je nde oke lohun amo e le pe wa sori ero ba ni 080 egbo 080 6090 9516 egbo lekan si 080 6090 9516 ele pe e de tun le se whatsapp pelu ogun olorun aisa to gbogun ati ti ogbogun lara ati mi ati ti oni fara wa se gbogbo a ma reti e je ki mo mara ton e sabita die
0: alaye o na lati gbo ni ekurere iwon ni eduro o si nlo ti di opin odo yi egbonu marun pre na le mu dani e si janfani ni repete won ti n tenu mo won si nwe fun wa ni le mo le mo koda e tun gbo nu polo le ita lo gbo ni sin aja dojo oja ta ba de ka tun te waju tori pe oro nbe nu we kobo gan fun ra re oro lohun na

0: tó ń tẹ́ bá papọ̀ lọ fi lò ó. Yóò sọ ohun tí ó máa ṣe lágbára. Àyà jíjá wá gbígbà. Ìtọ̀ ṣúgà ò dín dúró. Àìrórun sùn. Àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. Ká mọ̀ sí hepatitis. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ọmọkùnrin tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lórí olólùfẹ́ rẹ̀. Obìnrin ẹ̀ ṣe kó àlejò wọ́rọ́wọ́. 5,000 naira ni ẹ mú dání. Pẹ̀lú owó péréte tó ń fi oògùn. Inú ẹ̀ lẹ́ ó ti gba káàdì. A ń fún yín ní marathon extravitas àti marathon flusher. Tó ń pọ gbogbo gẹ̀gẹ̀ gbẹ́gbẹ́ ìdọ̀tí ara dánú. Látago mẹ́sàn-án ọ̀rọ̀ ṣaago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tó fi mọ́jọ Saturday àtọjọ Sunday. Ilé ìfìmọ̀ àbá wa lọ́fíìsì wa. 368 Basladipo Street, Agbe Road, Abule Eko, Lagos. Ẹ máa pe 08060909516. Khalifa Herbal Therapy lónìí. Ara wo ni kò gbó.
1: 1FM 92.9. Gbogbo ẹ̀yin olólùfẹ́ 4 Round Bitters ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká mọ̀ pé tá a bá ti lo 4 Round Bitters ẹ tí ì lo nǹkankan gidi nìyẹn. 4 Round Bitters yóò ti tó da gẹ́gẹ́ bí àsìkò tá a wà yìí àti pé ọdún súnmọ́ bàbá gan súnmọ́ ọdún kókó jọjọ à ń lọ sókè à ń lọ sódò a nílò nǹkan tí ó lè mú ara wa gbá yágiyági 4 Round Bitters ni o. Fọ́nrán bìtà súnmọ́ jẹ́ nǹkan tí ẹ lè fún àwọn èèyàn pé ọgbà ẹ fi ṣàlejò bọ́dún ṣe ń súnmọ́ wa. Fọ́nrán bìtà jẹ́ ọtí tí a pọn pẹ̀lú gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn. Gbogbo èèyàn dúdú ló wà lọ́kàn wa tí a fi fún ọ Fọ́nrán bìtà sínú ìgò èyí tó jẹ́ pé tí ẹ bá ti wò ó gan ẹ mọ̀ pé nǹkan tó wà nínú ẹ ohun tó dáa ni. Fọ́nrán bìtà jẹ́ ọtí èyí tó jẹ́ pé a pọn nípọn orí àtegbò pẹ̀lú ohun tó dáa tí a fi pe gbogbo ẹ pọ̀ láti mú wa láti jẹ́ kí a mú kí ara kí o mọ̀ pé mo ń rí nǹkan tó da àgbà sára láti ife nínú ife tí ẹ bá fi síbà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ló máa mọ̀ pé ẹnu nǹkan gidi nínú 4 Round Bitters. 4 Round Bitters wá jẹ́ ọtí tó jọ pé tí ẹ bá ti fẹ́ lò ó ẹ rí lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n yìí tẹ̀lé fi sápò ẹni nínú ògùn kékeré ó dẹ̀ tún wà nínú ògùn ńlá èyí tí ẹ lè gbé síbà tí ẹ máa fi ṣe àlejò fún àwọn èèyàn. 4 Round Bitters ó wá jẹ́ ọtí tó jẹ́ pé olórí ire gan ẹ̀rọ wà ń bẹ̀ torí ìdí èyí ẹ jẹ́ kí a parapọ̀ kí ẹ wá bá 4 Round Bitters ní @4 Round Bitters ní orí social media wa ní orí ayélujára ẹ jẹ́ kí a pàdé 4 Round Bitters lórí ayélujára @4 Round Bitters @FODOGBALẸYIN ẹwàkọ̀ 4 ìwakọ̀ Round Bitters. Àkọ́pọ̀ ni o Round Bitters ni àkọ́pọ̀ ni 4 yẹn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí 4 number 4 tẹ bá ti kọ 4 ìwakọ̀ Round Bitters ẹ̀kọ́ lẹ́yọkan ibẹ̀ ni ẹ ti pàdé wa tẹ máa ti jẹ oríṣiríṣi ẹ̀bùn ẹ̀tí ọmọ gbọ́wọ́ aláboyún ò lè mu 4 Round Bitters ẹni tí ò dẹ̀ tí ì tó ọmọ ọdún 18 kò lè mu 4 Round Bitters ẹ jẹ́ kí a mọ̀ tí mo.

0: èrò ìyàwó wo bẹ́ẹ̀ ni irú orin wo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èrò ìyàwó wo èrò ìyàmọ́bọ̀ ẹwà wòre èrò ìyàmọ́bọ̀ ẹwà wàdù èrò ìyàmọ́bọ̀ ẹwà gbayọ̀ àìnípẹ̀kọ́ lọ́dọ̀ tiwa rsk the rock bẹ́ẹ̀ ni rsk the rock venture number 9 ajisha fair close kansu power line road ìdíhùn lagos ilẹ̀ láti ń dá bí ọdún táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbọ́ ìtẹ̀ ìjọba làwọn fi ń ṣòro ara yín lóore ìfitọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n olúwà tí ó sọ ti wé ti gbò ìbílẹ̀ dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé rsk the rock ẹ̀mí dọ́là rẹ̀yìn láyéláyé kò ń pe iwájú iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wó sí ibi tí àwọn ìlàdé yìí o ibi tó jáde ti kúrò lórí kan kì í wò ó gbogbo ọ̀rọ̀ méje ẹgbẹ́ pátá ọ̀rọ̀ ló wà níbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbọ́ ìtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni ti àkọ́kọ́ kalẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ àwòbòrókú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kanṣu lọ ìkejì ni terminate prostate kalẹ̀ bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo ìkẹta ni kataglanco tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọnù di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfẹ́ gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ rsk the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 láti láǹfààní àti yọjú sí wọn ní iṣẹ́ ẹ̀yìn number 9 ajisha fair close kansu bus stop power line road ìdíhùn lagos kẹ́lẹ̀ mojú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé rí ni fún gbogbo ọkùnrin pátá mo pè ní àtẹ̀kẹ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kẹ́lẹ̀ gbogbo gbọ́n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ẹjọ́ sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ́ péjọ bẹ́ẹ̀ ni wọn kì í mú mi kú mu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹ̀rùn ìgbẹ́ tó sásẹ́ ní èbètè tàbí ti gbóró gbé kódà títí dé orí omi odò tàbí tìgbìlẹ̀ ohun gbogbo tó ń bọ́ni láyé àwọn baba ńlá wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àbíyẹn tí wọn láti gbàdégbà ọ̀tọ̀ la gbé ìdájí ọ̀tọ̀ la gbé ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú ọmọ ọgbìn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodòdó lọ́jọ́ òní ọ̀gbìn ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni wọn fi ṣe lóore egbògi àtẹ̀kẹ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọnù dákúrẹ́ tẹ̀ nígbà kankan torí pé eré àti gbòògbìlẹ̀ pọ́n bí lónìí ó sì lóun dirò ó ní nílò tẹ́lẹ̀ kì í fi í lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà níbẹ̀ kò sì lọ́tí mú rárá eré àti gbòògbìlẹ̀ bí lónìí gbogbo ìjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo ìmúkúmọ̀ àkókò yìí ló lè ṣù lẹ́yìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ́ dandan fún wa láti bá ewé àti gbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn bàbá ńlá wa ó wà lórí bá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kẹ́lẹ̀ gbogbo kò sígbà tá à lè mú nígbàkúùgbà tí wọ́n bá dorí orí pápá kálífàkọyọ gẹ́gẹ́ bó ṣe yẹ níwájú ààbò kò sì rí rárá owó rẹ̀ ò fani lápòyà pọ́ọ́pù ni owó ẹ̀mí àtàkèrè ìyọ́dún ni ẹni ìfàwùtọ́sí ní ìpínlẹ̀ àràánú ẹni tí ọ̀bánú débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹkánlẹ gbọngbọngbọn ìjẹrìí ayé nìjẹrìí ọrun
1: ọrọ ẹnìkan ní jẹrọ
0: bó bá di tọpọ ènìyàn ó gbò gbogbo ọrọ ṣùgbọn ẹmọ gbàgbé àyẹwò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífọ oògùn ẹjẹ wo làpálàpá ẹgbìyànjú ẹ wò lónìí tẹ ẹ lè jalè nírọ torí pé òpùrọ ènìyàn ní pẹlẹrìí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun ṣe ẹgbàgbé pé ṣòkò leegun àgbàdo ká sọrọ kó rí bẹẹ ni ẹdá ènìyàn àti sọ tẹlẹtẹlẹ pé egbògi ìbílẹ mẹta ọtọọtọ ni wọn fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní rsk the rock venture egbògi kejì ni wọn pè ní terminate prostate wọn sọ lórúkọ gẹẹsì kó lè nítumọ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹlú haúsá ojú kékeré lọpọ ènìyàn fi ń ro ṣùgbọn tó bá dàgbà tán ló ṣẹṣẹ yí ni wọn pé nǹkan wà ní ìtọ̀ títọ̀ yà ní gbogbo ọgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọn wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọn ń dé lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní bí yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹṣẹ yí ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé omi ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀méje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì bí tó bá ń dúró ènìyàn nídìí kọjá bó ṣe yọ débi pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tó ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwọn fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa má léèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmọ́ kì í mọ́lẹ̀ ẹ máa kì í mọ́lẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tí ẹ bọ́ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀ gbogbo àlàyé nílò rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsìtọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jóni fàìfàì bí ata kò bójú mu kí èèyàn ó tọ̀ tán kítọ̀ ó tún máa run sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọdọ̀ náà jáde ṣeréṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọdọ̀ máa dà yà ni ìtọ̀ ò gbọdọ̀ máa kìlọ̀ kọ̀tì bí omi tàbí ẹlẹ́rìndòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọsàn àti funfun nínú ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àwọn láàdín ẹ̀dẹ́ ẹ̀ tètè yan terminate prostate láàyò lónìí kẹ́ ẹ gbọ́ṣẹ́ wò kẹ́ ẹ lè jalè nírọ́ ẹ má gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajésàfẹ́ close council powerline road ìdírò lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní pè ní sí ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni kataglanco èyí wà fún àbójú lọ́wọ́ gbogbo kọ̀nùkọ̀nù tó lè sọ ibi ta ń wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni ọlọ́run dákun ní sọ wá sí òkun ayé ẹ kúkú mọ̀ pé ojú lọ ba ara ojú lẹ̀ ṣọ́ ara lójú bá rí léde ní fáàrí pin èyí ló fi jẹ́ pé ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àfi ká tètè dé àrùn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀gbọ́dọ̀ náà bímọ pèpèpè nígbà kankan tó bá ń rí bẹ́ẹ̀ ó ń lo àbójútó ojú ọ̀gbọ́dọ̀ náà ṣomi yàlàyò ní gbogbo ìgbà to ba nri be o ni lo aboju to oju ogbodo mi ro ni gorogo to ba wo ni tabi awo to ba nri be aboju to se pataki o oju ogbodo mi se pe ni gbogbo igba to ba nri be o n fe aboju to oju to sadede lepo ba ba ji loju orun aboju to lo nbere ilana mi lo kata glanco na wa ninu pali re ba ba ti sa gege bi olugun dada ko so dibo fun mi emi gbagbe kata glanco aboju lo wa fun lowo awon base je awon pelu aisan ti boju lo wo ni alaye nilo re wa ninu pali re ko si yo mi kankan sile to mode tagba todo pelu arugbo atorodan lo wa fun emi ran ti pe opolopo wa langu to le sakoba oju wa bi apere ko torun lati lo awo oju elomi o le bani loju je ko torun lati sun mo television ati computer gbagba gbaju mo se ye lo ko torun lati wo television ati ero computer fun akoko gboro lalai dede die ko torun lati ma kawe ninu okunkun ati awon wa ni be ta foju kekere wo ṣugbọn ti awon ni ipa gbogbo ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni gbogbo atata ti je kata glanco emi gbagbe opura eniyan ni sago seyin nkan kan soso awon gbogbo atata meteta ta ka sile ni nbe ni gbogbo oja wa lori ate ese lanfani ati rawon ta ara ta jade ni ise won arrested the work venture number 9 Aji Shafe Close, Council Power Line Road, Idini Lagos. Alakoko ni atekanle gbogbon. Bi nkan agbara omokunrin ba kere ju ojo ori e lo, ko si wahala. O se da si, bo se da kole, ojo ra ni. Arebu ni ku, abi se kan sun lo, e lo fokan bale. Ekeji ni terminate prostate, apoju to. Le meje, le mejo, laarin iru. Ito ita ni dibi omi ata. O n se ni na toru toru iseju iseju abi wakati wakati e lo fokan bale iketa ni kata glanco alaabo oju oju ti n sojoju to fe re lede ni e lo mokan bale e lanfani ati pe ile ise RSK the work venture sori ero ibanisoro 0802 948 1838 0802 948 1838 tabi 0704 886 6422 0704 886 6422 Nínú alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tẹ́ ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802 948 1838 tabi 0704 886 6422 inú dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ ilé iṣẹ́ RSK The Rock ló kí ni pé àlàáfíà ara gbogbo wa kò ní dìbàjẹ́ láyé.
2: Band FM, Band FM, Band FM.

0: 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Band FM. Band FM. Band FM.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eyin eniyan wa nle akeka bo si ori eto ohun Islam ti ijo muslimi ahmadiya eka ti ipinle Eko ago mejo abo si mesan ale gbogbo ojo Monday le o ma gbo wa ni ori eto yi.
1: Ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أكيد إيه وانه تي هو تي أستون بوا بأكابو سيرتو أم إسلام ليه تي أتمنى شيئا بيا وريش ليش يا وان كوكوارو تي كوني لكو نبامو بلو ألالي ولو سلون شلنا محمد صلى الله تعالى عليه وسلم نبامو بلو أوان لأيول رسول الدرس من حمدية Hadrat Mirza Ghulam Muhammad Al-Qadiani alayhi salam ati awon arole won titi padori Khalifa bin Masih ele ka won ke mo ko ti won ase oni olowo fun won ori eto yi amate swaju lori awon eto ti atin babo lati bi jome lo kan nisin o na ni ile alayo bawo o na ni ode lokan laya atawon omo won bawo ni se ma lalafia si lojojumo ati ni gbogbo igba ti okan lu kokan yesu ma bale ti lo won ma dun sira won ti olohun na yo fi nife si atoko ataya ati awon mo pelu juri olohun oba loni o ma sagbeyewo bi oko ba se ojuse re ipa wo lo le ko lori awujo lapapo bi aya ba se ojuse re ipa wo lo le ko lori awujo lapapo bi won ba wa se ojuse won loto ati ni osi won bawo o na ni o se ma lapa si lori awujo o ti a ma gbeyewo loni o na ni eyi awon oludarileko wa ti won se ma ba tamole se awon koko yi o ti wa nu ni pelu mi Alhaj Hafiz Abu Ghani Shobambi okan lara awon oludarileko wa ni won ikan lara awon afa wa ni won lori ede Nigeria to ti je oluko ni ile iwe ti awon omo wa ti n ko akosori Al-Qur'an Hafiz eba salama sawa ra ile
2: assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
1: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu e sheku idige ni egbe omo ni ohun ona ni ati ni en to je akowe agba fo eto ka fe omo foko ka fe aya fomo ninu ijo muslimi ahmadiya ni ba pelu alale olohun ati sunna inshallah muhammad sallallahu alaihi wasallam ona ni arakore wa bashiruddin oyi toji e ba salama si ara ile.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ashayaku edede jazakumullah. Ah hafisa oro ile alayo unti okore guni gege ba se nfabo lati bi eto melo kan seyin o si ba njo bi eni pe awa nikan la ma rira wa oko arira e pe ni o le temi le mi wa aya ira inu le temi le mi wa e ode keji ibadu ode keji ba madu igboro ibadu igboro ba madu lopo igba oju ti a fi ma wo bi ebi wa se ri ni awa nikan la aya ara wa awon ebi keji na la aya ara won o je be lo pa ti gbagbe pe atebi kini atebi keji gbogbo wa a jo ko omo lobo ni awujo ni ipa wo o na ni awon nkan won yi igbesi aye wa nko ninu awujo lapapa mo ka to ma tesiwaju e ki la npe lawujo ki si ni ibo lawujo ti ma nbere ayewo lawujo ti ma nbere
2: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim a le mu ituma awujo wa koja eni to da awujo fun rara e tori pe ninu tira ayeraye tira ti o labuku ti o laba won ti Olorun ba fun na asiwaju eda Nabi Muhammad
1: sallallahu
2: ta'ala alayhi wa sallam inu ori kerin papa ori ta fi so awon obirin tori pe obirin ni se pataki to fe se ninu awujo oni Qur'an si yonda odi di sura kan fun won suratul nisa Olorun ba nibe o je ka mo wi pe ipile awujo ori oko ati aya ni ninu aya na Olorun ba ni ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha ni eyedaniya e pa lo won oba oba to se npe ohun lo da yin lati nu emi kan soso latara emi kan yi o wa da aya re fun to tumo si npe ipile awujo ori okunrin kan obirin kan lo dale nigba ti won ba bere si lekun won ma di pe baba iya omo ṣugbọn gẹgẹ bi Quran ṣe sọ ipile yi ko duro lasan gbogbo nkan ti ipile yi mu dani gbogbo nkan ta ba se patapata o ma ba won lakoko leyin to ba ba won a wa ba awujo nkan ta wa npe lawujo ni ibi ti opolopo eyan nbe lokunrin lobirin aya yi kan na lo so o ni latara okunrin kan ati obirin yi la wa se kini bijalan kasiran wanisa la wa je ki opolopo okunrin wa fon ya aya kan fo ya aya ko obirin na fon ka lori sirisi ibe ni awujo wa to tun ti nkan ta mejeji ba se yala nipa se ibasepo won ni ilopo won ni ati orisirisi nkan debi to wa nde ni tin bi mo o ma ni ipa lori opolopo obirin ati opolopo okunrin pa npe lawujo
4: allah akbar jazakallahu khairan ni yara ile bi ba se ndara ko mo wa eto o islam ona ni nbe ni oju iworan yin ti esin gbo wa leyi ti a ti n se agbeyewo ile alayo e ti a n gbeyewo lowo ona ni ipa ti ojuse oko atojuse aya to le ko lori awujo lapapo o je ka mo pe n tin je awujo ni pato ona ni akojo awujo omoniyan ti orisirisi ebi ti won ti pade amo ebi kankan na o bere lori okunrin kan ati obirin kan leyi ti won ti apo e won bere si ni bina ti olukaluku to wa de ta wa foka si ori ile ege bi olorun ba na ko se kadara re pe ko ma waye jazakallahu khairan sa bi ba ri be akowe eto lokolaya bo ba ri be ki ni ipa ti ojuse okunrin le ko lori awujo gege bi oko
5: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ojuse oko opo to le ko lori awujo nitori eni olorun ba fi so pe oko ohun na ni ade ori aya oko wolo ni pe wawu awon baba wa ni wawu ohun na ni kokko ri nipa ade eleyi ojuse oko po ti a ba wo ti olorun ba fi oko gbe o fi won bi opo ninu aya ti won ma n lu fun wa pe oporo lero a si ri pe leta ba ko ti o ba ni opo iji le gbe wu so latara be ti opo to ba ti ni ami lara ko le duro dede mo iji ni to fi je pe gbogbo okunrin gbodo je opo ki awujo le dara ta ba ni gbagbe gbogbo to je awujo o bere lati ri okunrin gangan ko to niyawo to ba wa di pe niyawo o wa fe ma pile awujo bojo ola o se ri idi na niyan to fi je pe ta ba wo aya alquran ele to ma fi se igbeyawo fun wa a ri pe aya meteta ti won ma nlo ni to siwaju eto gbeyin ni e o da lori iberu olorun oba ti won ma fi n ba wa soro khalifa wa won si je waye wa pe nta n pe ni ifokanbalẹ latẹnu asatu muhammad alayhi salatu wasalam ohun naa ni pe ki okunrin je ifokanbalẹ ninu ile ina ni je ki awujo ko da ki a ni ifokanbalẹ.
4: Jazakallahu khairan bi ayiba se n gba ọkọ mẹwa ojuse ọkùnrin gẹgẹ bi ọkọ o naa ni a n se agbeyẹwo ni agbede yi ka to tẹsiwaju lọ sori ọdọ ti obinrin ma mu oko e wa si ọdọ hafisab láìsí àní-àní ta bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn ojúṣe ọkùnrin gẹ́gẹ́ bá wọn ṣe wípé ojúṣe wọn pọ̀ gan-an ni a bá bẹ̀rẹ̀ sí ní tó lé ní èjì ẹ̀ta ẹja wo bíi mélòó kan nínú àwọn ojúṣe náà.
2: Alhamdulillah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wípé Kùránì dìídì pé ọkùnrin ní òpó múlẹ́rọ́ òpó tó lè máa múlẹ́rọ́ ojúṣe ẹ̀ náà máa pọ̀ òun ni Kùránì ti ẹ pé áyà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mẹ́nu bà lẹ́ẹ̀kan àkọ́kọ́ ni pé orí ọkùnrin ní ẹrù ti bẹ̀rẹ̀ ojúṣe ẹ̀ ìpèsè ìjẹ irun ìwọ̀ fún ìyàwó tó lọ fẹ́ torí òun ló lọ fẹ́ yàwó wá sí ọ̀dọ̀ ara rẹ̀ àti pèsè fún ìkánú àwọn ojúṣe tó bá ṣe tí ò ṣètọ́ lórí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá yá ó máa padà wá kọlu àwọn nǹkan tó à ń retí lọ́jọ́ iwájú wọn ló fi jẹ́ pé aya mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn ọ̀rọ̀ tí ọkọ gbọ́dọ̀ máa sọ ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ sàn torí tí o bá sọ̀rọ̀ sàn yẹn náà máa tún bá nǹkan jẹ́ lọ́jọ́ iwájú bákan náà aya kẹta òun ṣàlàyé wípé ka bẹ̀rù nǹkan tá ń tarí sí ọjọ́ iwájú wa ìkànnà àwọn ọjọ́ iwájú wa lọmọ tá a bí tí èèyàn ò bá ṣe àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe tí ò fún lẹ́kọ̀ọ́ tó yẹ kó fún inú ilé ni ó máa kọ́kọ́ pàdánù àwọn nǹkan kan àwùjọ náà máa padà pàdánù nǹkan náà ni òun ló jẹ́ pé ipa inú ilé ni màá kó bá ọjọ́ iwájú tá à ń pè ní àwùjọ lápá kan.
4: Jazakallah khaira Jazakallah khaira tí máa wá pọ ti bá pẹ́ padà wá sí ọ̀dọ̀ yín wọ́n jẹ́ ká mọ̀ pé ọkùnrin òun náà ni àwùjìjì àwùjọ nítorí pé òun ló pilẹ̀ ẹbí tó bá ṣojúṣe rẹ̀ wọ́n á bá ń bẹ̀ àwùjọ náà sì bá ń bẹ̀ bí ò bá ṣojúṣe rẹ̀ àwùjọ náà sì bá ń bẹ̀ ẹ jẹ́ ká wo ìgbésí ayé ẹbí gẹ́gẹ́ bí ìgbésí ayé ẹbí tó jẹ́ mùsùlùmí ẹ ká máa kí ọ kí bàbá kó fi àpẹẹrẹ han ọmọ kó fi àpẹẹrẹ han ìyàwó kó máa ṣe déédéé kó máa lọ sí mọ́ṣáláṣí bí ipa wo ni àìmójútó eléyìí látọ̀dọ̀ bàbá fúnra ẹ̀ ipa wo ló lè kó lórí àwùjọ bí kò bá mójútó.
6: Ẹ ṣeun olóòtú ipa tó lè kú bá a ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn bàbá wa sọ ilẹ̀ Yorùbá pé àgbàrá ọdún onílé wó onílé ni ò ní gbà fún un tó pẹ́ ipò bí bàbá ò bá kẹun sọ̀rọ̀ a kẹtàn sáré lọ́jọ́ alẹ́ tó nípàdé eléyìí àkọ́kọ́ ntọ́nà fi ṣẹ̀dá oníkálukú wa wá sáyé ni pé ká wá sin òun so a gbọ́dọ̀ fẹ́yàwó torí pa fẹ́ sin lọ́hùn a gbọ́dọ̀ bímọ torí pa fẹ́ sin lọ́hùn tá a bá lọ wo alukuran suratu miriam ọlọ́run sọ fún anábì sakaria ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run pé òun fẹ́ bímọ torí pé kó lè máa jẹ́ àròlé yakubu kó sì lè máa sìn wọ ọlọ́run kórúkọ òun má lè palẹ́ lọ́dúnwájú wọ ọlọ́run so a gbọ́dọ̀ mọ̀ yí pé anábì sakaria tó ń sọ̀rọ̀ yìí ó tún rántí ọ̀la rántí orílẹ̀-èdè ọ̀la kí ọjọ́ iwájú òun ọjọ́ iwájú orílẹ̀-èdè yín kó lè bá a ní ìtumọ̀ so tí bàbá ò bá mójútó lèyí tó jẹ́ pé ẹ̀kọ́ ayé nìkan náà mójútó ó dàbí ẹni tó fẹ́ tó dàbí ejò tó rìn lórí àpáta tó jẹ́ pé kò ní ní ipa rere tó rí ilé ayé ni.
4: Jazakallah khaira niyarale bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ipa ṣíṣe ojúṣe ẹni gẹ́gẹ́ bí ẹbí ipa àìṣojúṣe ẹni gẹ́gẹ́ bí ẹbí bẹ̀rẹ̀ látòrí ọkọ òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò hafisa àwọn obìnrin ń kọ́ ó dàbí ẹni pa fẹ́ máa rólẹ̀ apá kan ti bàbá nìkan làwọn wí obìnrin ń kọ́ nítorí pé bí a bá ti rí ọkọ àárí àyà ń bẹ̀ àyà ń kọ́.
2: Ẹ má gbàgbé pé ilé aláyọ̀ ni àkọlé àwọn nǹkan tí anáǹbarà wa sọ ilé òde lè jẹ́lé tóbìnrin ò bá sí ń bẹ̀ òun ni ọdẹ lè dùn tọkùnrin bá ń dágbé obìnrin ó ṣe pàtàkì iṣẹ́ tóbìnrin bẹ̀ wá ṣe nínú ilé náà ni pé láti tọ́jú gbogbo nǹkan pátápátá tọkùnrin ń la kàkàlẹ̀ lórí láti lè tọ́jú gbogbo nǹkan tọkùnrin ń sọ pé pẹ̀lú bóde lọ ṣe wá sílé o ìkan rẹ̀ náà ni ọmọ obìnrin ló gbọ́dọ̀ ṣojúṣe àti mójútó mọ torí pé ọkọ ti máa jáde lọ wájú jẹ mímu tó bá mójútó bó ṣe tó àti bó ṣe yẹ èrè ń bẹ ńbẹ tó bá mójútó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọlọ́run ọba èrè ń bẹ ńbẹ òun ló fà á tí àrọ́bà síwájú ẹ̀dá nabi muhammad
4: sallallahu alaihi wasallam
2: ó ní tí obìnrin kan bá ń bẹ tó tọ́jú ọkọ rẹ̀ àti ohun ìní ọkọ rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ tó wá ń ṣe kí ni tó wá kírun déédé tó gbà àwẹ̀ tó tún ṣe àwọn pátá fún ẹ̀sìn bó ṣe tó àti bó ṣe yẹ ohun tó bá di jẹ́ ọ̀gbẹ́ni alikiyama onírú obìnrin bẹ́ẹ̀ á wọnú àlìjánu náà láti ibi ilẹ̀kùn yìí tó bá wọn ní gbogbo ilẹ̀kùn àlìjánu náà ni.
4: Àwọn àlìjánu láti ibi ilẹ̀kùn tó bá wọn.
2: Obìnrin gẹ́gẹ́ bí aya olójúṣe tó gbọ́dọ̀ ṣe lórí ọkọ ẹ̀. Obìnrin tábáwá adẹni tó bímọ olójúṣe tó gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ìyá. Méjèèjì lápapọ̀ obìnrin gbọ́dọ̀ gbìyànjú ní gbogbo ọ̀nà láti ṣàmúṣe ẹ̀. Ibi ó bá ti ń ṣàmúṣe ẹ̀ náà kò gbọ́dọ̀ gbàgbé láti sin lọ́wọ́n ọba bó ṣe tó àti bó ṣe yẹn. Òun ló fà á tó ṣe wípé ìgbà tí Khalifa Tumasi ṣàlàyé fún àwọn obìnrin ìjọ Mùsùlùmí Ahmadiyya ó ní ipò ọlá tí ọlọ́wọ́n ọba gbé ẹ̀yìn obìnrin sí ó ga tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ọjọ́ ọ̀la ayé tá a wà ń bẹ̀ ó fà á lé yín lọ́wọ́. Tẹ ọba wọn mọ̀pọ̀ ara yín èrè ń jẹ tó wà ń bẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ ṣé tóbìnrin gbọ́dọ̀ ṣe láti lè mójútó òun ni pé kí gbogbo nǹkan tọkọ ẹ̀ bá kójọ kó má sọnù lára nǹkan tó kójọ o na ni gbogbo nkan to ba ku sinu ile se yan ba de se le ile mo yi so fun ile kan hadith ti salaye pe yo de ti pa se de ni ti o wa ni janna oni dera lati bi ile ko to ba hun
4: jazakallahu khairan en yara ile obere yo wo nu ale janna lati bi ile ko to ba hun ka ma se gbagbe pe meji o la janna ale janna taye ati ale janna ti aye to nbo ataye nbi lolo ba se fe ka wonu ale janna ba ba se daada awon ale janna oko yo bale a si ni itunu ama ba ba se to ku die ka to o ba nbe o na ni oruko mo nru eni be yo mo je olohun ko mo je ka wa je oruko ki oruko hafizan ibi abati ri okorin bo te je pe ti yo ferefe ibi abati ri okorin ta rubirin kan ton je toko taya dada o na ni ki a ri awon mo nbe iba je omo afarabi tabi omo afenubi si je ko mo mo gbe lodo mi omo afenubi nu omo to tara eni jade omo afarabi nu iru eyi ke yi omo ti ba omo yi ti ba le je abomo lodo oko ataya tito omo ati aito omo iru ipawo lo le ko lori awujo
2: seri ibi ti Quran fi tito omo to fi si o fi si ori pe ojo ola bi yen ba se nto mo ko ma wo ojo ola nkan ti mo nko yi abi nkan ti mo fi nko mo yi abi nkan ti mo ni le lowo yi se nkan to ma fi den abi yi ojo ola ni won bi so pe yala pe labuye abolomo lu abi mi o ba won salaye won de yen ni na dada ikan ni mi se obi to lagbara ju won ni moju to omo ifun omo ni eko omo lu abi ti yen ba so nu ninu eko gbogbo nkan so nu ninu awujo te ba wo awon omo ta nbi nsin e ri bi pe e ra omo kan mo bo fagba e ro mo mi o ni gbagbo pe ka se yahu e ro lo mi ka lo jibiti e lo mi ni gbagbo pe ka sogun abi ka fi ona eru wo atirika lona imoye to je pe lo mi aburu e tan bi ni ni mama e tun na lowo lati fi sogun wo Quran n kilo fun awon obirin to je aya abi iya e ma di iru nkan bayi tori pe Quran ko salayi ma yanan na eyan le ma gbele eni olohun oba ko yaya ko ya
4: beni
2: ko je yawo awon yawo anabi kan Quran fi ma sapere iko won gbele anabi olohun oba ṣugbọn won yaya ko ya mo olohun lowo
4: o yapo ki
2: be gele obirin to ba mo tuto ojo la tin sa awon omo to ko won leko omo lu abi irinje ni fa ojo irinje ni fe bi fun lara e
4: jazakallahu khairan akowe eto loko laya oro awon omo na ko salaye po si odo yin tori pe bi ile oko ati yawo ba dun awon omo wa ri bi ire de si awon baba mi nbe aba awon iya mi nbe ton ti so omo won di makan ara ato gboro fe nu kan lati e so pe a o gboro lu omo nitori aso ati mama dale sela won so ti ki wa nina pẹ̀lú tí bá ń bọ́lọ̀ wórogún ní kí ẹgbà mọ́lẹ̀ ní màá ní ọmọ àti sọ̀rọ̀ kọjá lórí eléyìí àmọ́ kí ara ta bóyá alábàágbé ẹ̀ẹ́dájọ́ wà nínú mọ́ṣáláṣí olórí ntọ́mọ́ ṣe tí ò tọ́ ká bá wí ọmọ àti sáré lọ sílé de bàbá rẹ̀ àbí lọ sílé lọ sọ́dọ̀ yẹ àti ọjọ́ fún ọ lódì lódì àwọn ẹyẹ náà wọ́n á gbójú àgan irú ipa wo leléyìí ní ìgbésí ayé bẹ́ẹ̀ lè kó lórí àwùjọ.
6: Ìgbésí ayé orí ẹni bẹ́ẹ̀ kò fẹ́ ọmọ ẹ̀ fún ìlọsíwájú. Torí tèmi ní ẹ̀yin òní. Sori ẹni tó bá ń gbórí ìgbésí ayé báyìí wọ́n ní òjìyà olóògbọ́n àwọn yorùbá níta ń tíṣà rẹ̀. So nípa àdé eléyìí òbí tó bá ń ṣe irú eléyìí wọn ò gbọ́ ọ̀rọ̀ asalu kalifatu masi ayada lahu binusul asis tí wọ́n sọ fún àwọn obìnrin us wípé àwọn obìnrin us béèrè lọ́wọ́ pé kalifa àwọn ọmọ wa ká kó dé united states ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà kan débẹ̀ òun náà ló dé wípé wọ́n kọ́yìn síjọ wọn ò ṣe déédéé mọ́ kàlífà ní ọlọ́run obìnrin léèrè fún ohun tọ́ náà bá fún yín gẹ́gẹ́ bí àmú bó ṣe wá di ìbànújẹ́ mọ yín lọ́wọ́ tó yẹ kí gbogbo òbí mọ̀ látara wípé ìbáwí ọmọ ńlọlé kéyí ni bàbá ẹ̀kọ́ ní ọkọ̀ wọ́n sì gbọdọ̀ báwí kó tó lè gbé ẹ̀kọ́ nítorí pé ó ti wà nínú ẹ̀kọ́ pé kéèyàn ń jìyà kéèyàn lè ba àjọrọ̀ bóyá lọ kọ́ṣẹ́ ni bóyá lọ yunifásitì ni dandan ni wọn ọlọ́run bá ti sokùn ìyà mọ́ ìgbéga lórí ilé ayé okùn báwí mọ́ ìgbéga lórí ilé ayé so irú òbí tó bá ń gbójú àgan sí àwọn tó ń kọ́ ọmọ ẹ̀lẹ́kọ̀ọ́ a máa ń dọ́mọ bí ni a kì í dọ́mọ tọ́ èyí ló fi jẹ́ pé bàbá kọ́ ní ìjẹ́ tíṣà nínú ìwé onkole joga ni bise so ni pade le ki se ilana ni le yoruba tabi ni islam lati je pe ki yin ma gboju agan sawon to n fe ko me soriire tori pe to n ba n be mi ni bi o fe ko mo wa soriire ni
4: jazakallahu khaira eyin ara ile ba je pe eyin se n dara po mo wa ni o ti je pe asiko wa o ti ni tototo pe ka wa ma lole amo sibe na o islam o le to bawo ni mi wa o se de ile alayo oni koko ta n sagbeyewo awon igbese wa ninu ile ninu ebi oko si awon iyawo soko atawon obi si awon omo ipa wo ona ni awon igbese wa dede wonyi lo n ko lori awujo lapapo tori pe awa lajo parapo lajo da awujo sile amo ka to ma lo hafisa oro adua baba gbale gbata o ni atala dari re si e bo te je pe olohun ki se akitan gbogbo alamori pata odo olohun lo ti bere gbogbo alamori odo olohun na ni yo fi abo si a o le kuyin olohun kere ni gbogbo alamori I awon ipa wo ni adua n ko ninu igbesi aye obi somo bi obi kan ba ronu poda pe ilana to n to lati fi tomo ilana to ku die ka to ni nje awon adua kan be ti o fura e le se to si le se fun awon omo ti igbesi aye o fi da pada awon obi to wa si n gbiyanju ta omo won gboro si won lenu to ko n gboro ti awon se daada adua wo lawon na le se ti igbesi aye yo fi ma do si
2: akoko ni pe gbogbo agbọdọ mọ pé gbogbo alámọ̀rí pátápátá ìlàláhí tó rìjà olómọ gbogbo alámọ̀rí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ń darí padà sí tẹ bá yọ ọwọ́ ọlọ́run kúrò ní nǹkan yẹn ti tán ọ̀rọ̀ àdúrà ò wá ṣe kóyán kéré torí pé àlè kóyán àdúrà kéré ló fi jẹ́ pé nígbà ànábì zakaria táwọn mẹ́nuba lẹ́ẹ̀kan nígbà ó máa bímọ gbogbo nǹkan tí èèyàn fi bímọ tí èèyàn fi ń rọmọ bí tí èèyàn fi ń rọmọ tán ó ti fẹ́ẹ̀ sọnù lọ́wọ́ ẹ̀ torí pé ó ti dàgbà ó ti wú ìyàwó ti ya gan fún àìmọye ọdún ó wá fi sọ torí àṣe tí ò sí fọlọ́hún kádàrá mi kò ṣe é yí padà kò sí fọlọ́hún nǹkan ti bàjẹ́ kò ṣe é túnṣe kò sí fọlọ́hún òun ló fi jẹ́ wípé àkọ́kọ́ àdúà òun tí a máa sọ pé rọ́bì habili mina sọlẹ̀
4: rọ́bì habili
2: bẹ́yẹn bá ń wọ́mọ náà
4: wọ́lọ́wọ́n
2: ọba bí ọba máa fún mi lọ́mọ má fún mi lọ́mọ ṣá
4: ẹ bá tó kàdúrà yìí lẹ́ẹ̀kan sí
2: fún mi rọ́bì habili mina sọlẹ̀
4: rọ́bì habili mina sọlẹ̀
2: ìwọ ọlọ́wọ́n ọba fún mi lọ́mọ tó máa ní bẹ̀rù ẹ tó máa ṣe tiẹ tájọṣepọ̀ máa wà pẹ̀lú ìwà tiẹ̀ kíyàn bá ṣàdúrà yẹn tọ́lọ́ wá fún lọ́mọ kò ní dákẹ́ á tún tẹ̀síwájú ní pé rọ́bà náà habila náà mina zuwájì náà ọ̀dọ́rìyàtì náà kò rọ̀tà ayúni ọjà náà nínú mo tàkì iná ìmọ̀ọ́mọ́ pé ìwọ ọlọ́run ọba ṣe fún wa nínú àwọn aya wa tàbí àwọn ọkọ wa tó bá pẹ́ obìnrin ló ń ṣàdúrà yìí ṣe láàrin àwọn ọmọ tó ṣe fún wa yìí tó fi ṣe wọ́n lẹ́yìn fún wa yìí ìwọ ọlọ́run ọba gbogbo ìgbà tá a bá ń rí wọn ṣe wọ́n láàrin dúró àwa tá a wá ń ṣàdúrà yìí ìwọ ọlọ́run ọba ṣe wá láṣíwájú ẹni ire ó túmọ̀ sí wípé àwa gbọ́dọ̀ gbé ìpìlẹ̀ ẹni ire kó lè bọ́ sórí àwọn ọmọ irú àwọn àdúrà míì téèyàn lè ṣe ìmoore olórí àdúrà ni kéèyàn moore nǹkan tọ́lọ́run bá ṣe fún yàn béèyàn bá moore nìkan ó ti jèrè ayé ó ti jèrè ọ̀run.
4: Bẹ́ẹ̀ bá moore ó ti jèrè ayé ó ti jèrè
2: ọ̀run. Kùránì ńlá yín ṣàkàtún làzìdánàkùn tẹ ẹ bá moore tẹ ń dúpẹ́ oore ó yẹ má ṣàdúrà míì mọ̀ èmi ọlọ́run bá ti gbé ìwà àti ṣàlékún fún yín.
4: Ká moore fún ọlọ́run lórí ohun tó ṣe fún wa lórí aya lórí ohun tó ṣe fún wa lórí ọkọ àti lórí àwọn ọmọ ọlọ́run bá máa ṣàlékún dáadáa sí fún wa ni àmọ́ ká tó wa máa lọ afáwa akọ̀wé ètò lọ́kọ̀láya kí ni ìmọ̀ràn yìí kẹ́yìn ní gbólóhùn kékeré kí a tó máa lọ.
6: Ìmọ̀ràn yìí kẹ́yìn fún àwọn lọ́kọ̀láya àti ọmọ òun náà ni wípé ká gbìyànjú láti máa gbọ́ túbà aṣọ kàlẹ́fàtìmá sí báwo láti bí ọdún kan sẹ́yìn ní tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan ẹni tí ò bá ti rí nǹkan kan dìmú àbí ìgbésí ayé bó ṣe ń gbọ́ túbà kò rí changes ní ìgbésí ayé
4: ìyípadà
6: ìyípadà ajẹ́pẹ́ ni yẹn ìṣùtú kọ́lé sínú ọkàn ẹni ṣùgbọ́n tó bá jọmọ ìjọ ìlódodo tó bá ti ń gbọ́ túbà aṣọ kàlẹ́fàtìmá sí ó máa rí ìdùnnú g
2: àdúrà lèmi máa ṣe láti fi kẹ́yìn ọ̀rọ̀ tí mò ń sọ fún wa yìí òun náà ni rọ́bì jáde mùkẹ́mọ̀ sọ láti ọ̀nìyàn lórí àti rọ́bà náà pátákọ́ bàdùà. ti eyan ba sadua tolohun ogba eyan ti fidire mi
4: o fidire mi ni
2: afiko lo npa dua wa
4: amen
2: bi eyan ba wa nse ipope furu to nki to ninu ki to ni awon eto tolohun ba se ti o bayi ti igbori e debi pe omo e na ma bere si nse ko ti ni sese o yanu furu ya ti ton so nbe ni pe ka awon omo na le ri se yen gba se olohun baba wa ti nse ta ni se
4: Do you want to talk about it? Ni gbogbo igba amọ sibe tawo okore na ma gbagbe pe khalifa tun so laaye bumi gbogbo awon ba doju ko awujo kan ninu ijo gbogbo awon mo ijo pata un awon doju ko tawo si n ba soro bo won se wa ba obirin soro yi be na lo wa fun awon okore ka gbiyanju lati mura si adua ibi ti ko ti toto adua le yi pada si daada nigba tawo na ba yira wa pada si daada ibi ti o si n do yo tun ma do si ni baba ti kuro lori igbese daada ta n gbe ki olorun ko je ki etoto ni ko se wa ni anfani se ju bi awa se so lo a ma fere pade insha allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: alero pe agbado eto tini daada asin ni igbagbo pe lara ibere ti o se se ki o ma wa idahun lokan wa ti ri awon idahun na bi ohun kohun ba to wa ti a fe topinpin re nipa islam lapapo tabi nipa ijo muslimi ahmadiyya nipa to epo wa si ori awon opo ibanisoran wonyi 08134821247 tabi ki e kan si awon mashalashi ijo muslimi ahmadiyya ti ba wa ni tosin a o ma reti yin o ma salam
7: awani jo ahmadiyya amole

0: kuro dede a koko yi ni mi gbogbo ni gbogbo bi te ti gbo wa ijo lo won ba mi edumare kabiyesi re won la ba se ba fun iwo lo ba to nbe ki bebe o to ma be olodumare to ma be ngba ti o le sin ti je bebe mo kabiyesi olohun ba mi edumare ide re ise owo re to ka ma gbosuba o kare fun gbogbo gba elo je ka wa na o kule ta pa buwo wa mo lo ni o ta fi sope fun olohun oba mi edumare to da wa si bibi gbogbo ni gbogbo bi te tin gbo wa lakoko ye efura in la peto eleyi te gbo yi pepe pansa ti ofura pansa jana aja ofura jaji boli o ba fura o le ni kuru won lo won le o ma ba ka wa na lo ki arun aisan ko ma ba ko ilera pipe wa lo la se pe keyin na ofura nítorí pé ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ àmọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àìsàn tó mú àrùn kì í máa dédé kọlu ni yóò ti máa láwọn àpẹrẹkọ tí ó máa mú wá lágọ̀ọ́ ara ṣùgbọ́n látara ìlàkíyèsí látara mímọ́ adẹ́jà wípé kò sí ohun tí ó ṣẹlẹ̀ iná ló ń jẹ́ kí àìsàn tó mú àrùn ó máa dé lòmí ìgúnlẹ̀ bẹ́ẹ̀ bá rẹ lòmí tó bá délé ìwòsàn tí apẹ́ nǹkan kan ṣe lágọ̀ọ́ ara o wọ́n wá ṣàyẹ̀wò fún ọ pé ẹ̀rọ̀kùn yóò ti tó gbà ó ti kìíní ti ń ṣe yín aláàpẹ̀ ìpẹ́ ẹ̀kùn tí ìjú bí àná lọ́nà ohun tí ẹ̀ ń wí yìí yóò ti tó bí oṣù báyìí yóò ti tó bí ọdún báyìí lágọ̀ ara yín ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá ajẹni tó jó nígbàgbé èèyàn débi pé bá a bá ti lè jí láàárọ̀ tá à ń jáde bá a bá ti ń wọlé okoko parí yóò bá ti lè ṣàkóbá débi wípé àlè mọ́wọ́ lu ẹnu àti ìlí mọ́ náà ìlàfin fàsìkò yìí sọ fún wa pé ó ṣe kókó ṣe pàtàkì ká máa mójútó ọ̀rọ̀ ara wa ẹ fura ìletò eléyìí tẹ̀ ń gbọ́.
1: àríkẹ́ríkẹ́ ìlú dídùn orójú kòkó báyìí.
2: ojú mo ṣì rí tí àwọn tí mo gbọ́ jẹ.
1: ẹni mo ṣe.
2: ẹni bá ní ọgbọ́n ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí ìlẹ̀ sọ̀kìdì lẹ̀ ká tọwọ́ bù fún. yóò gbé iléeṣẹ́ ti di ló ń tó lọ sí ìdí eré lánàá. bẹ́ẹ̀kẹ́ òkété yẹn ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. tí o ti kárí ìbọn ní bí èpòló tó fẹnu kan.
1: àìsàn àtàwọn yóò ṣe kán
2: ìwọ̀n
1: wọ́n lọ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kó máa ráyé tó gbó ìjà alẹ́ rẹ fún lóde jẹ ọ̀pẹ́ ìkóróró gbòòrògbò ara títa jẹ ara títa ara yíyí kí bàtà máa bẹ́ lọ́sọ̀ ní ènìyàn kò fún ọ jáde máa ṣẹlẹ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù iṣẹ́ ara tó ń bí so bàbá òkè o lélẹ́ kò já tura lórí èyí tó yá àìsàn tàbí àrùn tó fẹ́ dáre gbúlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Ogboro Isolo Ipinlẹ Eko Epe 08094471143 08094471143 Bàbá òkè o elébòbí bẹbẹ bẹrẹ bẹ.
0: ọ̀bọ̀ padà ẹni tí ò bá lọ kì í dé o lórí pé ká fura ká mójútó ọ̀rọ̀ ara wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó pẹ́ńgbẹ́ bá gbọ́ mí ẹ máa wò ó pé báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe rí bẹ́ẹ̀ nǹkan ń kọ́ lábẹ́ òru o ẹni tó kàn ló mọ̀ àbúrò ayé ò ní kẹni kọ̀ọ̀kan wa lórí àwọn tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ti máa ń wí àwọn tọ́rọ̀ ń kàn a mọ̀rọ̀ wọn wá láti máa fi kọ́ra wa lọ́gbọ́n láti máa fi fúnra wa lóye kì í ṣe pa fi ń tàbùkù rú àwọn tọ́rọ̀ kan yìí nítorí pé bó bá ipá wọn náà ti rẹni tàwọn lólobó ó ṣeé ṣe kí wọn má kó sínú irú ìṣòro ọ̀hún o ńlá ṣe ń pè yín tẹ̀ ń gbọ́ wa lásìkò yìí kẹ́yìn yóò farabalẹ̀ máa gbọ́ wa dáadáa ó lárákùnrin kan pé ọwọ́ rẹ̀ jí sówó púpọ̀ arákùnrin ta wíyè ibi ó ti bẹ̀rẹ̀ okòwò rẹ̀ gẹ́gẹ́ bí nta gbọ́ àwọn tí máa ń ta káàdì recharge káàdì fóònù tí máa ń ta bátìrì tí máa ń ta sim káàdì àwọn tí máa ń ta kéèsì báwùjì fóònù nkankan gbogbo àwọn èròjà ara fóònù lárákùnrin tàwí fi bẹ̀rẹ̀ ingbò ya ṣọ́ọ̀bù yìí bẹ̀rẹ̀ sí ní gbòòrò òde párákùnrin tàwí ta sólà ó ń tonírúurú àwọn ọjà pẹ̀lú tàwí àmọ́ gẹ́gẹ́ bí nta gbọ́ arákùnrin yìí ó ní alùpùpù eléyìí tá a mọ̀ sí ọ̀kadà kò fi ṣiṣẹ́ o ṣùgbọ́n nígbàkigbà tó bá ti ń bọ̀ ń bí iṣẹ́ làárọ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ yóò gbé alùpùpù ọ̀kadà yìí ó gbé wá ingbò bá tún ti kúrò sí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ málẹ́ alùpùpù yìí náà ni yóò tún gbé padà èmi ti ń tòótọ́ ẹni tó súnmọ́ arákùnrin yìí pẹ́kípẹ́kí ló sọ̀rọ̀ kan ò dọ̀jọ́ kan wọ́n kàn jókòó wọ́n sọ̀rọ̀ èló bá fọ́ gbáyàmú kini o to se laya ko le soro fun bi iseju die ko pe ko jina sigba na o gbowo iko laya iyan wa lati ma bere pe kilo sele oni bi owo kan legbe aya yo ko ma fa owo so ah o se wa gbianju ko tawon ni mimo lo kan saye won lo ko se on do se won jare ah oda e o ta po sarakunrin iwere yi o ti wa lara e be to se fodu kini odun kejo odun keta te pe eni ke ni ola kola ti bi egbe aya lati nu ni o ti fa so to ba fa so yo tu file yo tu na biri aniyan re lo ṣugbọn lakoko to fa so yi yo wa loju kan be fun iseju aya o le je bi 30 seconds o le je bi 45 seconds yo di mu sibe ti o ni le be ni koko soro ṣugbọn ba tu ti file yo tu bere si ni ma ba se re lo igbo tu akoko kan arakunrin pe bo n ba momi omi to n ba mu yi ko to di pe lori osale yo ko se bi eni darogun si bi gba aya ohun nigba to ba se die ni yo se wa so lo sale ah bawo la ti se weyi si kini wa de to tete gbiyanju la ko si ohun to so mu ah oda bi kini se bere were were were re o awon apere tarakunrin yi rere ti o ko bi ara si la fi pe kafura tori pe panse ofura lo fi jana ajo fura la ja fi jiri o ni o ba fura o le oko lo ako ita wi leyi awon apere tori yo di pe nigba ki igba to ba njade yo di pe aya re o ma ja ah bi bo ba ko soro kan to to mu beru boju abi nkan jade nla re okunrin yo ja yo ah o fe ru o e ko gbodo bole pe aya re o ti ja ki lati se wi yi si were were were arakunrin ba debe wi pe ibo ba dori ibusun to di pe ke yo ti sise lo fun bi wakati mejo wakati mewa lojumo kẹyìn wa dórí ibùsùn tó yẹ kó sùn lẹsẹkẹsẹ o lè lo wákàtí kan wákàtí méjì wákàtí mẹta lóòótọ àkókò kan ẹni tó jẹ ìyàwó òun pé lópin ṣàkíyèsí pé ìtẹ kì í tètè sùn yóò bóyá lẹni lọrọ ògùn òun lọ báwọn ti ń ta ògùn àwọn oníṣọọbù wọnyí òun ra ògùn tó pé tòun báyìí òun sùn ó tó àkókò kan rí pé báwọn ò bá ti lo ògùn yìí òun ò lè sùn kódà ṣe bí wákàtí méjì wákàtí mẹta romantic òun kò wọn tó sùn tẹlẹ ó di pé ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní lògùn tó ń dáwọ́ ẹ̀dúró àti wá sùn tílẹ̀ ó fi mọ́ ògùn dandẹ ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rẹ o kódà ó dé ti ìbálẹ̀ kí ló ṣẹlẹ̀ sarapọ̀ ìtàwé.
1: àrítẹ́rítẹ́ inú bẹ́ẹ̀ tó rọjú kókó báyìí.
2: ojú mo ṣì tí àwọn tí mo bọ jẹ.
1: ó ní mo ṣe.
2: ẹni bá yọ bó ṣe ní fùrùkọkọ kọkọ bí ẹni pé ìlẹsọ kìdí lẹ ká tọwọ bùsùn. yóò pé irinṣẹ́ kìdí ló ń pẹ́ lọ sí èdè ẹlẹ́wà ni. bẹ́ẹ̀kẹ̀ òkè fẹ́ yẹn òní ti tọ́ sàdédàjì ọ̀nà. tí o ti kárí bọ̀ ní bí èkó ló tó fẹnu kọ́ rò.
1: àìsàn àtàrùn yóò máa ṣe kọ́ ọ èmi wà ní ti ṣe
2: báyìí
1: ìwọlẹ̀ sọ̀rọ̀ fóde ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yín tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún òkè jẹ ọ̀pẹ́ yìí tó rọrùn gbòòrògbò ara títa jẹ ara títa ara yín kí bàtà ọmọ abẹ́lẹ́ sọ̀rọ̀ ènìyàn kò fún ọ tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbé so bàbá òkè ò lélẹ́ kò já tura lórí èyíkéyìí Bàbá òkè o, elépo gidi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀.
0: Ẹ káàbọ̀ padà nípa àpò ìtàwé yìí o. Ẹ má gbàgbé pé à ń sọ wípé a fi ń pera wa ṣàkíyèsí. A fi ń sin wa ń gbẹ́rẹ́ pàkọ́ wípé ẹni tó jì sí kòtò kára yòókù lọ́gbọ́n táwa náà má bà á bọ́ sínú irú ìṣòro bẹ́ẹ̀. Ìlà ṣe ń pera wa ṣàkíyèsí. Ìlà ṣe ń sọ pé bàbá ti ń ṣàkíyèsí àwọn kankan lágọ̀ọ́ ara wa. Tá a wò ó pé bí nǹkan ìṣeré bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ ó rí ẹja tètè máa gbé ìgbésẹ̀ ká máa kàn só ní mímọ̀ torí irú èyí lọ́lọ́ ń ṣe dá bàbá òkè hò. Bàbá òkè hò àgbo onímọ̀ ìjìnlẹ̀ ìpínlẹ̀ àtegbò tó mọ kùnkùn ní irú àtegbò láti fi ṣe ìwòsàn fún gbogbo onírúurú àìsàn tàbí àrùn tí máa ń bani jà lágọ̀ọ́ ara. Bàbá òkè hò wà ní Shop 10A Oyè Kọ́lá Shopping Complex ládojúkọ Deeper Life Church Jákọ̀ndé Gate Egbe Road Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀rọ àgbàgbé 10A Oyè Kọ́lá Shopping Complex ni bàbá wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹlẹ́mà pé bàbá òkè hò sí rèé o 090-9447-1143 080-9447-1143 Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ pé tààràtà bàbá yìí láǹfààní àti gbé. Èló bá dọjọ́ kan arákùnrin tàwí yìí èló sùn lálẹ́ k kile o mo ko bi pe eyan gbona bi ise lo irogun ba de o atori ibusun be lo ti wo bo mo lo ti pe we yi si iyawo ti ajo sun bere si ni ba pepepe kini to sele dadi lagbaja kini to de ko le soro ko wo o seju iyawo ko ko ti e fojo abi ko fese duwe emi ti to to arakunrin ta wi yo le gba pa ko le gbese ko le soro sugbon laju re baye oda o digbadigbadigba ori kaloku bere si ni mu amoran ti e wa sugbon laarin awon ti mo moran wa nbe ko ti ju bi wakati meji ti an fi soro yi lo ikonu won ina lo ba ti ekun o be ba ni pe to n ba kan o ma baba kan o pe olohun oba mi idumare gba fun ni pe yi atebo ka sayewo fun ni ka mo bi ta isan tabi arun pamo si lagwara ka si mona ta gba se toju ru e eun ta wi ye in lo pada diro parose farakunrin yi sugbon pala pe won tete barakunrin ta wi dodo baba baba ti bere si ni gbogbo awon kan ti an lo bo lohun oba mi idumare se yanda fun won ila arakunrin ta wi ti fi ya sugbon koko oro ni pe bo wa ipe ngba tarakunrin ti sakiyesi paye ohun ja nkan kan fa ohun so loya abi ohun orun sun in lo tete gbe igbese o sese ko ma dibi to de ye efura 080 94 47 1143 lero bani soro babu kibu tabi 080 94 47 1143
1: rike ina lo de to roju koko bayi
2: oju lo siri se mo ti na bo je
1: ah ina mo se
2: eni ba lo bo se ni fun koko fun koko je ri pe ni so kidi le ka to wo busu ya pe ni se kidi lo ko la se de re la ni be ke o ke te o ni ti to sa de da je ona se ti ka ri bo ni je ko lo to be nu ko
1: ah ai sa ta ri mo se ko e wa ni ti se ba wo ni fe mi
2: se e ni mo se so fun pe ka lo mu ju pa ara ni me da ba ko ga ma ka ri o ni mo ju ba bo ke ho
1: wọ́n sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbé ìjàlẹ̀ rẹ fún ìgbò jẹ ọ̀pẹ́ yìí tó rẹ gbogbo orogún ara títa jẹ ara títa ara yín kí n bá tọ́ máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sún ọ́ tẹ́lẹ̀ máa ṣẹlọ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń bu so bàbá òkè ò nílé kò já tura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ darí gúnlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deep Alive Church Jakunde Gate Egburu Isolo Ìpínlẹ̀ Èkó Ẹpẹ 08094471143 08094471143 bàbá òkè ò ilé kò kí dèbẹ̀ dèbẹ̀.
3: Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe a ti mọ̀ yí pé onítọ̀ ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ ẹ mọ̀ wò pé mò ń pa àṣàmọ̀ kí ni ìdí àṣàmọ̀ mi mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa bàbá ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
4: Ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni Taofik Ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní ti gbogbo ọsẹ̀.
3: Ẹ ẹja àṣàmì wìtìwìtì bàbá òkè o a mà tún rí yìí.
4: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà láàbí mi ó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sún bẹ́ẹ̀ náà nílẹ̀ mọ́ òun náà ló fa tẹ́ fi tún bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ó ń jẹ bàbá òkè o lógún púpọ̀ ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlòmọ́lá o lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ní sára.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìsara.
4: Ẹ ṣeun atọ́kùn wákàtí yìí ń dàrú
3: iṣẹ́
4: nípa ìpèníjà tó máa fa ìsan inú ara àkọ́kọ́ ń bẹ̀ ó ní pé téèyàn bá ní àrùn táǹpì ní àrùn gbajúmọ̀ rí táǹpì ní àtọ̀sí a máa ṣàkóbá fún ìsan ara. Ẹlẹ́ẹ̀kejì ó ní kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún ìsan ara. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbí káyọ̀ tí wa kò tiẹ̀ má jáde dáadáa kó máa jáde ṣeréṣeré a máa ṣàkóbá fún ìsan ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún ìsan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa tó bá sì ti kóbá ìsan ara ò ní sí dáadáa mọ́ gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè ọmọ nǹkan méjì ju ìsan ara nìkan náà mọ́ lórí àìsàn ìsan ara yìí tó bá ti wọnú ara a máa fa ìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀ ìwà ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀ abíbọ̀ tó jẹ́ pé ọ̀tí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ abi wa to ti e je pe ni ara ti o ti e ni gbira dada le po pe o le se ojuse re won ni to ba ti ni pe ni je nipa isa ara ti ma fa idakole fun omokunrin idele ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baboke o wa bayi ero banisoro to le ko baboke o zi 080-944-71143 ọmọ ọdún mélòó níwọ o tí ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ to je pe laarin iseju kan si meji o ti da to we le mo ni to ba wa baba boke o iwo ge o mo ipe ni olohun be leyin baboke o awo mo nkan meji o ri isara ti ma fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju se dede lodo aya re lori isara ti baboke o so mi pa yi nkan to ti sele se mi gan fun ara ri ni ti mo si lo orisirisi ogun lori nkan yi ti nkan yi o lo ni o tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ewu mi oun lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo baba oke o lori idakole ti ma so omokunrin dole awon naa gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni so nsi ero banisoro baba oke o 080-944-71143 lekan si 080-944-71143 abi 080-221-3442 080-221-3442
3: nle ti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se yin se iwosan re nle ti gbe lenu baba oke o yi ohun to ti se won fun ra wori ni ki Olorun to lo eyan fun won eni t'Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
4: ase wa tokun idakole ni tin ba obirin re sire to je pe ni yo le se ni dede bo si yo ku si sugbon ko ni lagbara lati se elekeji arabeku ara o dide laarin seju kan si meji ara ti wale ojura nti te ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be nde le ko ma wa kan si baba oke o ma se lodo olohun lagbara lodo olohun to ba dogo baba oke o gba pe olohun lodo wa o si ba wa se
3: baba oke o ka ma te si waju yato si pe nkan lo mo

0: awo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko mo rin kakiri mu ara titi emi abi ki mu ara bere si tayan elomi nbe o ti e ni le ronun su dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe ke elomi o ti e ni ri bo sese dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipenija isan inu ara ti ege ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakuba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o ijori baboke o mo nkan meji bu isa ara yi ti ma so omokunrin bi ole ti ko ni je ki omokunrin lo soju se dede abi to ma so ara bi ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gese dede ki sale nu ma kanyan kayin ma fayan ope yi ko ma ro mi gorogo eruku ko bere ti ro elomi elomi nbe to da si gbadure pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kalomi ma ro run su dede ko di ma bere si fo ni gorogo toju eyan ma su elomi nbe ko ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ba bere si tayan to ba ti ni ipenija yi pelu agbara lodo olohun pelu ase to olohun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo lo gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oyekola plaza niwaju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero banisoro mi 08094471143 lekanzi 08094471143 abi 08022613442 08022613442
1: o lagbara o ntedo ba ma ma sagbara o ni mo yi pe aisan nu sanra o ku gbogbo nkan to po to bayi o ko sinu ati be se laye wa o de ti wa ye wa ye ke bayi awon ti iru nkan me yen se lowo lowo nile bayi bo se gbo yin wa ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo ti pe ajegun adayeba si iyato nbe laarin ajegun lasan ati ajegun adayeba ni ati pe ki lo bi adayeba to wa ninu ajegun todo ti
0: atokun ibeere te beere ibeere to lagbara gbogbo ni e ma tokun pupo ajegun adayeba ti mo n soro nipe baba to bi baba baba mi ni ajegun yi nitori pe ọdẹ ni wọn àná ni ajegun adayeba yi nipa imọ lọ soko ọdẹ ibẹ na ti gba pade nigba ti wọn wa ba pade wọn ti sasọrọ tẹlẹ pe ti ọmọ ọmọ mi ba ti bimọ ọkùnrin ni kẹ gbélé lọwọ òun ni wọn fi wá pípé baboke o adiju tó ń bẹ nínú ajẹgùn ìdáyébá ti wa tó fi yàtọ tó fi jẹ pé ní ajẹgùn ìdáyébá ọ̀nà ọ̀pẹ náà
1: kábíyèsí elédùmarè
0: tó fi já sí pé ní mo ti lẹgbàrá mo ti lẹgbòrò mo ti lọwọ mo ti lẹyìn tó bá dọdọ baboke o àwọn náà máa rí i pé ọlọrun bẹ lọdọ baboke tọrọ lọhùn bá wa ṣe.
1: A dúpẹ́ fún Ọlọ́run pé ó ń bá yín lọ́wọ́ síbẹ̀ ṣe ń ta báyìí tẹ́ ń tọ̀ Ọlọ́run jẹ́ kó di ẹran nídìí mọ́ lọ́wọ́ ẹ̀ka tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
0: Baboke o ti wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ ẹ̀rọ ní Baboke wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe Baboke o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 a sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣe hàn fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá ba iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ nígbà ògbó tiẹ̀ náà ní ṣòro ṣe baboke o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni baboke wà.
1: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn gbéra fúyà kò kọjá sí shop number 10A tó bá ti ń bọ̀ láti Ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé òun lọ sí Ìkọ̀tún tó bá ti dé Jakande Gate bí shop méjì sí mẹ́ta ó ti rí Oyekola Plaza níwájú church ńlá kan Deeper Life Church tó wà ń bẹ̀ ìwọ sí àti wọbẹ̀ bèrè shop number 10A ibẹ̀ ni baboke o kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 00 94.

0: 0800 47 11 43. O tun le pe 0802 22 61 34 42. Àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o, òun náà ṣe ìgbésẹ̀, wọn a máa retí rẹ nílé iṣẹ́ bàbókè o. Ó dìgbà kan náà.
1: Kí ni àríkẹ́ríkẹ́? Kí ló dé tó rojú kókó báyìí?
2: Ojú lè ṣèyí tí àwọn tí ìmọ̀ bọ̀ jẹ.
1: Ohun ló ṣe.
2: Ẹni bá lọ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé ìlè sókè ìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iṣẹ́ kiri ló ń tó lọ sí ìdílé wa ni. Bẹ́ẹ̀kẹ̀ òkété òní ti tọ sàdédàjì ọ̀nà tí ó ti kárí lọ ní bí èpòló tó fẹnu kọ o.
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìwọ wa ni ti ṣe bá òní nìfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlẹ̀ sọ fún pé kẹrẹ lójú kọ́ ara yín? Bẹ̀rẹ̀ fọ́
1: Ìwọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ṣe fún bàbá òkè o. Kọ́ mara yín tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún gbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń rorí gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yíyún. Kí bàtà máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún wọn. Tẹ́lẹ̀ máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń gbin so bàbá òkè o lè nípò jẹ́ atura. Lórí
3: ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Tí wọ́n wà ní títí Láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
4: Imam Sulaiman Musbaudeen Akànnì lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
3: Ni wọ́n sọ wípé iná ńlọ àtọ̀yíbà lámì ọ̀pẹ́lúṣe ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bí òun ò ní gba nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán a ó wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Egbè nípínlẹ̀ Èkó.
5: Bọ́dá tó ń lọ. Ṣebé yìí là ń pè náà.
6: Ẹ má bínú mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè. Àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
5: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹ wá dige mọ́yà tó yìí.
6: Bọ́dà ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré. Ilé oúnjẹ Twins Mother Food Cartoon ó kọjá bẹ́ẹ̀. Ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ? Àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn? Àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twins Mother. Kò wá sí oúnjẹ tẹ́ ẹ wá níbẹ̀ tẹ́ ò rí bí àràlà, fùfú, iyán, ẹ̀bà. Kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice, jollof rice, fried rice. Tó bá wá jẹ́ pé káṣọ níbi tẹ̀wọ̀n àbẹ́já, àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ìjà kíkà pẹ̀lú ẹja panla, ògúnfẹ́gàn ògbẹ́yìn.
5: Ṣé lóòótọ́ ibo nàdọ́ mọ̀?
6: Ká mú mi kì í sì bẹ̀rù fẹ́ sí. Táwọn náà dáná bó jẹ́ Tinúlé àbí táwọn aláyẹyẹ. Kàn sí wọn ní Twins Mother Food Cartoon number 17 Oyinlola Street,
7: Ṣàṣà Up Akowodo Road, Sanni Ọlọ́pàá Lagos.
6: Tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0803-803-0036 Twins Mother Food Cartoon, Doctor of Stomach Care.
4: Forestas secure the nation's forest.
8: Bí ìnáwó bá ṣẹlẹ̀ lágbélé, a máa kọ́gùn sẹ́nìkan jẹ nìkan lọ. Gbogbo ẹ̀yìn olùgbé òṣòdì sọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Tí ẹ nílò ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa níbi onírúurú ayẹyẹ bí ìkómọjáde, ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsìnkú àgbà, ìkọ́ṣẹ́yege, ìkẹ́kọ̀ọ́jáde, bó ṣe ayẹyẹ ìṣílé, oyè jíjẹ, ìgbọ̀pá àṣẹ, wàlímọ́tù Quran, ayẹyẹ nìkáì, ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí launching, àti bẹ́ẹ̀ lọ. Ìbá àjọjà alẹ́ àbítọ̀sán fẹ́yìn wá nílò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Forestar lábẹ́ Assistant Commander Forestar Security Services Lagos State Alhaji Chief Adewale Salami De Salam. Ẹgbẹ́ ìlú wọn ni 08033211124 tàbí 08080500098. Ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó Commander Ogun Ibalogun 0033186093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street Arowojobe area Oshodi ìpínlẹ̀ Èkó. Forestas Secure.

0: Band FM.
1: 92.9.
2: Àjọ̀dún ìkórè, èyí ni láti pín gbogbo ènìyàn. Síbi àjọ̀dún ìkórè ti ìjọ St. Michael Anglican Cathedral Church, ìlú Èsì ẹ̀, tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó. Àjọ̀dún 93rd anniversary, tí a pe àkọlé rẹ̀ ní ìkórè iyì. Harvest of Honor, Proverbs 3, verse 9. Ọjọ́ Sunday, 29th November 2026 ló máa wáyé. Ní gbọ̀ngàn G-Kapa, number 102, Borno Way, opposite Home Science Center, Èbúté mẹ́ta ìpínlẹ̀ Èkó. Ètò ìsìn yóò bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ Right Reverend Bishop Adeolu Adekola, Bishop Igbomina Diocese. Àǹkárá ìkórè ti wà ńlẹ̀ fún títà lọ́dọ̀ Mr. Dele Oyawoye, 0805932800, Mr. Steve Adeyemi, 0083849-9475, Mr. Lekan Ibiyeye, 0023247508, àti Mr. Kunle Ayelagbe, 0022838020, tàbí 0094844515. Olú ìkórè yìí, a bu iyì fún gbogbo wa o. Ìgbìmọ̀ ìkórè lolu kéde.

0: Anemo kaye Abba Spiritual Therapy. Ti bubwaye mo si, Baba Tapa Worldwide. Wokale si, 61 Santo Avenue, Abule Egba Bus Stop. Ni pile ko, wani aradi le lo gwonro. E da toba wala la fia, on bobo lo ni. Agbo toba si gbani lo wa biku, ominu re kubo do gbe. Shiwajo on bobo, e koju opo isile yo she la fani, 0803-373-5570. 0803-373-5570. Tabi 0708927444 0708927444 Ohun ti agba fi je ko abe we bayi lo wa adara masha ise kan ko si bi seri aba je ajaneku fere ohun ka gbede ile aye eda to porukuru musu be ni olorun ko se bi eyan ni ka be ara aye ko le pa kadara da ni toto sugbon won le fowo ago seyin Ọlọrun yóò pèsè ọmọ alárùbáríkà fún gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àìrí bí ọmọ. Ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé atare kún, atare kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà, kálámù àdúrà, bàbá tápà wọ́ọ̀dù àìní kẹ́kẹ́ sí. Wọ́n wà ní Santos Avenue, Abúlé Ẹ̀gbà Bus Stop, Lẹ́kọ̀ọ́, iléeṣẹ́ bàbá tápà wọ́ọ̀dù àì ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìsàn alálọ́bọ̀ tàbí àrùndínlé ló ń bá wọn fínra. Àwọn kòkòrò àìfojúrí, májèlé oúnjẹ, ìmọ́tótó ara ẹni náà máa ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní. Bàbá tápà wọ́ọ̀dù àì ṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tó wà làbòsùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ́bọ̀ àìróorunsùn àrùn pọ́njúpọ́tọ̀ àrùn ọmọléegun tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́ ẹ pè sójú òpó bàbá tápà wọ́ọ̀dù àì 0803-373-5570 0803-373-5570 tàbí 0708927444 0708927444 Wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue, Abúlé Ẹ̀gbà Bus Stop, nípínlẹ̀ Èkó. Anímọ̀ káyé bàbá tápà Worldwide, wọ́n ní mo tètè dé, mo ríre, mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí. Ọlọ́run kò ní fi iṣẹ́ ara wa gbé wa dé o, bàbá tápà ló sọ bẹ́ẹ̀.
1: Bọ̀sún ọ̀rẹ́ mi, ó dẹ̀ kú palẹ̀ mọ́. Wo, à ń pamọ́ jàre. Kí ló dé tó tún wá fajú ro? Lóòótọ́ gbogbo ètò ti tó. Àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ. Táwa ló rò pa lè gbóúnjẹ yìí fún gan. Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́. Ṣé ò ti gbọ́ nípa ó já sọpẹ́ Food Palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọpẹ́?
2: Wo, ó já sọpẹ́ Food Palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bíi rice, fried rice, jollof rice, amala, iyán, ẹ̀bà, bẹ́ẹ̀ làṣàrò ẹlẹ́mì méje náà ò gbẹ́yìn bí wọ́n ti ń dá Ìdáná yìí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fún àwọn aláyẹyẹ tí wọ́n náà bá fẹ́ kàn sí Ojasope Food Palace. Ìwọ náà máa bọ̀ ní number 67 Ìjẹ́gun Road, Car Wash Bus Stop, Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0706364-5272 0706364-5272 tàbí 0807976-0217 0807976-0217
3: ó já sọpẹ́ Food Palace níbẹ̀ ló ti ń já sọpẹ́.
4: Ọmọdé lẹ́gbà alápàtẹ pamọ́ṣẹ́.
5: Àìmọye igi ní ń bẹ nínú igbó kí ọ̀pọ̀ tó yan igi òmọ̀ láàyò láti fi gbẹ́gbẹ̀dù. Abálájọ tí ogunlọ́gbọ̀n àwọn èèyàn fi owó lọ sí iléeṣẹ́ Alhaji Junaid & Son Technical Works tí wọ́n ń ta ẹ̀rọ iná nǹkan tuntun lóríṣiríṣi. Ẹ̀rọ iná ta, ẹ̀rọ iná gi, ẹ̀rọ iná èlùbọ́, ẹ̀rọ iná fùfú, ẹ̀rọ pakùrọ́, ẹ̀rọ iyọ̀ òróró, ẹ̀rọ iná ẹ̀pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú àtúnṣe àwọn ẹ̀rọ iná nǹkan tó bá bàjẹ́. Níbi tí mánéjà iléeṣẹ́ Alhaji Daud máa wà ní kalẹ̀. Bákan náà wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀rọ construction kẹ̀kẹ́ tí ẹ̀rọ máa wà lórí ẹ̀. Fún àwọn oníbàárà wọn ní owó pọkú. Olú iléeṣẹ́ Alhaji Junaidu Jamiu Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀ wà ní nọmba 30 Omotayo Street, Babalẹ́gbà Bus Stop, Ìkọ̀tún Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0803507114 lẹ́ẹ̀kan sí 0803507114 tàbí 0805973579 lẹ́ẹ̀kan sí 0805973579 0809.
6: Ẹ̀rọ tó ń lọ ta, èyí tó ń lò gì, èyí tó ń wò lùbọ, èyí tó ń lọ ìlùbọ, èyí tó ń ṣe fùfú, gbogbo ẹ̀ ni mo ṣe lọ́dọ̀ mi ń bí báyìí. Mo ń tò ẹnu mọ̀ bí díẹ̀ bá lọ ha ẹ̀jẹ̀. Tuntun ní ṣe fi à tí bá ṣe tọ́ máa fi tún ẹni tó bá fẹ́ ra kọ̀mpléètì ibikíbi náà tó wá jà lọ́wọ́ wa.
5: Olú-iléeṣẹ́ Alhaji Jinlọ́dún Jamiu Adisa, bàbá ẹlẹ́rọ púpọ̀ wà ní nọmba 30 Ọlọ́tayọ̀ street, Babalẹ́gbà bus stop, Ìkọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-350-71144. Lẹ́ẹ̀kan sí 080-350-71144 tàbí 080-597-35979 lẹ́ẹ̀kan sí 080-597-35979 ẹ bá wa dọwọ́pọ̀ lónìí kí ajé ó lè bù bàjẹ́.
7: Ọ̀ka lọ gbogbo olùfẹ́ tó wà tó ń láyé àtijọ́ tí ló ṣe bọ́ńdọ́fẹ́ mẹ́tìtúdọ́kẹ́rì tó kárí ayé níta ti fi kalẹ̀ sí agbolé ìjọba onígbòwò kingdom níbi tá a wà yìí ní ìṣàkóso ọba adéyẹmí lọ́wọ́ṣẹ́gun àjàsà ọlásìdè one àwùṣẹ́ tòmí gbogbo káfọ̀tà láyé àtijọ́. Wọ́n bàbá wa àwọn ìyá wa wọ́n máa ń sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ wọ́n a sì ní àṣegbé kò sí àṣepamọ́ náà lọ́jọ́ pé ó wà wọ́n ní alábò sí àmọ́ lówó alábòsí àmọ́ ìbímọ àtúbọ̀tán alábòsí kìí dáa àtúbọ̀tán alábòsí kìí dáa. Àwọn àgbà àtijọ́ àní bọ́dà bá ń yọ́lẹ̀ dáa wọn abẹ́ni máa ń yọ ní ṣe ni tí wọ́n bá sì rípe ó kù díẹ̀ káàtó wọn àpọ̀n sákèsí wọn ní àtúbọ̀tán oǹkálukú wa kọjọ́ kó dà o rere kìí gbé ìkà kìí gbé ẹ máa ń ṣe lọ ẹ máa ń ṣe bọ gbogbo bí a ṣe ń ṣe ló wà lọ́wọ́ olówó wa wọn àwọn méjèèjì sọ pé ṣe gbogbo nǹkan wọ̀nyí ẹ̀sìn kálukú oríye pẹ̀lú ìsìnkò irú nǹkan tí ìyẹn bá ń fi tó bá kí èèyàn bá níbẹ̀ àwọn bàbá wa aláwọ̀ àtijọ́ ni wọ́n ní nǹkan dáadáa ni wọ́n ní tẹ́lẹ̀ ìyẹn bá sì ń ṣe tọ́wọ́ pé wọ́n gbá yẹn bẹ́ẹ̀ wà ní ajẹ́ pé ó kù díẹ̀ káàtó ni láyé àtijọ́ àtúbọ̀tán àtúbọ̀tán ẹ kì í fi ṣeré o ìwò wa pátápátá la ní àtúbọ̀tán àjọ làǹdá á padà kọ́ àjọ ẹ̀sìn àtúbọ̀tán wa ọlọ́run jẹ́ kó dà bẹ́ẹ̀ wá ya wa láwọ́ àtijọ́ fún wọn pé àkíyèsí ló fún wọn níbi ọmọdé bá ń gègé nígbó àwọn àgbàlọ́bí tó kó máa wú sí ọmọdé tó gbogi ìrókò lọ tó gbogi àràbà lọ kódà kó gbogi ata lọ káwọn àgbàlagbà wà ń kalẹ̀ nítójú rẹ̀ rí lórí àwọn igi yìí kò lè tó ti àgbàlagbà àwọn bàbá àyà láyé àtijọ́ ní bọ́mọdé bá lásọ lágbà bí àgbà kò lè lákìsà bí àgbà wọn àtún ní ọmọdé aníkájẹ tán àgbà aníkájẹ sẹ́kù wọn àtún sọ pé àtúbọ̀tán àtúbọ̀tán gbogbo akọ́lọ̀ ọba jẹ́ kí ó dà o àgbà ń gba ní ìlà ní àgbà kì í gba ní ipa a sì gbọdọ̀ gba wuyewuye méjì lẹ́yìn ìkúlé àgbà àgbà tó lẹ́ni lẹ́yìn wọn ní kì í kọ àkọ́tán orin àtúbọ̀tán àtúbọ̀tán àwọn bàbá wa yàrá àtijọ́ wọn kì í fi ṣeré pé àtúbọ̀tán wa kọ́lọ̀ ọba jẹ́ kó dà.
8: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́ndò ìkọ̀tún ìjẹ̀gùn ìjẹ̀dùdó ìjẹ̀àgẹ̀mọ ìṣẹ́rí àti gbogbo agbègbè rẹ̀ fi ń dà lọ́gọ́ọ̀rọ̀ lọ sí ilé iṣẹ́ àpamọ́ bẹ́ńchọ̀ tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá land houses and assets. Bákan náà ni wọ́n tún jẹ́ developer tó ń báni kọ́lé ìbẹ̀rù ọlọ́run nílé iṣẹ́ olóyè múrísíkù àpamọ́ fi ń báwọn oníbàárà wọn ṣe àwọn tí wọ́n ti dán ilé iṣẹ́ àpamọ́ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ́ ọ̀nú tí wọ́n fi ń ṣiṣẹ́ ńbẹ̀ láti bá wọn dòwò pọ̀ ẹ̀yìn náà pé Alade Alhaj múrísíkù àpamọ́ abúlé ṣòwò 08032751648 lẹ́ẹ̀kan sí 08032751648 ẹ̀yìn náà bá wọn dòwò pọ̀ lẹ́nìí kẹgbà pé ìkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó.
5: A dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa bẹ̀rẹ̀ lórí iléeṣẹ́ Baylord Limited tọ́wọ̀ ní roundabout Ìkọ̀tún lábẹ́ ọ̀mọ̀wé Bẹ́wàjì Adébáyọ̀ níbi tí wọ́n ti ń ta ojúlówó phone accessories inverter solar system kamọ̀ sí Ìkọ̀tún. Tẹlifóònù nọmba wọn ni 080-230-430-99. Bákan náà a ò gbàgbé iléeṣẹ́ dókítà àlùfáà wa aláṣẹ́rí Cousin Damiláre ani mo kai baba tapa worldwide bọlọ ida ba ta koko tabi aisan arun awon alamobo adura ati ewe tegbo ni won fi yanju e number 61 Santos Avenue Abule Egba Lagos Ileise ti won wa e pe won si oju opo 08033735570 tabi 07089274444 lakotun a igbagbe egbo tarigi onisegun ibile alaji taufik ajiboro baba okeyo elegbogi debedebe shop 10a oyekola shopping complex jakonle gate isoro road lagos ileise titun won wa eyikeyi aisan arun arun inu osun laarin lokolaya oju opo yi ni ke pe won si 08094471043 tabi 08022613442 gbogbo yin awon ise aisan
7: iye dibe odro ode topere to se tutu tori ile iko tori iwe ile mi gbogbo re wonu ara won ni egbe loro olokunu alosorire Eco Grinders and Millers Association gave a to SED, Labe Babawa, and to Jalaga Loro Kawata and Haji J. A. Jimedu, Apostle Ajani, Huti Ijimu Branch, Alaja Medi Jimedu, Taja Igakeji Alaga, Ye Felibu Branch, Laga Good Dickens, Sony Wa, Tepo and Asalu Branch, Bubu Kota Kota, Nanakama Kia, when you get it, each hour, Alhaji Babamasi. Owo tan ni gbadun ti bi gbadun kingdom oni a ke pe eku ati leyin bakan na ni gbo pe komi a ke soro ayede la sisi oni ki akiwo gbo patapata ni re pa mo re banise ni agbara olorun ba igbeyawo igbeyawo igbeyawo igbeyawo oju wa o te imo omo mi jeje igbeyawo gbogbo bi alhaji atabi ko badu olaleye ati alhaji alaja zuhair musud we dupe lowo e pe ko duku se se bi mami mo igbeyawo this badu ti le se yoraro wa de se bode wa si balikins mo su so ko aye lanu de ni ye ni alata su so ni ogije pe ko dupe lowo an lase le se bonde so lati okede re mo se ni ki wa jo se na ni e bakan na ni ele ni to se pataki ori e mi ka de pe ogbona fele fele ta le pe ni baba baba latere le de evangelist Chris Adekunle JP oremi so pataki bi apede ajeri pesuru ni yalawe jesus ni kan pe se ele ko ko ni mi abe fun pe wa be si ode 003403021 na ni oju opo gbogbo bi ilu ede ati gbogbo bi eloruwere ori ede family oni kan asko ka fun ki baba wa alaji raufu amusa eloruwere mugaji eloruwere fun oye toto ke ba kan vale bu ti duara de pe ayi ko pa ku pa la be ka bi si wa o ba ro shit adewolu la doja e yo ile ojo friday de pe o nbo ojo kesus ko 2026 ni afun lubadan ka re ba ojo ko monsieur go chester club na ti lubadan oni ka ti pe gore koro lo se nile wa lode ati meye ije efe kuru 003405714 tabi 08169139668 na ni oju opo tanpon si whatsapp mi odijo mejo lori akoton laye atijo
9: arike rike emi lo de to roju koko bayi
10: oju lo si se mo ti ma bo je
9: ah emi mo se
10: eni ba ye bo se ni fun koko fun koko bi eni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de re lani beke oke te yo ni ti to sa de daji ona se ti kari bo nu bi epo lo to fenu kan yo
9: ah ai sa ta run yo ma se nkan o emi wa ni ti se bayi olodun fe mi
10: se emi ni ma se so fun pe ke lo mo ju to ara yin bada ta o fa ga ma kari o o we mo gi baba oke hu
9: so win iwo na soro sote salaye bo se se fun baba oke o ko mara yo to gboja le re fun lugo je ope yi to ro ni gorogo ara tita je ara tita ara yuyu ti ba to ma bo lese omo eniyan ko sun o se do ma se lo sere sere tabi to po la poju isara to guni so baba oke o le ni ko ja tura mori yi ke yi aisan tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10a oye kola shopping complex la doju ko dipa life church jakonde gate egboro isoro ipinle eko e pe 08094471143 08094471143 Baba Okeo, elepo gi debede ebe.
11: Adebia Shende. Adebia Shende o. Edakun eya ewa gbo wa Adebia Shende. Ele ni mo fi ki gbogbo eyin ololufe ikanni te tin gbo wa yi. Kaabo sori eto wa. Gege bi ise wa e ti mo yi pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro ni mo fi ki baba wa ogbon tarigi onisegun bile baboke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
12: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baboke o lo nki wa pe alafia olohun ko ni fi gbogbo wa sile
11: ami baboke o ejo e ma binu oro kan wa ti e ma nso ti je pe ko fi gbogbo ara ko kin ye mi e ma nso wi pe isan ni waya isan ni waya won wo pe isan waya bawo ni isan to wa nu ara se papo mo nkan ta nso mo le ta npe ni waya ejo e ba wa yanan ne ki gbogbo araye ki won le mo ituma oro
12: e seun atokun lori pa danpe ni ise ni waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo ise un lo so gbogbo joint wa papo mara won o lo fa ti a fi mo daada pe re pe ise ni waya ninu ara ntori pe waya re ka so kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro ise to wa ninu ara o na lo se je la fi npe ni ise ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo nta nso ko teti bele je ko si joju si wa pela gbo olohun yo ku me
11: ase o sese wa ye mi wa yi o na leyin na ti gbo yan e kokan niyan o fe ni ti o ba mo isan ni waya ninu ara e je ma binu aisan isan ara yi kini awon nkan ti yan ma ma ri bi ipenija ti o fi mo yi pe lọmọkunrin o ohun ti lu igbadi aisan isara
12: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isunu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji o ne ni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je ji pe a mo se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o mo jade sere sere abinta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a mo se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri a mo fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se oju se re mo ni to ba ti mo po ti ni pe ni ja ntan pe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boko ni top number 10A oye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni mo ni to ba dodo baboke o iwo na mo ipe ni olohun beled ni baboke o to si nba wa se lati dogba lori idakole ti mo nsoro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setoju arun idakole yi fun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo setoju re fun mi o lo fi jasi pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si nba wa se lati ori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo nigba pe ti enu ni soro se ti isan ara yi to ba wa pe lara a mo damo okunrin be na ni a tun mo damo omobirin buwa to ja si pe ni o le rin dada o rin laarin seju kan si meji o ti bere si ma mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki sese ko ma faniso ka rin mo le ragbagbe ka ma rese gbe dada abi ko da bi gba ta tego mole ka teleze ko ma gan ni gogo ko ma da bi gba ti yan tego mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo faso elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kana mo moniko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo ni eko ibe ni baba oke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
13: ami o baba oke o ta o foga ta o foga kirin se ma lana olohun ni je kirin se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah je nlo je nlo je nlo je nlo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
12: e seun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole oto ni dakole oto ni arabeku oto ni ojora oto ni teso sugbon mete ta nkan omokunrin na na ma da laamu idakole le n to n ba obirin re sere yo se n dede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la n pe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la n pe ni ojora ara re o dide kaniye fe bobirin re sere yo dabi gba to ranti nkan kan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o a ni ero gbalode eyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo olohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
13: olohun be lodo baboke o eyin te n gbo nile loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yosan aiwo na mama ronu pe mama fi ni dola mama fola dotunla tore lomi bo se n gbo wa bayi nisin aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mo fe bere yi to ropolopo elomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba sasun ko na lo n ja si mo o pa lodo baboke o olohun ti gbadura gege bi won se ma so opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni a lo sodo aboke o ohun to wa tenu mo na ni pe ati lo gba ati lo awo ati lo koko baba sasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
12: seun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olorun nikan ma saba wa sodo aboke o pupo olorun si ma fun wa lati yori nitori pe a ni ajegun kan ti a n pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun yin le lowo on lo fi je si pe ni gbogbo eyan ton wa sodo wa olohun ba wa se sugbon ajegun adayeba ta wa n pe gbogbo eni ta ba fun ko se ni ti o lo ti so yi pe ni olohun o gbadura won
13: e tun ma so nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
12: be ni e seun atokun ogun ta wa fin se iwosan fun anu ara 65 ni ta n pe ni 65 on la ma fi se iwosan fun ara sugbon elodo ti baba oke o emi ologun eyo kan to ma wo gba run tori be to ba dodo baba oke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo olohun ti won na ba lo wa gba pe olohun be lodo aboke o ti sin sin se bi bo se ya ko se
13: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baboke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isara to nda olomokunrin laamu ko wa pin lori olomokunrin nikan olomobirin na ti won na ba ri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church. Mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gba bo to ba ti deja kan de bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi niwaju Deeper Life Church ni ibe ni shop number 10 A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asa baboke o ilu monka ni won e le pe won sori ero bani soro lati mutali nle tori ro ma npo nitori pe ibi tolorun ba tin gbo adura opolopo eyan lo ma nfe lobe baboke o kile fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko bolo ku wa abi nkankan
12: gbogbo abakan na jo ni wa nitori pe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se mo se idane lo fa won yan to ra won yan ma po popo iwo na to ba fe wa tete dendele ko le ba tete wa laaro ati wa nbe latago mejo aro dagun mefa aro le
13: awon akosemose yin
12: be ni agbogbo awon akosemose wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa tire ni kaluku na si lo mo ise ara ngba to ba dodo wa o gba pe olodun be lodo wa boke o tun si nba wa si
13: ameyi to da juju ni pe bi baboke o bi awon akosemose se nda yin lohun odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to rawon ni won pada da yin lohun finally so mani ifoya pe akọṣẹ mọṣẹ na ma ti mi si baboke o gangan funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma ko won lese kese 080 944 7113 080 9447 1143 tabi 080 2261 3442 080 2261 3442 a o ni saisan taisan fi tan le lase olorun oba edumare shop number 10 a oyekola plaza ni waju Deeper Life ohun la mi e o digba kan na
14: arike emi lo de to roju koko bayi
10: oju le si se mo ti ma bo je
14: ah emi mo se
10: eni ba ye bo se ni furukoko bi eni pe le sokidi le ka to wo busu yo ro pe ni se kidi lo to la se de de lan beke o ke te o ni ti to sa de da je ona se ti ka ri wonu bi e polo to zenu kan yo
14: ah ai sa ta run yo ma se kan o ibo wa ni ti se ba o lulu fe mi
10: se emi ni ma se so fun pe ka lo moju to rara yin bere ta o fo ga ma kari o o we mo gi baba o ke hu
9: se do win iwo na soro sote salaye bo se se fun baba o ke o ko mara yo to gunja le re fun lugu je ope yi to ro ni ara tita je ara tita ara yun ti ba ta ma bo lese omo eniyan ko sun o te do ma se lo sere sere tabi to po lapo ji isara to gbuni so baba oke o le lepo je atura lori yi ke yi aisan tabi arun to fe da ni gbule baba oke o kale si shop 10 a oyekola shopping complex la doju ko Deeper Life Church Jakonde gate egbero isolo ibele eko e pe 08094471143 08094471143 Baba Okeo, elepo gi debede ebe.

ilẹ̀ Yorùbá Olúwaye sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó fi ra rẹ̀ jẹyẹ Aládé lórí mi lè yà Aládé lórí mi lè bàbà ọmọ sọ̀rọ̀ nílùú Pamẹ́sí nípínlẹ̀ Kwara apèdè gbayì Ààrẹ Amúlùdùn Ààrẹ Jagunmólú wọ́n jọ ń bàjẹ́ nílùú Èkó mo kí yín o ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ń tì wá lẹ́yìn lórí ètò yìí iléeṣẹ́ Aradani House Nigeria Limited àwọn ló so ní gbọ̀wọ́ ètò yìí labala tí mo wà yìí ẹdúró náà níbo lẹ ti lè rí wọn níbo ni wọ́n wà tírí 151 bi ìdìmọ̀ ìkọ̀tún ròdù ní ìdìmọ̀ gangan lẹ́gbẹ̀ẹ́ ilé ìpò NNPC ládojúkojú gọ́ọ̀mẹ̀ntì sùkúl tó ń bẹ ní ìdìmọ̀ ṣùgbọ́n ẹ fẹ́ pè wọ́n láti lè ṣèwádìí kẹ́kù bá ìsàn ṣe ń dára ẹni bí ṣe ń kúrò láìsí wàhálà 0803-788-3897 lẹ́lẹ̀ fi pé Aradani House Nigeria Limited àmọ́ bó bá gẹ́ lórí WhatsApp ẹ lè WhatsApp bá wọn sọ̀rọ̀ 0808-227-2141 0808-227-2141

0: emi na ni baba awaye wa se rere ti a n fi ewe ati bo se iwo san lori gbogbo ohun ti e je keda oro ohun pata gbogbo iwo ti o ri ohun sun to ja si pe beku te ba ti run gba ba yan ba koja iwo lo mo asiko to je keda osun ti oro ohun sun ori si si aisan ni fi ara ni be si bi fafa ni nkan to n gbo mi ta ba wa ri kan tabi keji ninu to n je aisan ro ohun sun o kan si mi o to da aisan ro ohun sun a ma fa ropa rose a ma fa odori a ma fa orisi si aisan leyi keyi lori si ta ni menuba ti o ba wa ni kan tabi keji o ya kan si number yi number wo 080 733 1480 le kan si 080 733 1480 number keji 080 8943 8586 le kan si 080 8943 8586 aiso mani fara ti ena sebugbe gbogbo ise to faro se o tan sipa ti ma je gbadun lojo ale lo wa di eni tan gbe patan gbe kakiri gbogbo owo to ye ka mo fi toju re aisan lo fi wo tete yara kan si wa ni awoye wa se rere
1: igba gbogbo wa no dero ko si nigba ti wo ko le to ti gba wa o ni dero lo aye ti wa atokunrin atobirin ni gbogbo wa la n pa ni ibale ibale ati ri awon agba mi ti ma fi dero ko si nkan ti le ti de eni to ba rogbo da ti ti e ni ti e dero gbogbo ja kale o roja ta ibale na ni ni bata na won so wo re lo dede gbogbo ohun to n dawo le pabu pabu ni asiri so gbade ro nbe gbogbo ohun to se to ye roju anuba ni to ti ko bodu re pade ile ise to wa kakako ni lo si woju ko ni gbega oju kan na lo wa o ba awon to be lenu se ha awon ma tu ti buke o ya ma da ke ta ri ma bo gate gbogbo omo ti won bi soju re ni won tin gbe nkan re se adugo to wa na ni won tin se nkan won wa so pada wo bi o ba le dede o ma de na ni awon oda kan ni o o ila ba su to le ni o ba su itara re o ba su bo ba ti su siwaju won na ko loju kan na ni o ya kan ti bi ti a ti fi adura ati ibi yeju awon agbalagba wa ibo siwaju ti pe ru tomo o wa jo kun ni ti won na ba tin gbo yeju o jo birin to na ba tin gbo yeju asiri so gbadero ndewo lati jo tele ti baba le koko lawon eda won mo kan peji egbeleyi egbeleyi pe so wo le yen fi wa aye nikan ibi yeju agbo o to pe ni opopo ti kaakiri atiraro irogo oje kale ma da ko do nbe mo wa pada te kitara ti wa bo dake so na wo to boke la lo ni awon na so wo bi je di to lo wo o dake lo fi boke won na wa da te eni to gbo lo ni o se to fe gbo ni ko si ko si mo ni o le se baba ni ile mo o le oju se oko iyawo mo nipa ise to ti daru nipa owo re ti o lo de de mo opo lo leyin odi te ko fowo re se si te ko ma fi nkan le de re se si lati odi owo lo tun fi re se si wo àwọn sẹ́kọ̀ọ́ wà tó dá sí pé nínú ìgbìyànjú àwọn àgbàlagbà bí nǹkan bá wá kó kúrú sí gbogbo ẹ̀ta kókó tí a bá ti fáwọn èèyàn tàbí táwọn èèyàn bá ti lò wá dùn wò kó sì rí pélòótọ́ àṣírí ń bẹ lọ́dọ̀ yorùbá ìgbà tí ẹnu ìyípadà ó sì dẹ̀rọ̀ ó sì bẹ̀rẹ̀ sí sinmi lórí ayé gbogbo ohun tí ó yẹ kí o ṣe nírọ̀rùn tó ń jẹ mọ́ ìlú kókó wọ́n ní o bẹ̀rẹ̀ sí ṣe nírọ̀rùn ìjẹ́ imú rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ iná ìlò rẹ̀ ò ní sínú ìṣòro mọ́ gbogbo bùkátà tó yẹ kó máa gbọ́ tó wá dẹni yẹpẹ ní sojú ẹbí ní sojú ara ní sojú àbúrò ní sojú àwọn ọ̀rẹ́ wọn ní orí tiẹ̀ ṣe orí tiẹ̀ ṣe ní gbogbo nǹkan bá wá forúkú su ọlọ́pọ̀tọ̀ wà àgbàlagbà ajá wà ní pé ẹ bá mi yẹ̀ wò àṣírí bẹ́ẹ̀ yẹ sí jẹ́ ìrẹ́nu ayé bẹ lọ́wọ́ àlàáfíà ìdá àyè fún wọ́n wọ̀ ọ̀fẹ́ ni bàbá wọn wá ṣe náà ló ń bẹ sọ̀rọ̀ yìí wọ́n ní ó ṣe rèrè kígbà tí ẹni ò bá lè má le kígbà rẹ̀ ó bá lè dẹkùn wá gba àṣírí sọ gbàdẹrọ̀ a ní àkàṣe sí àṣírí sọ gbàdẹrọ̀ tó bá dé ìgbà tí ẹni ò dẹrọ̀ wọ́n dẹ wò àwọn nọ́mbà tó lè pè sílẹ̀ o báwo la ṣe fẹ́ rí báwo la ṣe fẹ́ ní àǹfààní láti rí ní 080 733 1480 bọ́ọ̀lẹ́ kan sí 080 733 1480 ẹlẹ́ẹ̀kejì 080 8943 8586 bọ́ọ̀lẹ́ kan sí 080 8943 8586 ìgbà tí ẹ náà ò nílò kókó mọ́ náà wọ́n sì rí bẹ́ẹ̀ tí ẹ náà ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run.

ìpàdánù wáyé lórí lewu àti bòmú tó fìlú àti àǹfààní ọmọ ènìyàn ìdùnnú àrò bọ̀ nílò bí bàbá wáyé wáṣẹ kalẹ̀ láti máa lewu àti bòmú ìlànà ìgbàlódé àti tàwọn bàbá ńlá wa ìsọmọ ayé lóore ìlànà ogun àtòtò ń bọ̀ fira tó lòun rògbò rẹ lò bàbá ìṣẹlẹ dọkítà ní ìrọlẹni yóò fara àìmọrin ṣùjẹjẹ àrò máa ta ni kó jẹ